ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ ń wò léwọ̀dé o yóò sì wò fìrí yóò lóhun ò gbọ́dọ̀ gbé ni tí ò bá ti pọ́wọ́ important gan kọ́jọ́ rẹ̀ mi ni ìbá ti dé àyín torí wọ́n ríran sóhunkún ò gbọ́dọ̀ débi olóko gbogbo ẹskìsì oríṣiríṣi tí ò jẹ ní o ni ó wá tí wọn fi ní débi òkú tó wọn gbọ́ a pa gbogbo súná wa dà gbogbo ọkọ tí wọn ń pè mọ́ wa lá bá ṣe máa ń pè mí ní ká sáwọn àṣẹ dáadáa ajọ́ kan bí ẹni kìlọ̀ bá ṣe ń pè mí ládé yinka ọ̀ lásùkàn mi báwọn míì bá tún pè mí wọ́n ní abdulrahman tá bá pè mí lọ tó pè mí bọ̀ wọ́n tún ní ajọ́ kan bí ẹni kìlọ̀ wà wọ́n tún lè pè mí ní pẹ̀mbọ bí awo erin nígbà tí mo wà ní àyín ni o ìgbà tá a wà nínú ògbò tá à ń jẹ́ jíìnì ni o tó bá di ìgbà kan ìnígbà tó bá yá wọn ní pè wá ní gbogbo eléyìí mọ a pa súnádà á di àbẹ̀ pé wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ní ẹ bá wa gbé òkú bóde o wọn ò ní ní ẹ bá wa gbé ramani bóde wọn ò ní ní ẹ gbé pẹ̀mbọ bí awo erin jáde wọn ò ní ní ẹ gbé ajókọ bí ẹni kìlọ̀ wà bóde.

0: ọlọ́run wí pé
1: ẹgbọ́n tí ànábì muhammad sallallahu alaihi wasallam sọ ní àárọ̀ ọjọ́ wọ́n sì kírun tán tó fẹ́ gorí mi ń bà rí báyìí tán fẹ́ kírun tó fẹ́ gorí mi ń bà rí ó sì àmì àmì alákọ̀ọ́kọ́ ó tún pèsè ẹlẹ́ẹ̀kẹ́ yóò gorí mi ń bà rí kejì ó tún gbọ́ àmì ó tún ṣe àmì àwọn sàárẹ̀ ń gbọ́ pé atánàbí ń ṣe àtúntò ó tún gorí ẹlẹ́ẹ̀kẹta ó gbé ẹsẹ̀ gorí ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì nígbà tí wọ́n wá kírun tán láàárọ̀ ọjọ́ táwọn yìí àwọn sàárẹ̀ wọ́n ń bi àwọn disciples ànábì bí àwọn disciples jesus àwọn pétérù náà ṣe wá àwọn disciples ànábì àwọn umaru àwọn gbogbo àwọn àwọn disciples ànábì wọ́n ń bi léèrè yìí àríkàyé fi kan lẹ́ẹ̀kan oye sì ṣerú ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní bó ṣe gbé ẹsẹ̀ kan lálàkọ́kọ́ ó ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì gorí mẹ́mbà ẹlẹ́ẹ̀kejì ó tún ṣe àmì ó tún gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe àmì wọ́n ń bi pé kí ló dé tó fi ṣerú eléyìí lọ́wọ́ ń dà wọ́n lóhùn wípé ó ń ṣe àmì ni wípé mọ̀láìgà jùbírí ìlú ní ṣe àwọn ìpè tán ló ń wá ṣe àmì ó ní ìbínú ọlọ́ ìgbé ọlọ́run kó mọ̀ bẹ́ẹ̀ ni náà tí ramadana oṣù àwẹ̀ ó bá ní ayé tí ò sì ṣe olóore kankan nínú rẹ̀ ó ní òun ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kejì ní
2: wípé
1: ẹni tó gbọ́ orúkọ òun ànábì tí ò dá ike àti ìyìn padà sí ọ̀dọ̀ òun ó lóun tó ṣe àmì ó ní ẹlẹ́ẹ̀kẹta náà ní
2: wípé
1: ẹni tí ó gbọ́njú bá bàbá àti mọ̀mọ́ rẹ̀ tí wọ́n dàgbà sí lọ́wọ́ tí ò wá rí sí olóore kankan sí látara àwọn òbí rẹ̀ méjèèjì ó ní mọ̀láìkà jùbírí ló ń sọ pé ìbínú ọlọ́run dẹ́rẹ́ ibi dandan ọlọ́run kọ́ mọ̀ bẹ lórí irúfẹ́ àwọn bẹ́ẹ̀ ọlọ́run tó sọ pé àmì àwẹ̀ kan ló tún dé tó tún lọ yìí sẹ́yìn níṣẹ́ olóore kankan tẹ́ ẹ ṣe nínú ẹ̀ sẹ́yìn níṣẹ́ olóore kankan níbi tẹ́ ẹ sórí àṣepamọ́ níbẹ̀ wọ́n máa ń sọ pé oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán la wà yìí ǹjẹ́ yìí ní orí àṣepamọ́ kankan nínú oṣù àdìpẹ̀lẹ́ ẹ̀sán tí tún lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí sẹ́yìn máa ń sọ̀rọ̀ máwo bẹ̀ abóore ṣe kárí mi náà lẹ́ máa ń ṣe adéyìn nǹkan mo tún ti dé aláwọ̀ ìjánu bọ́ ẹ̀sẹ̀ ń jánu bọ̀ bí ọkọ tuntun bọ́ ń jánu bọ̀ bí àpò òye.

0: bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ajìyànà ṣe lè bá mi sọ̀rọ̀ pé táwọn yẹn bá fẹ́ ṣe irú nǹkan báyìí, kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé, àbí wọ́n kàn máa kó nǹkan bọ̀ ni, tí ó kò ní ìgbésẹ̀ tí wọ́n lè gbé tó wọ́n yọjú sí irú bíbá. Sọ́rọ̀ èmi gan ọ̀nà pé nǹkan kan báyìí wà níbí, èmi ni mo bẹ̀rẹ̀. Mo gbé wọn lọ bẹ̀rẹ̀.
1: Ìkan tí kúrúmù wa ajíyà wa tí wọ́n ń tà láti bá wa sọ náà ń tè, àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti True Ìyá Foundation, sọ pé ta bá wojú screen ní wa, a rí details, account number, or contact a fi lè get in touch pẹ̀lú Ìyá Foundation yìí níbẹ̀. So wọ́n máa ń sọ pé àwa ta bá fẹ́ gba channel yẹn nìyẹn, àwa tá bá fẹ́ gba channel yẹn tó báyìí báwa náà fẹ́ wá síra wa sí bíbá yìí ni. Wọ́n wà ní second sí Erewu campus, Emmanuel Ande College of Education campus, second sí ẹ̀ ní Òkè-Òkè ní ìlú Ọ̀yọ́, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ibẹ̀ ni wọ́n wà, torí gbogbo àwọn tí wọ́n wò wá ìkànṣe Nàìjíríà nìkan, àgbáyé pátápátá ni wọ́n ti wò wá. So ní Nàìjíríà, Ọ̀yọ́ State, Ọ̀yọ́ Town, ní second gate, Òkè-Òkè, Ọ̀yọ́, ibẹ̀ ni Fọ́nwán Motherless Baby Home, ibẹ̀ ni wọ́n wà. Ẹ dákun, arọ̀wá. Àwa tí ó jẹ pé fún irú èèyàn báyìí ni àwa náà kúrò pàwa náà gòkè. Ẹ má yẹ ká gbàgbé, àwa tá àjẹ́ irú èèyàn báyìí ni wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan náà, àǹfààní ńlá ní. Ẹ dákun, opportunity yẹn kó jẹ́ ₦1 tá bá fún àwọn ọmọ yìí nínú owó ojú, táwọn nǹkan tó wà lẹ́yìn lẹ́nu àná tá a pósì pé Ìyá Foundation, Ìyá Foundation, ẹjọ́ ẹ bá wa sponsor, a sì realize almost ₦30,000, going to ₦30,000. Ni a generate within that yesterday. In fact, any concern you will see while at Dubai, and you send ₦10,000 at Dubai. So I can know all of our tomorrow is just going to jump up. I then send you ₦500, I then send you ₦1,000. At our other foundation, now all the journey can go jump up. All the journey can go come up. At the Okuwa Sondogo, at the Okuwa Sondogo, all the journey can be on the Okuwa Sondogo. I want to know all that pass. I know all of our Sunday, all of our Sunday. All our Sunday. Tó wà ní second gate rẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ, kí Ọlọ́run kó bá wa fún àwọn náà, Ọlọ́run kó bá wa kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà jì báyìí, kọ́ mọ́ sọ àwọn ọmọ tí wọ́n náà gbà tó jẹ́ kó bá àwọn ọmọ wọn jì, Ọlọ́run kó sàmì nìkọ̀ọ̀kan wa. Bismillah, orúkọ foundation lẹ́ẹ̀kan sí Ikrom Yusuf Adebisi Foundation, tá a pè ní Ìyáf Ikrom Yusuf Adebisi Foundation. Ẹjọ́ ẹ bá wa wo àkáwọn ọba yẹn, nǹkan tí ẹ̀yin náà bá ní láti lè sapá. Kò ní jẹ́ bí nìkan la máa ṣe sí o, ó máa jẹ́ world wide ni. So ẹ dákun, ẹ kí a fi sọ ọlọ́run gbàdúrà nìkan kan wa.
0: A kí o tó máa lọ, má ti lọ, má ì lọ. Torí máa ń bẹ nígbà míì, tẹ́lómi ò pé bóyá mo fẹ́ sponsor ọmọ kan láti primary dé secondary school, bóyá dé higher institution náà ni, pé lára àwọn ọmọ tán wà ń bí. Ṣé àǹfààní ayé irú rẹ̀ wà, ṣé àyè àǹfààní irú rẹ̀ yọ?
1: Inshallah Rahman, this ọmọ tí a torí ẹ̀dá foundation ilẹ̀ yìí, he was born to manufacturing in Kaduna State. A year today, àǹfààní ẹ̀ wà. Nítorí ajẹ́ kó yé wa náà ni pé àbí ọmọ ìsinmi ìlú Ọ̀yọ́ not talk of Ọ̀yọ́ State. So tí ń já sí pé àǹfààní ẹ̀wà ẹni tó bá fẹ́ sponge, inshallah Rahman. So a fi details wa everything síbẹ̀ tó jẹ́ pé tán fẹ́ pọ̀ sí pé ṣé nǹkan yóò ṣe bẹ́ẹ̀ sì lórí ni o, àbí wọ́n kàn kájọ, àbí wọ́n kàn camouflage ni. So a lè bẹ̀ wá wò, a lè checkmate wa, a ti lè ṣèrànlọ́wọ́ tí a bá fẹ́ ṣe. Inshallah, ọmọ fẹ́ sponsor èèyàn primary level, secondary level and tertiary level.
0: Ayé àbáyé àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ

0: bá ti ra wọn ní rí ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbàá ara ẹgbẹ́ ńlẹ̀ kan sí ó ti ẹ̀jẹ̀ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún yín ẹ wo buhari ọ buhari buhari ààrẹ yín president yín buhari ṣe mọ̀ pé tó bá ṣe pé buhari ò wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú ìbò nílùú ọba ṣe mọ̀ gbà tó lọ lóbi oṣù mélòó kan bá yábí oṣù mẹ́ta àbí mẹ́rin nílùú ìbò tọ́lọ́gbà tọ́jú mọ̀ kára rò tó wá ṣe kó sáko buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíín lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jíǹjà àsìkò tẹ́ bá wù gan kódà òtún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ kẹ́ tí ó jẹ́ káwọn ẹlòmíín ò gbọ́ ọmọ ẹ̀mí mi tí ó jẹ́ wọ́n lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀run ọmọ ẹlòmíín lọ sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe wọn tí agbára yín bá mọ ìwọn tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí ń tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fún mọ ń rí àwa náà bí èèyàn kan bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yin náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa ń yan tẹ́ máa ń fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn ará àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtaṣọ ẹ ò sí yìí o.
0: ẹ tẹjú mọ mi ẹwò mi ẹwò mi rẹ ṣe ń lò rẹ ṣe ń dáadáa torí kójú rere ni wòrí sí wà kákù ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ.
1: tora mi kìí.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí. àṣìwẹ́ kí n tó mọ̀ lọ. adéyìnká ọlásùkàn mi nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tuntun lọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésí ayé yín o iná ò ní tánwó yín ẹ̀ ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bàǹdélé ọmọ ọyọ tó ń gbé lọ́wọ́ lóńdó madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú abuja.
1: mo lẹ́gùn ńlá fún ọ.
0: adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses akande akíntóní afọlábí nurudeen alaro látòrí lè dé libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré. àwọn
1: ẹlẹ́kùnrin alájára abiodun.
0: asiru amadu adeniyi ẹgbọn mi dáadáa tí wọn ní ètèrè multi-purpose venture láti ìlú pa mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: ọ̀sì kílódé tún bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa basiru ọmọ adeniyi bàbá mi fatai bandele olúṣọlá bàbá mi saminu ọmọ adépọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mùnáfíkì ló.
0: bàbá mi adé ariwọlá kó pàdé bà mí lánàá hihihi bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn tó mọ̀ ẹ ṣeun bá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹ ṣeun mo kí yín bàbá mi dáadáa tó fi tún dé ọ̀dọ̀ bàbá mi àwọn bàbá mi wọ̀nyìí ní àti london náà láti orílẹ̀-èdè london nílùú ọba lọ látòrí sàn ní success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn ìlú ògúnmọ́lá olódògó kẹrí lójú ogun ọwọ́sọkọjọ kẹmbẹ ríbi ìyá.
2: ìbákẹ́ mo ní wá ìbàjẹ́.
0: tóbi tún dé orí bàbá mi dáadáa lukman akinoye lukman akinoye lukman akinoye lukman fọlárin akinoye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná òní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọgbẹjọ gbẹjẹgbẹjẹgbẹsán gbẹwá ó kí yín pẹlú kọlọ ẹ kú títí sẹ ọlọrun lẹyìn lára nítorí pé adéyìnká kìí sì dè ní mọmọ pé kìí sọrọ ní mọmọ sọ ìfẹ ọlọrun lẹni lára mi o mo dúpẹ ọlọrun òní jẹ ń bàjẹ́ níbi tí mo fi ń wòye ọlọrun òní jẹ́ kèmí gangan kí n wá jọra mi lójú ọlọ àìmọ́ ṣe ọlọrun mọ́ kọ̀ díẹ̀ sí mi ọ̀rí díẹ̀ àìmọ́ ṣe kò ní kọ́sẹ̀yìn náà ẹ̀yin ṣe ọlọ́ọ̀bì kúndé ràtí lọ́wọ́ lọ́la wàlà áwọn lọ́wọ́ la kù wáta yé làbí la àlè yìí làzín.
1: pé mo dára níbi káwọn kò ń lò ó lọ́wọ́ síbi yẹn
0: ni. gbogbo ẹ̀yin tẹ̀ ń fi iṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́.
1: ó n

plenty fashion home ti mo n ba wa ran aso ta ifun lowo kankan yo kan ba wa ran aso la lo gbe fun o se han a ni fun lowo owo a ni fun ni kankan lo ma wa wa lo e be plenty fashion home 07070 0076003202 0076003202 0076003202 awon ma gbe aso fun yan yo da bi aso ba yayin ni ti ma ge pe to ni ese o olobe ese ati gbogbo ti gbogbo yin te n ba won te ma ran wa lowo ta ran ti da ko olodum mo yin omo yi oju yin omo number ile yin olodum mo wa pelu yin adu omo ba yin o ese won to de pe ran wa lowo e n sa adu fun wa olodum ba yin mo je ki adu ba ko ba yin na ni gbogbo bi kibi te ba wa e ja mo se dada o ka pa ju ba le ti so alolo ka jo ko to da to dun le omo nitori agbaba gbogbo ala di kan gbogbo ala se ka ba mo gbogbo ala ka ba mo en to se bi o ka ba mo en to se kuko o ka da won en to se kin kin o ka en to se rara ran yo ka ba mo n ka se mo se se dada ama se se olore dada ale ba ka ba mo dada pe aba to mo ka se ju bayi lo oni ese olobe ese oloka ese gbogbo en te ba fi fe je e ko abinu yayin ni ti ma ge pete phone fi gaje ba ku 12% lo ku mo si lero pe ti gbadun mi la aro yi bi bo se gbadun ti en ta na gbadun e ko gbona a mo be tori obe ni nbe so atele se asi be na gbogbo en to ba ni amobo ni kala ni de ba nle mo be lo masalasi nitori bo ba ku de de re ko jo kan ri orun adowo aye to n gba galilee na lo a di am ma ba je ro ma je le o nje kin laye igbe nse erowo laye igbe nse ile oluwa ri gbona inu leta ti n gbo mi ọdẹ tẹ ti ń gbọ mi ibiṣẹ tẹ ti ń gbọ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbá mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o iṣẹ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìkan tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi láti máa pàdé mi ìfín ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyín nínú ìbànújẹ́ o ẹ̀fín mi náà sínú ìbànújẹ́ ẹ̀ nígbè mi náà nínú ìbànújẹ́ ká tó ríra láyọ̀ ká pàdé nire ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ ọjọ́.

0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọn mọ̀ ń pè mí ní Lumatec èmi náà ni mò ń jẹ́bẹ̀ Lumatec International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ ká mọ̀ fọ̀rọ̀ ọlẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn.
1: ọ̀nà eruku wọnú ọbẹ̀ mi.
0: Nítorí bẹ̀ nínú bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wà kó jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. mo ń bá gbà.
0: àní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà tún ni ìyá ọmọ ènìyàn Adeyinka. mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo ti ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. ọmọ yín ò ṣàgbà fọ̀ ń kásọ̀ wọlé ẹrú yìí olè ẹ̀yin lẹ́ẹ̀mú. tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ẹ́ bì tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ ìhà kọ̀ọ̀kan mi pé sẹ́mi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́wọ́ á kàn mí ń bẹ̀ tá a kọ̀ ìhà kọ̀ọ̀kan mi. nígbà tí hùrù hẹrẹ rẹ̀ bá dé Adeyinka pẹ̀ ń bọ bí awo erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ́ sọ ṣùgbọ́n àwa mọ̀ páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ o.
1: ọ̀rọ̀ tó wà nílẹ̀.
0: ẹyin isu sísun ìwà ahunná.
1: ní aláwọ̀ ara mọ́.
0: kò ní hun wá o kò ní hun wá.
1: ìgbàkúgbà wá.
0: nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí ló hù ṣe nílé àárọ̀. Adeyinka pẹ̀ ń bọ bí awo erin.
1: níbẹ̀ ọmọ.
0: Adeyinka ọlọ́sọ́kànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá à ń fapò mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa máa sọ́ dànù lásán, ká máa rò ó dànù, ká máa ra ròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ́lé. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ ẹ mọ̀ bá wá 415. Kẹ ẹ mọ̀ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà mọ̀ bá jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ̀ tí ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi, Adéyinka.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́lé kọ́wá fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ̀ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe lọ́ba yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
1: Ohun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì ṣáàdì bàbá tàbí. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá Alérógun wà lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣí ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tó tọ́lọ̀
1: ẹ bá ń ṣí ẹ.
3: Àlíwọ́wọ́ 419 o. Àdèlérógun àkóbá o. Nǹkan tá a jẹ àlésán o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣé ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí? Bàbá tó pè mí ó ní níbo ni mo wà? Iṣẹ́ ọ̀kadà lèmi ṣe. Ó níbo mo wà? Mo sọ pé mo wà ní roundabout. Ó ní roundabout mo wà. Gbogbo ẹ̀rọ ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí. Kí n lọ sí okay, òun máa bá mi bi tí mo wà. Mo ní kó máa wọrí pé màá wá balẹ̀ roundabout. Mo ní màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ balẹ̀ roundabout ló pè mí pé kí n lọ sí POS. Nígbà tí POS wà lítò síbẹ̀, mo lọ sí POS. Ó ní gbé fún ẹni tó wà níbi POS yẹn. Mo gbé fún ẹni yẹn. Ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer. 85,000 fóònù. Mo kọ́ pé ẹni yẹn ń tẹ system. Èmi yẹn bá wọnú mi bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe? Lóun tẹ account number ẹni yẹn òun kọ́lẹ̀ pé gba fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fóònù yẹn. Mo ti wọn ẹ̀pẹ̀ fún gidi gan. O ti yé yín. O lè níwọ̀n o. Ẹ wà very careful. Later mo ṣe wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn tó fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn. Ẹ jẹun tó tọ́lọ́hún o. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ̀gẹ́ wa gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára ẹ tari ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé ẹ pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́? Ẹ jẹ́ kí oníjìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n ń rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello. Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe lọ́ba yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibú lẹ́wà.
3: Mo àti ṣáàdì roundabout yẹn. Mo ń bọ̀ ń gbà yìí.
2: Ṣáàdì roundabout àbí?
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣáàdì ibú lẹ́wà ń bẹ̀.
3: Ṣáàdì kọ́lẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀. Ṣáàdì ibú lẹ́wà ń bẹ̀.
3: Kẹ̀wáyà débi roundabout yẹn. Ẹ dúró síbi ní epo NNPC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà ká wá bá yín ní ibo lẹ́wà.
3: No, ẹ̀yin dúró síbi ní epo NNPC yẹn, màá bá yín bẹ̀.
2: Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé báwọn tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀?
3: POS wà.
2: POS wà ní roundabout yẹn yàbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ ẹ bá mi confirm ẹjọ́ engineer ẹ gan wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti fóònù ẹ ló jẹ́ kẹ́kẹ́ ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe é mọ̀ pé ó ti ní kọ́mọ̀ kọ́ ti fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀ kọ́ ti fóònù. ara àwọn gan ti wọn ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ sí ẹ tarí rẹ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Ok ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ sẹ́ndì
4: 85,000 òlé lọ́mọ gbà.
2: Tọ́ba fẹ́ bá wa sẹ́ndì ẹ̀.
4: Hello. Wọ́n ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún
4: Ok. Gbà.
5: Hello.
4: Dádì gbà délé o.
2: Hello.
5: Sá.
2: Báwo. Ṣé nẹ́tíwọ̀kì wà?
5: Nẹ́tíwọ̀kì wà.
2: Èló ló pe dẹ́pọ́sìtì lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjìlá fẹ́ ṣe sí o 50,000 kan 35,000 kan. Èló ni chájì ṣe bá yẹn lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kọ́.
5: Ẹ̀yìn 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣo máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok, báwo yá lọ́gìn bá yẹn torí mi mo máa pàkà náà bàyẹ fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000, a kó 35,000 fọ̀ fún ẹ.
4: Okay.
2: POS machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfámù orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́kì.
2: Jẹ́ kí n pè fún ẹ bá yẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dáa.
5: Ok.
2: Mo fi ní kó wá gbé fóònù fún. 15 14.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Dẹ́pọ́sìtì ni ẹ bèrè pé ṣé ó máa fún rìsíìtì. Ẹ bá ń bèrè pé ṣé ó máa fún rìsíìtì.
4: Ó máa fún rìsíìtì.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mbó lẹ́yìn wà báyìí, máa gbé wá sọ́dọ̀ ẹni kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹni bá mi gba rìsíìtì yẹn máa bọ̀, a máa tó dé síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba rìsíìtì yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa sẹ́ndì owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa sẹ́ndì ẹ̀ ni. Ẹ bá mi gbé owó yẹn.
4: Ara kò lè sẹ́ndì owó, kò lè sẹ́ndì owó yẹn kó bá rìn láti kó ohun.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ ní kọ̀ọ̀kan.
1: Ṣé ẹ gbọ́ lágbọ́yé? Àfà àpótí rọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ bá dé lọ́gàn jọ òru. Gbogbo wa láà nílé jọsùn orí lójìká o. Òru hẹrẹ rẹ ti wá dé o. Wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́. Gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ àwọn ìbọn yẹn ń lù ní jìbìtì. Àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò hẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín ṣí ààrẹ times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà. Ṣé ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́n ni? Ẹyin lápè édú fọnrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrùhẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o. Wàhálà ti wọ̀lú o.

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin ti wa láti United States of America, ẹ̀yin ti wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kì yín bẹ̀ mo kì yín láti Germany, wàláì mo kì yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú déédéé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin já bẹ́ chill pẹ̀lú big boys. They wanna chill with the big boys. Táwọn náà fẹsẹ̀ sí tán fẹ́ fi tí wọ́n ní wà tí wọn ò ní, wọ́n fẹ́ fara wọn wà tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́ ó yíwọ́ tẹ́mi wú blendi sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ́ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí nǹkan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì lára àwọn girlfriend wọn náà ni, lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀. Ẹbí ta wá ni, ẹbí gbogbo wá ni o, èmi ẹ̀yin àwọn. Èmi ẹ̀yin àwọn àwọn ẹ̀yin èmi. Àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà láti jọ ń kọ̀ ha kọ̀kàn mí láti lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a ti ẹ̀tún wá wà yí kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú. Nǹkan ó tún dojúrú o bí ẹsẹ̀ tẹ́lọ̀. Yóò dojúrú o kọ́lọ̀ ń yó lójútùú ni o. Yóò tún dojúrú sí o. Torí pé ebi ń bẹ̀ nígboro. Wàhálà wọ̀ lù o. Kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o. A ní rogùn fún pínpín o. Ìlú le o, Nàìjíríà ọ̀rẹ́ rìn.

0: bẹ́ẹ̀nà.
1: Wọ́n ń kẹ́ ẹ̀yà láti lẹ́yìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mẹ̀dúwà. Bàbá mi Fàtá Ìbándélé, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America lámẹ́jèèjì wà. Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtá Lámídì, ọwọ́ Londo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísẹ̀bí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum. Ọmọọba Aládìgbò Lòmú Ìdíni Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé. Àwọn tí a ń ro àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò tí gbòòrò bá ń fa gbó nígboro. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn gbogbo àwọn nǹkan èso ara yín ò nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lú ẹ̀yin òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ nísọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́tí rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́? Tẹ̀ tún fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn máa tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí aráàlẹ̀ ní bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mi pé kèé kúkú sè mí kèé kúkú sè mí kèé kúkú sè mí àwọn èbó kúkú ni owó tó ń jẹ àwọn àwọn bàbá ńlá wa ni. Tí wùrù rẹ̀ rẹ̀ bá dé wùrù rẹ̀ rẹ̀ tí ẹ̀ ti dé ó ti wọ̀ lúbàì èyí má ti wọ̀ lúbàì. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbà jẹun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètekète lórí Android application All Nigerian Radio tó jẹ́ ti Lumatec. Ẹ̀yin kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatec LOOMERTECH Lumatec LOOMERTECH Lumatec. Ẹ̀yin kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion Beach àti mẹ́ta. Ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kò kúkọ́ sí Elédùmarè ọba náà ní fún wa sí.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ni.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ́ ẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ́ ẹ tó rà àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá ń yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ gbọ̀gìnì gbọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà. Wọ́n fẹsẹ̀ ṣe mọ́ ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ níléèwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín e ma je won so papa e pa pe to fi lori aso onje ti won je ni e ma je ki nkan kan won won e ma je ki kan kan won won ko ma di pe eleyun ni yo wa lo ma fa ti won fi ma fa fi ti won ni wa ti won ni ti o fi wa di go pe a ni foju sun kan omo o a ni foju sun kan omo o ko ra won ma wa lai won daju koja be won daju koja ala

bí àwọn mọ̀ ní táà náà rí tí wọn ní àtà ìsí wọn náà ní fún wọn lọ́rọ̀ àmọ̀ pé báyìí láà ṣe rìn o báyìí láà ṣe rìn o kò sí bá ṣe fa gbùrù tí gbùrù ní padà máa fa gbó wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé báwọn èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí ìbò ni wọn ń lò ní jìbìtì ṣùgbọ́n gbà tó bá padà yá àwọn ọmọ tó ń gbọmọ lọmọ ṣẹ́ sóṣòwò.

tí èyàn bá ṣe orí kínkínní tí mọ̀ ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó a ń fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílẹ̀lọ́kọ pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún àwẹ̀ a kú ti oṣù ramadan àti àbọ̀ sí yìí ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan náà láyé.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ ń gbọ́ káàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbi kọ́ kan dùn wá ń bẹ̀. Iná la gàbúrò rọ̀hìn lọ́lọ́ aláfo oríjìn lọ́lọ́ tó bá tún fo oríjìn èèyàn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedéédé wa àwọn àìṣedéédé wa níbi ìrékọjá wa kí olúwa kó dáríjìn wá kó wá tún wá kẹwàá tó bá dáríjìn wá tán. Orí ìwọ náà ló ṣàdéhùn pé tó bá dáríjìn èèyàn tán tó fo oríjìn èèyàn tán ó tún wá

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ rasẹ̀ sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kó gbàdúrà wa kówó láàánú oṣù yìí kówó láwọn ẹni rere ní ọjọ́ ọlọ́run kówó àgbàdúrà wa gbogbo ìtàn fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa tẹ́tẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ola Mẹ́ka, Ola Medina. Ola Safa àti Marwa. Owó la lu Ọ̀yọ́. Owó la gbolẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹjẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ ore nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ́ ẹ̀sán àdìpẹ̀lẹ́ ẹ̀sán náà ni ọlọ́mọ ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA USA tó bá USA wa tán yóò tún wá kẹwa.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòyí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Ìbàdàn Unity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọ́gun ẹ̀bùn yìí pé àìláṣọ Ọlọ́run pa àkótó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ̀kí Bàlẹ́ kan ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn ajáfún ìwòrí ònìkan níjọ́ títí ń dárin ònìkan ṣoṣo gí ògí o ìwòrí ònìkan àti dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ní kóńkó jabilẹ̀ yìí ń fọ ọwọ́ ago òdo ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin èjò ní ìṣekú pa wọn. OAUF Oyo àti Ìbàdàn Unity Forum ní ìmọ̀ wípé yín pé àìkóyí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí ìbàlẹ̀ yìí ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ ìlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí ọ̀yọ́ sọ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí ọ̀yọ́ láàárín wà yóò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.
2: Ajíṣe bí ọ̀yọ́ láàárín wà yóò ní ṣe bíbá bẹ́ẹ̀.

0: jẹ́ pé àtọ́lówó àtọ́lọ́rọ̀ tá a bá ti jọ jẹun ní sàárì tán báyìí yóò kù tó di ìtaàrònú ó tún dàsìkò sínú.
1: Alágbára aláwọ̀ ọ̀mọ́dọ̀ ọmọ yín náà ni.
0: Ìbẹ̀lẹ̀ ti máa rí táwọn èèyàn ti máa ṣe pápá ìtúlù iṣẹ́ olóore lọ́tún lọ́sì. Ẹni tí ó ra nǹkan sínú fẹ́lò míì, ẹni tí ó ra oúnjẹ sàárì fẹ́lò míì.
1: Kálí!
0: Tẹ́ bá dé ìlú Èkó,
1: kàtọ́ ẹ̀.
0: Wà láì dàlá.
1: Mo ní
0: oríṣiríṣi prógíráàmù lọ́tún lọ́sì káàkiri gbogbo ògbóró káàkiri gbogbo ìlú Ọ̀yọ́ náà. Káàkiri gbogbo ìlú wa nílẹ̀ Oòdùà ní Àyín ní Nàìjíríà wá ń bí. Káàkiri àgbà ńlá ayé.
1: Tẹ́
0: bá dé inú mọ́ṣáláṣí. Wúránì lọ́tún lọ́sì ní.
1: A ti kọ́ máa ń dá mo dúpẹ́ Fáláwo Ọ̀bí. Mo dúpẹ́ Kádàrá, mo dẹ̀ dúpẹ́ Sábàbí.
0: Kódà ẹni tí yóò mọ Kùránì ká yóò mọ wá ibi tí ó ti mọ gbọ́ wá sí káàkiri ni.
1: Ope tí ó mú orin ẹ sọ fún un pé kó sún máa bí. Gẹ́gẹ́ pẹ̀lú tàkì.
0: Gbé àwọn sí olóore yìí.
1: Kò mú bọ̀ wá.
0: Ọkọ wa ń jẹ nǹkan tó yà mí lẹ́nu nígbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá pàtì lẹ́yìn àwẹ̀.
1: Ẹlẹ́nìkan ṣe bí.
0: Nínú àsìkò àwẹ̀ yìí, ẹ rí i pé ilé ọtí ìmọ̀ ń dani, àwọn yóò dani páró.
1: Àlà Adábù Fọ́kànlé Ilmo ni lógo ta wá.
0: Kódà àwọn ilé ọtí wọ́n máa ń mọ àsìkò yìí lára pé.
1: Ẹni tó ń gbà mí jẹ́ òun láti àdá bí.
0: Tọ́tò sùn yìí bá ti tún wa lọ tán, àwọn èèyàn tó náwọ́ máa rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lórí kọ́.
1: Tó bá mi.
0: Gbogbo sì iná tí wọ́n ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wà
1: yìí. Bámi jẹ́ òun láti àdá bí. Obìnrin tó ń bá.
0: Wọ́n máa rántí ọjọ́ Sábàtì. Wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n máa rántí Ramadánù náà. Wọ́n máa ń yà á sí mímọ́.
1: Àdàbí
0: wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù Ramadánù lọ, àwọn yóò tún máa náwó. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

0: ọ̀tà kọ́ni ní oṣù yìí tá a bá kọ́ni ní oṣù yìí káwọn replicate ẹ nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. Abébí ṣe wà nígboro tó jẹ́ pé àwọn ẹlòmíì báwa ṣe jẹun dáa yóò bá mú báwọn yìí àwọn mi ò tí ì mọ tí wọn fi gbà wẹ omi lásán làwọn mi ò fi gbà wẹ nínú ilé wọn lẹni.
1: Padà wá máa nira kí máa ṣẹ̀rù bẹ́ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dòdò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ ta o ẹ mọ̀ bínú pé ọ̀rọ̀ àwẹ̀ ni mò ń sọ bó tún mú odò fá wa ògbè wẹnu kò tó wẹ̀ ta. Kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀ máa fún àwọn èèyàn lẹ́bùn ráúnjẹ fún àwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómílìkì wọn nínú ilé ni wọn gbádùn wọn ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé ó gbé ìwẹ́nu kó tó wẹ̀ta ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fómílìkì yín ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọ́wọ́ họrí hun ẹ náwó sí wọn ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gbà wọ́n. Torí ajura wa lọ wà láì kí sí ọ̀rọ̀ ìjàkadì ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí Adéyinka Pẹ̀mbọ bí awo erin ọlọ́sùnkàn mi yóò tún ṣe máa wà lọ́nùú láíláí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá àṣà mi ẹ̀ bí ó ṣe máa wà lọ́nùú a máa jura wa lọ́nù.
1: Lẹ́bùn lọ́kàn ọ̀jọ̀ká ó ti wá fẹ́ dùn sọ̀rọ̀ sóhun nìkan ni ó gba àmàgbà àwọn tó nà ní.
0: Nínú fómílìkì rẹ̀ ń gbogbo àwọn tí wọ́n rọwọ́ họ rí kọ́kọ́ sàánú wọn náà kò tó máa ṣe síta kọ́kọ́ ṣe sínú ilé náà inú ó fi ní ògbè wẹ́nu kò tó wẹ̀ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà ilé kan bí ìbò.
1: Àgbáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú. Ìsàlékún oore rẹ láyé mi kọ̀tá máa lékún ní ọ̀nà.
0: Ẹ kú ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi èmi ò ní fi ìtọ́jú díkọ́bọ̀ lójú fún yín bó bá ṣe rí ni ṣe sọ torí pé sàn án láàrin à ń bá bá wa mọ́nímọ́ní wọ́n ní àjẹ.

0: inú èmi àti iná yóò máa pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò ní pa ọ̀ wá nínú jẹ́ o. A ní orogun ẹ̀kún o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹ̀bí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kún o.
1: Tó ń kọ́.
0: A ní orogun ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjọlẹ̀.
1: Àbí ẹ ti sùn.
0: Ìgbọ́sẹ̀ ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wọ ẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o. Pẹ́ ń bọ́ bí a.

ọlọ́run bá ń gbọ́ àwọn tí wọ́n dà mọ̀ tán dédè mọ̀ tán dọ́rọ̀ mọ̀ ọlọ́run tán lọ ń fún wọn ní làákà ìfọ̀ àwọn ní ọmọ ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. ọlọ́run bá ń gbọ́ ẹ ó tún ń poró onílùú tèmi nìyí wàá lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán, a ti súnmọ́ ọlọ́run tán, àwa ni mouthpiece ọlọ́run. Ọ̀rọ̀ mi ò yé yín. A ti wò pé a ti gbọ́n tán, a ti mọ̀ tán. A wà máa impose level of our own religiosity. Our own religious level, a máa impose lórí àwọn ẹlòmíì. Tẹ́lẹ̀ pé táwọn ẹlòmíì ọ̀bá ti meet up to the standard táwa Yorùbá wa ti wà wọn. A máa fojú káfìrí kèfèrí wò wọ́n. Ọ̀rọ̀ mi ò yé yín. A ní láti mọ̀ wípé oníkálukú ló wà ní different stages in their relationship with God. Different stage ni oníkálukú wà pẹ̀lú àjọṣepọ̀ tó wà láàrin àwọn àti Elédùà àṣẹ̀dá wọn, Adẹ́dá àṣẹ̀dá wọn. Nǹkan tó yẹ ká ṣe ni pé táwa bá ti ẹ̀wọ̀ pé a ti wà up to some standard ní ọ̀kan wa tó sì jẹ́ pọ́lọ̀ náà ló mẹni tí ń sun Sẹ̀mí Aláọ̀dẹ̀mọ́ ní Àmídà òní. N tá a nílò láti ṣe náà ni pé ká inspire wọn pẹ̀lú ìṣesí wa, ìwà pẹ̀lú ìṣe wa, ká inspire wọn ká fi gbé wọn sókè, ká má lọ mọ́ suffocate wọn pẹ̀lú ọmọ ṣe eléyìí ọ̀dá báyìí kí ni kan débi pé wọ́n ti wá mọ́ ríra wọn bí inferior. Different stages, different levels láyé kálukú wà pẹ̀lú relationship wọn pẹ̀lú ọlọ́run bá wọn tọ́ ọlọ́run bá sì ti mọ̀ fún wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹgbẹ́ ló ń tóbi lára Adéyinka Ọlásùnkànmí o, ká ṣe máa ṣe dáadáa. Ajókọ̀ bí ẹni kìlọ̀ wà, pẹ̀mbọ̀ bí awo erin, ajáàlú Ọ̀yọ́ ti égbó lásán. Nítorí bí èmi ọ̀bá ẹranko múra bàbá èèyàn ni. 4:37 AM náà la wà yìí ní àti òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí. Adéyinka Ọlásùnkànmí ká ṣe máa ṣe dáadáa nítorí pé dáadáa náà ló dáa. Kí a máa ṣe Adéyinka, mo ń bọ̀ ná.

kí Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí. Gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lẹ́ yìí òdì gbogbo àwọn aláàánú wa tá máa ń sàánú wa tá máa ń sọ̀pọ̀tì wa yányán. Ọlọ́run ọba yóò wọ lọ òrù yìí, yóò wọ lọ àlùbáríkà oṣù ta wà yìí. Kò ní jẹ́ kí ẹná jà wàràwàrà láyé ń bí o, yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́. Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o. Ọrún náà ó sì yẹ yín ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn. Ẹ ní báwọn náà jà wàràwàrà lọ́la mọ́ṣáláà làkúwátá ìlàbìlà àlẹ́ yóò làzim.

Tegba gbe gbogbo awon akori oro wa ta tin pa bo. Se mo ki mo se npo ko lori kan ni mo npo lori obin. Gbe gbogbo awon eko nu osu Ramadan ka ma gbagbe won. Gbogbo se olore ise lada tan se lasiko awe. Ka ma gbagbe won leyin awe. Mo tun so fun wa pe ogbe wenu ko to weta. Hin. Ti mo bin toro gafara pe e ma binu o ti mara ni. Gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́ náà tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan àbí ìbò káwọn ará ilẹ̀ wà kán mọ àsìkò Ramadan yìí sí dáadáa. Ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá. Kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa. Atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náà wọ́n sí wọn. Ká mọ̀ dà wọ́n dá lásìkò yìí torí nǹkan ò yí sí yìí nǹkan ò rọgbọ lásìkò yìí o. Níbi jíjẹ mímú ká mọ̀ gbìyànjú bí ìkápá wa ṣe mọ̀. Gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládàá tí mọ̀ ń mú èèyàn gba àdìpẹ̀lẹ́ orí àdìpẹ̀lẹ́ ẹ̀sán náà ni ká máa rà wọlé kí ká máa fún àwọn èèyàn ní ìfitárù jẹ́ ká máa fún wa ní sàárì náà jẹ́ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá sọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé wà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládàá àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu. Ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká máa ya òde là ń ṣàgbà tí ilé wá kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀ wọ́ họ rí o ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ànáwọ́ ṣeun ẹ̀ mọ̀dà wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọ̀.

0: sílẹ̀.
1: Àwọn èèyàn mọ̀ kọ̀ mí tí many atrocity lórúkọ Ọlọ́run tọ́lọ̀ bó ṣe ọ̀ dáwọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God all this is possible. Kọ́lọ̀ ń sàánú wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ máa tojú bọlé káàkiri níbi dá lómi ìbá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹ lé jagun lọwọ pápá jùlọ àwọn obìnrin àwọn màmá wa ká mọ máa tojú bọlé o torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọ́run bá ń gbọ́ ayẹ́n padà sẹ́yìn nínú oṣù lámúlanà tá a wà yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa torí ọlọ́run ti ṣàdéhùn o kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí ké tó ṣe oṣù yìí nìkan kádéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo mọ́ fi ń sábà ṣe wá sí ní ààyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tí wọ́n lọ bá jésù kristi olúwa wa tí wọ́n bí lè rí ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùntàn nígbà tó bá di ọjọ́ kẹyìn wọn máa ní kí wọn máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwò elédùà àṣẹ̀dá àdẹ́dá àṣẹ̀dá pé kí wọn máa lọ sí akọ ọ̀tún àwọn yìí wọn dàbí àgùntàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọn tún dàbí ewúrẹ́ wọn tún wọn ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọn tò sí àwọn ń bí pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀ ọwọ́ ní ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ mọ lọ ní apá ọtún kẹ mọ gbàbẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹmí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹmí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin ìgbà tí níṣẹ lọwọ ẹyin náà lẹwàṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ bẹ̀ mí wò ẹyin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹyin náà lẹ́tọ́ yù mí o ẹyin lẹ́tọ́ bẹ̀ mí wò nílé ìwòsàn àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo tá a wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà àwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọwọ́ ní ilé wa ọwọ́ ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ fún lówó tó fi jẹun tẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfi gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́họ́.

nígbà tí ẹyin tẹ fi ọrọ ẹnu yin tẹ fi pẹtù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹyin bá ń ṣe àwọn nǹkan wọnyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹṣẹ sí ọrọ mi ò yẹ yín ọrọ nù bíbélì ni o ọrọ olúwa ọrọ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọdún ọlọ́run olódùmarè náà láṣẹ sí o ọlọ́run ọba yìí sì jẹ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé tó wá ń sọ fún àwọn ewúrẹ tọ́tẹ̀ àbí ewúrẹ tó fi wọ́n wé ewúrẹ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìlérú ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú ẹtún yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ ti bẹ̀rẹ̀ níwò kódà ẹ tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà sí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ti jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n rí owó jọ láti fi gbé ẹni yìí travel lọ́lẹ̀ òkèrè ẹwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan nìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovase láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí pé wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kì í ṣe sẹ́yìn kan lẹ́sẹ̀ tó dowó yìí o alubáríkà ni o ọlọ́run ba ló fún yìí o ọlọ́run kò sí sí ìta mú wọn kò sí ìta mú lọ́nbẹ̀ ó nígbà tẹ́ ẹ rí àwọn èèyàn wọn yìí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ fún wọn ní owó láti fi ṣe ìtọ́jú wọn tẹ́ ẹ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọ́jú wọn o ẹ mọ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ ní wò èmi gan náà ń gbé prison yard lọ wo àwọn bóyá ńgbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n bá a ṣe ń tọ́jú àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n láwọn lọ fún wọn lásán lálọ́ máa fún wọn lọ́sẹ̀ fún wọn lóúnjẹ. Bí mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀rẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìní lé lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ti jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Tẹ́ gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká tẹ́ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà of gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ máa yọ jákà yín sọdọ mi

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ pé ká mọ̀ ya alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o báwa ká má lọ́ mọ́ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbè níjà náà lọ́lọ́run gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: dúkìá ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmù nǹkan kan wá o kò sí ìta dì lọ níjọ tọ́ba dìgbà kẹyìn tá a bá ń lọ káàmù kankan wá kò sí ìta mú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ̀ bá fẹ́ sponsor àwọn program sí wa nínú àwẹ̀ báyìí. Kẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ò mọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n tẹ̀yìn náà bá fẹ́ ká tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adéyinka àfa Adéyinka Ọlásùnkànmí TV mọ̀ọ́mú Ajíṣe bí Ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́bẹ́ kí n máa wá ṣe wá sí ìwá sí ìwàásù inú àwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́pẹ́lẹ́ pẹ́jọ́ rọ̀ ńlọ́rùn. aróyé ni iṣẹ́ ìbákà igbé kíkẹ́ ni iṣẹ́ ẹ̀yẹ lókun.

0: Ọlọ́run pẹ̀ rọrùn fún wa ní ò ṣe fi gbogbo kan ní wa lára.
1: Àjẹyọ̀ kókó mi o.
0: Káwa gangan ká máa ní ara wa lára lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo kan ní rọrùn fún wa. Káwa náà ká máa wá ìnira fúnra wa tó kù ni.

0: wọ́n ń gbọ́ mi látorílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada. Orílẹ̀-èdè márùn-ún nù tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyìn. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria. Ọlọ́run bá ń gbọ́. Gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel without no visa. Kí n kára mi ọkàn dé gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báhùn. Kára mi náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọ ohun ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára mi náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù.

0: orí ajẹ́ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ́ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kí kú máa pamọ́ nínú.
0: Ọyẹ̀ ẹja lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ ní ìfà ìfàsẹ́yìn.
0: Ẹyin tí time zone wa tó bá rí bákan náà ẹja lọ mọ́ṣáláṣí o.

0: nipa ẹyin olólùfẹ wa nílé lóko pẹlú ẹyin odi ọlọrun ọba yóò máa wà pẹlú wa o yóò máa wà pẹlú wa yóò gba àdúrà wa ṣe àti gbọ́ wà sí tòórọ yìí ẹ tó pàdé wa ní àsìkò kan náà ní ọ̀la ọ̀la.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Baben kokan.
2: Wọ́n ní kí n sọ̀rọ̀ lórí pé.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo laari Oyo Ajisebi Baben kokan.
4: Iwaju la o ma lo irawo ijo de o le ko sun na o o fere gege iwaju la o ma.

0: Ọdí ìgbẹ̀yìn oṣù Safar, ààrẹ bá kí Ànẹ́ Mọ̀hámà.
1: Wọ́n kan

0: salata mosina ala sayyidi limosinina
1: tan ba tu bijibirilu pe wajibirilu na mabo
0: ala basili jibirilu kaifa takunu mati yawm alqiyama
1: wa nabi wajibirilu salaye fun mi ki lolorun se kilo wa lesi kale kilo toju kale fa awon ijo mi
0: ala
1: jibirilu ba pe
0: o ba si hu ka ya rasulallahi
1: ke salaye nti olorun ni ki won se leto kale fun o
0: inna la taala
1: oba to ni gugu aye
0: ala inna urimtu aljinani aramtu aljinani ala sayyidi alanbiyai
1: o ti se le won fun gugu
0: ata dikula ummataka
1: o ti sele won fun gugu ojo tin be laye gugu oran tin be laye gugu esin tin be laye won ni wa janna saaju awa ajo anna muhammad
0: fa qala an nabiyyu alayhi ala ana toba qalbi
1: oni ala ana toba qalbi emi mi bale bo wa ipe pale mo tolorun pale mo fun mi yin na le di awon jama mi o to
0: wa sallu wa salla gami
1: ibanu je pe ni ra awon ijo mi mo indiku le mi mi pelu nti mo gbo yi
0: summa qala an nabiyyu
1: anabi ba pe
0: ya malaku mauti
1: wa malaika ku
0: uduru mi ni
1: summa mi ni
0: fada la yu ali ju qabida ru au
1: ma bo wa gba emi tolorun wa gba lo
0: la kala ba baraka ru mi usurati
1: ngba to di pe malaika ku to ki anabi male to bere si ni gbe mi lorun anabi
0: balaka ru mi usurati
1: ngba to wa di pe emi anabi wa de bi eri dodo
0: qala nabiyyu ya jibrilu
1: anabi ba ke oluwa jibrilu
0: ma sadu maratil mauti
1: ala nimi ya jibrilu
0: ya jibrilu
1: wo emi
0: ya jibrilu ilu
1: wa ni ola wona simi time mi fi bale
0: ya jibiri sadu maratu limauti
1: ni ala nimi emi lo fe bo lorun mi yi won yo won yo pelu pele pele jibiri lu ba pe
0: afa ali jibiri lu wa ji aku yo
1: pe jibiri lu ti woju anabi o ri koju yo se wo jibiri lu na ba goju se gbe kan inu re baje mo bo
0: fa qala anabi
1: anabi ba so fu jibiri
0: akata anaso ila waji
1: ese to kaju o si wo mi ma
0: bala
1: jibrilu ba pe
0: bi allahi
1: wo re olohun
0: man
1: ya abiballahi
0: ya abiballahi
1: wa ni atori edaye
0: ya abiballahi
1: wa ni afise ran
0: ya abiballahi
1: wo tolorun feran gbeda ni keni lo
0: ya abiballahi
1: man tani
0: man
1: ta loluwe
0: man
1: ninu eda olohun
0: man
1: babo
0: yatiku man yutiku qaliba o ayan suraila wajika
1: ta lo le woju re pelu bo tiri ta loluwe to to be to wo wa nabi pe oju re yo se wo ta ma wo
0: wa ta fi zakati limoti
1: lasiku to ko ka ku lowo ti malaika yu emi lara re ta lo to be ti o woju re wa na muhammad mọ̀bọ̀
0: fàlì yìí gẹ̀ẹ́sì àlẹ́ àlìyù.
1: Ẹ gbọ́tọ̀ wá di pé wọ́n gba ẹ̀mí ànẹ́bí ẹ̀mí ni ń bọ̀. Ànẹ́bí wọ́n ní sọ tẹ́nà nù ni. Àmọ́ o asọ́lẹ̀ ti sọ lẹ̀.
0: Fàlì yìí gẹ̀ẹ́sì àlẹ́ àlìyù.
1: Bí màlá ìjàmbá ti gbẹ̀mí lọ́rùn mi tán, ẹni kàlẹ́ ọ̀wọ̀ mi.
0: Wálé ẹ̀sùn bùnímà àlìfọ́dìlò búnú àbáàsì.
1: Ibùnú àbáàsì fádìlò ibùnú àbáàsì ni kọ́ máa bomi sí báàmì báàlì bá ti wùwẹ̀ mi lọ́wọ́.
0: Wàkàfà ló ní fíìsì yáàbì ẹ̀ńṣìtùm.
1: Bọ́bá wù yí ẹ̀wù tí kú bala àbí náà fi sinmi kò se kankan.
0: Fàyíṣà àkàṣà lítùmù ní ẹ̀ẹ́.
1: Bẹ́ẹ̀ bá wù ẹ̀mí ká, ẹ máa wulẹ̀ wá sọ kan kí ẹ̀mí ti bẹ̀ lọ́rù ẹ fi mi lẹ níbi tí mo kú sí i náà.
0: Súnmọ́.
1: Lẹ́yìn tẹ bá ṣe bẹ́ẹ̀.
0: Oríjọ àní ẹ̀ sáátá.
1: Ẹ jẹ́ mi nílé ẹ fún mi níbi ìṣẹ́jú díẹ̀. Ẹ fi mi nìkan lẹ̀ pẹ̀lú ọlọ́run díẹ̀. Ẹ fi mi lẹ̀ nulẹ̀.
0: Fáwọ́lù máa ní Yusọ́lì Aláyà
1: Àlọ́wù
0: Àṣàwájà Àlá.
1: Àkọ́kọ́ ẹni tí ọkọ̀ọ̀kan kírun sí mi la. Bẹ́ẹ̀ bá wù ẹ̀mí tán, òun náà lọ́lọ́run tó da gbogbo ayé. Allahu
0: Allahu
1: ọba tó dá mi.
0: Aza wàjà ńlá.
1: Tí o sì rú ẹ̀ tọ́ra mi ní sẹ́. Ó ti gbẹ̀mí lọ́rùn mi. Lásìkò tí ìran kẹ.
0: Allahu
1: Allahu ní.
0: Aza wàjà ńlá.
1: Ó kẹ́ tó kọ́kọ́ kírun sẹ́mi ànẹ́bí lá.
0: Allahu
1: Allahu kẹ́ fún rẹ̀.
0: Aza wàjà ńlá.
1: Ó lọ́ dá mi ló sì wú lónìí mọ́.
0: Soma
1: Jibirilu.
0: Soma Jibirilu. Soma Mikailu. Soma Israfilu. Soma Malaku Imauti Majununi.
1: Gbogbo malaika Ọlọ́run pátá wọ́n gbọ́dọ̀ débi òkú ẹ̀mí ànábì kọ́ wá kírun sí mi lá. Wọ́n tó bẹ́ẹ̀ wọ́n fi àfihàn Ọlọ́run lẹ̀ wọ́n wá kírun sí mi ànábì lá. Má bọ̀.
0: Súnmọ́ ìdí òyò aláì àfọ́rọ́jà àfọ́rọ́jà mi náà ni mo sì rí mi náà.
1: Ẹ lẹ́yìn bí wọ́n bá wá ṣe léyìí tán, ìdí òwúlú aláìyá. Ẹ wá wọlé
0: tọ̀lé
1: àti gbogbo àwọn mùsùlùmí.
0: Fasọ́lù aláìyá.
1: Ẹ wá kírun sí mi lá.
0: Fala ma sami o fi ọkọ nabi alayhi salatu wa salam.
1: Nígbà táwọn yẹn gbọ́ pé anabi ń dágbére, ń sọ fáwọn yẹn pé òun ti lọ.
0: Bá kú ọ̀bùkà ṣẹ̀dídà.
1: Gbogbo àwọn mùsùlùmí, mọ́sálásí anabi Madina, ó kún wọn fẹ́ yá.
0: Bàbá ká ọ̀bùkà ṣẹ̀dídà.
1: Kálukú bá káwọ́ lórí, wọ́n bá sunkún pé ẹ́ anabi bá fà wọ́n lẹ̀.
0: Kọlu.
1: Wọ́n bá pé.
0: Yà rọ̀ṣù láìláì.
1: Ìwọ òjíṣẹ́ Ọlọ́run.
0: À ń ta rọ̀ṣù lù náà.
1: Ẹ wọn náà láṣíwájú wa, wọn lòjíṣẹ́ wa. Má bọ̀.
0: Wà sàmúlò ìjàmá náà.
1: Bá ti pọ̀ yìí ìwọ náà ló kó wa jọ, ta láàmà tẹ̀lé báyìí.
0: Wà sólì ìtọ́ àná àmúrí náà.
1: Wọ́n là kò rí ọ̀rọ̀ wa. Bá ìwọ lọ jẹ́ àṣìṣe, nítorí bá wí látẹ̀lé, ta látẹ̀lé.
0: Fáyìsá sàábùtà àná fáyìlá nàrí jíhùn.
1: Ibẹ̀ bá lọ yóò lẹ́dẹ̀ẹ́ ẹ̀ ń dágbére ni. Fáyìsá sàábùtà àná
0: fáyìlá
1: kò lọ́dọ̀ wa.
0: Fáyìlá nàrí jíhùn.
1: Ìjọ wò lẹ́dẹ̀ẹ́ adún wọn lẹ́gbàdà. Bọ̀bọ̀.
0: Fakọ́lá nàbíyù.
1: Àdébí bá gbé.
0: Tàkìtù fi kú alẹ́ ìmọ̀ àjà.
1: N lọ, Amẹ́lílọ́ ti lọ ìfilẹ̀ lásán, mo fi tọ́ dálẹ̀ fún yín.
0: Wà tọrí ìkan tí ìlìbẹ̀ idọ́.
1: Mo sì ti tọ́jú mi, mo ti tọ́ yín sójú ọ̀nà tọ́tọ́. Tẹ́ẹ̀mẹrin ká fi pàdé àánú Ọlọ́run.
0: Wà tàràkì túnlẹ̀ kó wá ìṣe ìní.
1: Mo sì ti fi wáṣí méjì ilẹ̀ fún yín. Tọ́ pé wáṣí méjèèjì náà, ó tó téèyàn filẹ̀ fún yẹn.
0: Àná ti kú.
1: Àkán sọ̀rọ̀ nínú wáṣí tí mo fi lẹ̀.
0: Wà sọ mi tú.
1: Àkán ò lè sọ̀rọ̀, òun dákẹ́.
0: Fàná ti kú.
1: Ẹ̀rẹ́ yìí ti ń sọ̀rọ̀.
0: Wà á kú wá.
1: Ọlọ́run fi Qur'an ilẹ̀ fún wa. Anabi fọ́ Qur'an ilẹ̀ mọ́ bọ̀.
0: Wà sọ mi tú.
1: Ọ̀rẹ́ yìí ti tọ́ dákẹ́.
0: Iyá lè má ó.
1: Òun náà ni kú tẹ́mi anabi kú lọ yìí.
0: Fáyìsá àṣìkálẹ̀ alẹ́ kò àmìrá.
1: Èyí tẹ bá rí pọ̀rọ̀ ìfẹ́ dàrú nínú ẹ̀yìn ìjọ mi.
0: Fàríjì wọ ilẹ̀ Qur'an wa sùn náà tẹ wà ọ̀ṣù ọ̀ọ́lì.
1: Ẹ lọ gbé Al-Qur'an àbí kẹ lọ bí Sunna mi anabi ẹ mọ̀ ń tọkàn tẹ́sẹ̀. Ẹ dákun ẹ pé sallallahu alayhi wa sallam. Anabi ni ẹkún táwọn sàábẹ̀ sunjọ náà gbogbo wa náà látún sun yìí. Ìbànújẹ́ ẹjọ́ náà bó ti tó lẹ́mí àwọn sàábẹ̀ ó tún kó sáwa náà lẹ́mí lónìí. Ọlọ́wọ́ wọlé ní Mahama gbogbo wa ta pèsè yìí lónìí àní Seribu. Yọ wọlé ẹbá anabi ti tó oríwọ́ onígbẹ̀dànù. Yọ wọlé pé mọ́lùdí anabi ẹni tó jẹ́ ìyá tó báyìí ọmọ kan ló fi sáyé ní ọmọ méje tá anabi bí gbogbo wọn ló pèsè lójú ẹ̀mí rẹ̀. Ẹyọ kan òun náà tọ́ wá fi sáyé obìnrin ni. Anabi bá Adébí kan fún Fátímà pé má sunkún mọ́ bábà pé ogójì ọjọ́ tí n bá kú ìnìkọ́ wa bá mi. Àwọn tó wá filẹ̀ náà ni Mansa Takulu náà.
0: Mansa Takulu náà ìsìnkú lẹ́nàbí làkọ́. Mansa Fàálì tóun wà á tóun á kì í wúlí wùmọ̀ mi. Mansa Fàálì tó wà á tóun á kì í wúlí wùmọ̀ mi.
1: Mansa Takulu náà.
0: Mansa Takulu náà.
1: Yọ̀dá bá pàdé ànábì kílẹ̀ mi pẹ̀lú rí òwì.
0: Mansa Takulu náà.
1: Wọ́n tọ̀ ń pààyàn wọ́n bá pàdé ànábì kílẹ̀ òwì.
0: Mansa Takulu náà.
1: Wọ́n tọ̀ ń pa tèyẹ́ jẹ́ wọ́n bá pàdé ànábì kílẹ̀ òwì.
0: Mansa Takulu náà.
1: Àdébí ni ọmọ ìgbádùn láyé ọ pàlẹ́mí ríire fún ọlọ́dọ̀ Ọlọ́run ọ wá ríire náà ṣe dáadáa kílẹ̀ òwì.
0: Mansa Takulu náà.
1: Wọ́n lówó tó ń fowó pààyàn lẹ́kún kílẹ̀ òwì.
0: Mansa Takulu náà.
1: Wọ́n lọ sí tó ń bínú kólówó náà dùn lọ sí kílẹ̀ òwì.
0: Mansa Takulu náà.
1: Káwọn yẹn ń bẹ̀rù agbára mọ́ ọ́lá.
0: Mansa Takulu náà.
1: Ẹ fagbára yín ẹ fi bayé jẹ́.
0: Mansa Takulu náà.
1: Ẹ fowó yín ẹ fi bayé jẹ́.
0: Mansa Takulu náà.
1: Ẹ fàṣẹ yín ẹ fi bayé jẹ́.
0: Mansa Takulu náà.
1: Ẹ fikún yín ẹ fi bayé jẹ́.
0: Mansa Takulu náà.
1: Ẹ fàṣẹ yín ẹ fi bayé jẹ́.
0: Mansa Takulu náà.
1: Ẹ fi ìmọ̀tẹ́ ni ẹ fi bayé jẹ́.
0: Mansa Takulu náà. kọ.
1: Bẹ́ẹ̀ lọ́bí bá ń bí ọ́, ìpè mi ní ìwọ ni, èmi náà ni mo kú nítorí kẹ́yìn ọmọ bàbá.
0: Máa sàfàlì tó wà tán.
1: Ìrọ̀lẹ́ ò bá rí o.
0: Sàbàlì tó wà tán. Ìrọ̀lẹ́ ò bá mi.
1: Bẹ́ẹ̀ bá ní bọ́ọ̀lù ẹ ti ṣèjọ wọn níbi sí ẹ̀yàfà máa sá takulu ni. Kí lẹ fẹ́ sọ? Bọ́ọ̀lù ẹ bẹ̀ ṣe yàn ní Mahama. Mọ̀lúdì là ń ṣe yìí. Irú tó yẹ ká máa gbọ́ ń bẹ̀ la gbọ́ yìí. Adáwò dáyé. Àwọn èèyàn pè mí mọ̀lúdì èmi lọ. Nítorí pé bàbá lọ bẹ̀. Àbálùkẹ́ kún bẹ̀ ni. Ìsátà nẹ́bí sí ó ṣe yọ. Àwọn sábẹ́ ṣe fìtínà. Ìjẹ́kọ̀ọ́ tá à ń kọ́ tó yẹ ká máa kọ́ bí mọ̀lúdì là ń kọ́. Bàbá lọ mọ̀lúdì mi. Ìbànújẹ́ náà fi kú lásùbà. Àbáwọ̀ṣe ń sọ ìwé ìtẹ́ ṣe yóò ní jáṣe mọ.
0: Amen.
1: Yóò wọ́n láàyè èèyàn tó sàǹfààní láàrọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí. Àbáwọ̀ṣe olúwa ránú ọlọ́run oníjẹ ṣubú.
0: Amen.
1: Alápẹ̀ṣẹ̀ ámì.
0: Amen.
1: Gbogbo àwa tá a dúró tí wọn ta ní òní bàjẹ́. Ọlọ́run oníjẹ tí wọn náà bàjẹ́.
0: Amen.
1: Gbogbo ìjẹ́ adù ọlọ́run oníjẹ tú.
0: Amen.
1: Inú dáadáa ní ọlọ́run oníjẹ tú.
0: Amen.
1: Gbogbo ayé ń yẹn ọlọ́run ní faburú ṣe wá.
0: Amen.
1: Ọlọ́lá ilá ayélọ́lá.
0: Amen.
1: Ẹbí kò sí tó kù máa dúró náà ni. Ọ̀rọ̀ ọlọ́run la ti gbọ́ yìí. Gbogbo ayé ń yẹn ta gbé sòrò débi Afáwa Mahamudu.
0: Yà sọ ìbàlẹ̀ àmì.
1: Gbogbo ìbànújẹ́ rẹ bó tilẹ̀ wo tó. Ọlọ́run kú tànù lálẹ́.
0: Yà sọ ìbàlẹ̀ àmì.
1: Lọ́wọ́ la bíbí àti kúkú àná Mahama. Ọlọ́run ti ìbànújẹ́ rẹ yóò ti wọlé lónìí.
0: Yà sọ ìbàlẹ̀ àmì.
1: Wọ́n tó rí dùnú lérí ọmọ rẹ. Lónìí ọlọ́run yí padà.
0: Ìnálẹ́ àmàmú Fàríjọ.
1: Ẹni tó kú ẹ̀wù lé ìbànújẹ́ mẹ́lẹ̀. Ọlọ́run dùn ọnú lónìí.
0: Àbùsí ìbíra ìrì fàìlàlì Fàríjà Láú.
1: Àdáwò táwọn èèyàn lò ní kú ọbẹ̀ ni. Lónìí tí ń bọ́ sọ̀rọ̀ yọ ọlọ́run yọ kú ọbẹ̀.
0: Yà sá kí a di kí.
1: Wọ́n tó ń pariwo nira. Tó lè wí fún yẹn.
0: Lọ́ọ̀tẹ́ sì kú bí máa kú ti bá ti. Fàyọ̀dí tàbí di kí. Àsìbùkọ́ lọ́wọ́ yá fàtí àlọ́kọ́ ìrì. Oṣù Nàbí máa sọ dìrá. Fàyínà máa kí sọ dáná o. Fèlè o bèlè láàyè. Fàyínà máa kí sọ dáná. Fèlè o bèlè
1: láàyè. Báwo ni bá fà mí tí máa wí bàbá àgbẹ̀dọ̀ mọ̀? Yóò ní yẹ fàtí àlọ́kọ́ ìrì.
0: Yẹ fàtí àlọ́kọ́ ìrì.
1: Gbogbo ẹyin tẹ́ ń fẹ́ kó orí ọmọ tẹ̀lé yín. Yọ tẹ̀lé yín.
0: Yẹ fàtí àlọ́kọ́ ìrì.
1: Ẹni wá síkìtì.
0: Yẹ fàtí àlọ́kọ́ ìrì.
1: Ara ò ní ní.
0: Yẹ fàtí àlọ́kọ́ ìrì.
1: Ẹni fún ìbànújẹ́ lọ
0: ayé. Yẹ fàtí àlọ́kọ́ ìrì.
1: Ayé yóò ní dàrú.
0: Yẹ fàtí àlọ́kọ́ ìrì.
1: Ẹni sẹ́wọ̀n.
0: Yẹ fàtí àlọ́kọ́ ìrì.
1: Ẹni kú sọ̀rọ̀.
0: Yẹ fàtí àlọ́kọ́ ìrì. Bímá kí sọ dìdá o.
1: Bẹ́ẹ̀ ti fẹ́ kọ́ ẹ̀yọ́ rí lálẹ́ yìí kọ́ máa rí bẹ́ẹ̀.
0: Fàyínà máa
1: kí sọ.
0: Oṣùrìnà.
1: Wọ́n ti mọ́tò ń wú ọlọ́wọ́ ra fún ọ.
0: Oṣùrìnà.
1: Wọ́n tó ń fẹ́ kọ́ ní ọlọ́wọ́ kọ́
0: fún ọ. Oṣùrìnà.
1: Wọ́n tó ń fẹ́ káwọn ọmọ rí ọ yẹn wọ́n yẹn.
0: Oṣùrìnà.
1: Wọ́n tó ń gbẹ́bànújẹ́ rẹ òun náà lọ́jà rẹ yóò máa dà.
0: Oṣùrìnà. Bímá
1: ẹni fi ara sínú kú.
0: Oṣùrìnà bí máa sọ dìrà.
1: Gbogbo ń tẹ́ fẹ́ òní parẹ́ mọ́
0: yìí. Oṣùrìnà bí máa sọ dìrà.
1: Àdéhùn tí ó lè kú ọ̀la yé lójijì kò ní báyìí.
0: Oṣùrìnà bí máa sọ dìrà.
1: Báyìí náà

0: Tony wa si agbaye se laye. Abi ko lo wo gbogbo video ti won ti se. Ko lo gbo cassette. Eyi ti ma jo ninu oro re, bo ba mu eyo kan ninu awon oro won, fi se dede igbesi aye re, o ri pe le kan na oro o si ma to.
1: Wa te si adu ari juro bi ba. Ka lo ya de zebo.
0: Aliyam.
1: Aliyam.
0: Eh, ojo ni jona.
1: Na ti mo ya fu ayem.
0: Njo ti atekun gbade. Atakun ti gbe ni lo ti gba gbe ni pada wa mo o gbe oniwa se agbaye lo
1: wa tu ka aliyamu
0: ojo ta wi
1: aliyamu
0: ojo na
1: aliyamu
0: o buru fun po gbogbo lorin
1: aliyamu
0: o buru fun po gbogbo nigeria
1: aliyamu
0: olagba fun gbogbo agbaye
1: aliyamu
0: ojo banuje ni
1: e o ti mo la afu wa ye
0: ojo ti won ti enu oniwa se agbaye pa pe to so to
1: wa tu ka lati mo la afu wa ye
0: won ni ti mi le ko in lo soro olorun ni mo da
1: láti mọ́ra fún wáyé.
0: Èrè ló mọ́ ẹ̀rọ tí èmi ní kánú ńlọ ṣe wá sí ọ̀rọ̀ ni mo dá ọ lákẹ́.
1: Láti mọ́ra fún wáyé.
0: Mọ́ ẹ̀rọ tí èmi ní kàdúnẹ́ ọ̀rọ̀ ni mo dá ọ lákẹ́.
1: Láti mọ́ra fún wáyé. Wàtúkẹ́ límù náà.
0: Àyẹ̀dẹ́ ilẹ̀. Mọ̀bọ̀.
1: Wà tẹ sí ọdún àríjùlọ bí mọ́. Kàánú ẹ̀fẹ́lẹ́ wo.
0: Ọ̀dà mo wá bì wọ náà. Wọ́n tí wò ní ibi oníwà sí àgbáyé. Ọmọ̀rọ̀ sọ bí oníwà sí àgbáyé. Ó ti ẹ̀ nílà ká ibi oníwà sí àgbáyé. Èjì tẹ́ ni mú.
1: Èjì tẹ́ ni mú.
0: Ẹ́
1: tẹ́ ni mú. Kàrẹ́ àlẹ́ àti.
0: Kí ló ṣe ọ́?

0: láti ṣam.
1: Ẹ wá sí onígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mọ́, ọwọ́ mi agbárẹ́.
1: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó sì àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni, kò sí èyí tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá o. Ọmọ ọ̀lẹ́nìkan náà la àyè ọgbà, ibi gbogbo náà lọ gba lágbára.

0: Àrùn àgbà ò, orí kan bá sun àrùn àgbà ò. Àwọn yìí, ká wá sí wà ní àyín. Ọlọ́run bá ń gbọ́. Tí gbogbo ẹ̀ bá rọ̀ sọ̀mù tán. Àìmọye àwọn èèyàn náà ni wọ́n máa jẹ lára ti àná. Orí kan bá sun àrùn àgbà.
1: Ebi agbada, orí yẹn máa wúlò faraye. Ìbá fọ́dànù, ó ń pẹ́. Orí bá ti wúlò kátọ́rọ́.
0: Orí mi wúlò, ẹ máa tọrọ fún orí mi ò, Adéyinka. Ọlásùkàn mi, ká ṣàmàṣẹ dáadáa, ajé ó kọ bí ẹni kìlọ̀ wà. Ọ̀rọ̀ ìjẹ́nu ohunrun, mo tún sùn tán ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́.
1: Fẹ́ gbẹ̀rún láyé, ká tẹ́wọ́ ní sí yọ.
0: A ní my voice travel without no visa, orílẹ̀-èdè méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbọ́ mi.

0: Oi. Se gbagbe awon ta bi se waasu funra wa laaro yi tele. Ka to fi waasi Amiru Jasi yen si. Ta so pe ka ma lekun ni se olore lasiko awe yi tori pe aladipe ile esan l'Olorun. Inu osu da wa yi adipele esan, adipele esan, adipele esan. O su yi ese yi ese ta wa yi gbogbo ese ta ba ti sa fun lasiko awe yi ka ma tun pada lo ba mo. Yun ta awe ba lo tan. Gbogbo ba se nse daada ta nsa anu ta nsore lasiko awe yi. Báwo bá tún lọ tánà ká tó tẹ pa mọ ká tẹ pẹlẹ mọ náà ní ṣíṣe náà ni ó.
1: Pálógun kò sí tí o lè fi tọrẹ o. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wa sọ. Tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ààyìn mo wà ní orí ìdùbò láìsàn. Ẹ tọ́jú mi, ẹ wò mí sàn. Ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradísì, ẹ máa lọ àlòjẹ́ náà. Àwọn tán lọ́gbọ́n tó ń lòye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ́sẹ̀ fún. Gbogbo rẹ̀ tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe fún o. Ọlọ́run náà là ṣe fún o. Ọlọ́run náà lọ́ba aládìpè lẹ́sàn tí ó wàá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ara lẹ́sàn dáadáa. Ẹnu mi sì ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Tá a bá sì sóore fún èèyàn dúdú, ó lè gé èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àbẹ̀kùn stéèjì àmà àkọ́mọ́ra.
2: Ìbàdàn ọdún kan.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa ó tún wá ń sọ fáwọn táwọn àlápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn takọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn takọ̀ sì ó dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yìn òfun mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀yìn òfun mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbú láìsàn. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèèrè, ìlú òkèèrè lọ́tọ́jú. Owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún sẹ́, a sẹ́pò tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí ní tó kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tán wà lọ́gbà ẹ̀wọ̀n náà. Táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò. Táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kíni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àwọn ẹ̀ta ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Má sẹ́mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Láti lọ bẹ̀ yàn wò. Táwo sí láhàámọ́. Ọlọ́run ọba ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyẹn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí pọ̀ lára tó fi ṣe ìjókòó. Sórí mi lórí.
0: Ní mo wà nínú àtìmọ́lé ní kugu. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Mo ń ṣàìsàn ẹyin. Ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.
1: Àbí yóò

0: ṣiṣẹ́.
1: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àti èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lẹ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwọ̀ ìjánu.
0: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
1: Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ṣe sọ́dọ̀ tí wà làwa náà ń ṣe é síbò mi. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́rọ̀ àwa náà yí pàkà mọ̀ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá a ṣiṣẹ́ sí Ọlọ́run ni tá fi ń fún àlọ́. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
0: Borí kan bá sùn wọ́n tó rọgbà.
1: Borí kan bá sùn wọ́n á rangba.

orílẹ̀-èdè Libya. Artist Michael Ausola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá a ṣírò ọmọ adé nínà. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́.

0: àwa la ó jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A dúpẹ́ àdúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà. Èébù dọ́là èébù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Ṣàmínú ọmọ adé pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó. Agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè ru àgbè ní dájọ́. Bami lọmọ musu olomu aparan ọmọ ọlọrọ agogo de asegba lọna to baba lọmọ ewu egudugbe to sọnu lomu tani emu mu lọ mi baba ta ni segbe gbe wure gbe wure aguta bọlọjọ to to sọnu lomu ani emu mu lọ mi o baba ta ni segbe gberan gberan akoko gagara to sọnu lomu ani emu mu lọ mi baba ta ni segbe gbeye gbeye baba lọmọ ojura be sai ke o soju bami to fọpo loja to jare lepo awon yen ngba taka si wo oko kile lepo ya die si amo ojura be sai ke o soje oni lu ìlú kan mo nílò kan ìlú kan tí ń dún gbomúgbodomu lójúde ọba bàbá dáadáanù lamẹ́ríkà fáyín ṣàmínú ọmọ adé pọ̀jù ébùdọ́lá láti bá mi fàtà ìbánilé olúṣọlá lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdé ọmọ àti àwọn aláàánú wa nù ayẹ níbi tí a ti ń tó kólówó kówó kí wọ̀ fòó fọ gbà á lẹ̀ ajé kò lè bá àdìjà kó lè bá àdá. Àwọn alágbèngbà àdó ọ̀ràn ṣẹ́ńkùlẹ́ lẹ́ńkùlẹ́ tẹ́lẹ́ńkùlẹ́ ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: iná ṣáàtà ọ̀
1: yàtọ̀ ṣáfojúrí àfojúrí ikú tá a ṣe kú.
0: Fàmílẹ̀ ọ̀nà ẹ̀rọ ní ìmọ̀tò wà rárá mọ́.
1: Àwọn ọmọ wa wọ̀nyí ẹmájà kú
0: wọn. Fàmílẹ̀ ọ̀nà ẹ̀rọ ní ìmọ̀tò wà rárá mọ́.
1: Ó bá yà máa túbá.
2: A
1: túbá tó bá yá. Kí lọ jẹ́ ìmọ̀tí jẹ́ túbá.
2: Ẹsẹ̀.
1: Ẹsẹ̀. Bọ́ ọ bá túbá ẹ̀. Annabiwa Muhammad. O ni ata ibu mi na zambi kaman la zamba lawu kaman lowi. O leni ji o ba tu bese.
2: O leni to ba tu bese.
1: O ta gege bi pe o lese. Ko wi pe ko lese.
2: Ko wi pe ko lese.
1: Ese.
2: Ese.
1: Iwo ni.
2: Iwo ni.
1: O je iwo nisin.
2: O je iwo nisin.
1: O wa arogun lo.
2: Arogun lo.
1: Opo nisin.
2: Opo nisin.
1: Láyé láyé, ọ̀lẹ́ dàbí ẹni tí ó jẹ́wọ́ ní pèsè ààyè tí ẹ mọ́.
0: Àlá
1: ọtí ṣàgbákò.
0: Ìrìnlẹ̀ ní sáà àkùnlé kí náà
1: ṣe ọ̀tá ọ̀rọ̀.
0: Ló
1: mọ̀ ọ̀rọ̀.
0: Fàmí ni ọ̀nà ẹ̀rọ ní mọ́tò wà rárá mọ́. Fàmí ni ọ̀nà.
1: Ọlọ́run ṣe kísà fún Ádámà. Kísà.
0: Kísà.
1: Bẹ́ẹ̀. Ẹsẹ̀ tí ẹ níjọ́ sí.
2: Ẹsẹ̀ tí ẹ.
1: Àzìzé ni.
2: Àzìzé ni.
1: Kì í ṣe kó màá mà.
2: Kò màá mà.
1: Ẹ̀ẹ̀kan ṣo náà ni.
2: Ẹ̀ẹ̀kan náà ni.
1: Ọlọ́run ní mo forí jìn ọ́.
2: Mo forí jìn ọ́.
1: Ṣùgbọ́n síbẹ̀. Ó tó tán nù mí n ó tú àṣírí rẹ̀ fún gbogbo àrọ́mọbọ́mọ tó ọba bí láyé.
0: Àlá.
1: Ìní pàṣírí rẹ̀. Ìní
0: sá kò lè pinna ṣáàtà
1: ọ̀. Wọ́n ò sì ní bọ́ ọ̀sọ̀ rẹ.
0: Fàmí ni
1: ọ̀nà. Wọ́n máa pọ̀ ọkọ̀ bá àwọn alákòóbálẹ̀ Ádámà.
0: Alákòóbálẹ̀ Ádámà.
1: Fàmí
0: ọ̀nà ẹ̀rọ ní mọ́tò wà rárá mọ́.
1: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
2: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
1: Ọwọ́ àtúbà ẹ̀.
2: Ọwọ́ àtúbà rẹ̀.
1: A sì wá ṣe àforíjìn fún ẹ.
2: A ṣàforíjìn fún ẹ.
1: Tó ń jí bẹ́ẹ̀.
2: Ipò
1: jí ẹ kò lè tó tẹni tí ò bá ṣerú rẹ̀ láyé tó fi kú.
0: Àlá. Ọtí dábàrún.

0: ìtúbálẹ̀ gbọ́ lásìkò. Ìyá àzìná náà ó wá jura wọn lọ. Ẹni tó sorí ibú jù nínú onízìná. Ilẹ̀ ni tó bá ti lé láàdọ́rin ọdún títún wà ń ṣe ṣìná kiri. Yé ó dẹ̀ ní ègbé
1: àlá.
0: Ṣé ìwà pọmọdé ń ṣe òní?
1: Fọ̀mí ni ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá mú.
0: Gbogbo tí ó sì jẹ́ Ọlọ́run yóò mọ̀rí ṣe
1: ìwà.
0: Ẹni ó wá tún sófo jù. Ẹni ó sófo tó sórí ibú tó ṣàgbákò nínú onízìná. Iná lẹni tó bá gba ìbálẹ̀ obìnrin tí ò wá fẹ́ sílé mọ́.
1: Àlá
0: níbo ni ó gbé gbà.
1: Fọ̀mí ni ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá mú.
0: Ìbálẹ̀ ni lọ́jọ́ tí ẹnikẹ́ni bá gba ìbálẹ̀ ọmọ pẹ̀lú ìdìná ló fi gba ìbálẹ̀ obìnrin. Òkìkí ó kàn káyé yóò kàn gbogbo sánmà méjèèje yóò kàn dé ràfùràfù yóò kàn

0: Baba sabapo ni Olorun o. Ile apo bayi nu agbapo
1: tare.
0: Yo ba wa fe sile. O pada wa di eto fun. Gbogbo eni ti obin na ba wa ba se din alaye. Gbogbo eni to bin na ba se. O se din ba ba se. Gbogbo ẹsẹ̀ tí kálukú bá dá ń bẹ̀ ni ó máa lọ sọ́run ẹni àkọ́kọ́.
2: Ẹgbẹ́ kò jù láyé níbi ìzìnà ni.

0: ọmọ ọlọ́mọ ọ wá sọ ayé rẹ̀ dí sí báṣìbò ó wá jẹ̀nẹ̀ dí yán hànà hànà lẹ́kùn ọlọ́run
1: stamp
0: látọ̀dọ̀ ọlọ́run lẹ́kùn náà ọjà lọ́nà tí ò wúlò ọ wá fìlẹ̀ òun wá ń tàràrà káàkiri. Ọwọ́ àṣẹ bá ọmọ afọ́ lọ́wọ́ mi ni.

0: Ebi ká lùkú pẹ̀lú jábọ́ nù. Fọ́n bá ń ṣàdúrà tí ó gbà ń tó wà
1: nù. Fọ́n mi ní ọ̀nà
0: Òpònú ìwá sí
1: ìgbàlámù
0: kí. Ìwá sí ìgbàlámù kí. Ìwá sí
2: ìmù káàkiri.
0: Orúkọ Ọlọ́run tó tóbi.
2: Orúkọ Ọlọ́run tó tóbi.
0: Ẹbí òpònú.
2: Ẹbí.
0: Èwo ló kéré nínú orúkọ Ọlọ́run?
1: Àlá.
0: Ìwọ lọ sí ìrà rẹ bẹ́ẹ̀.
2: Nísà.
0: Oore ni lóde ìlú Ọlọ́run. Oore ni
1: lóde ìlú Ọlọ́run. ومن هن الغنيمة والغرام
0: Gbogbo lóríire ẹgbẹ́ Ọlọ́run ọba náà tóbi.
1: Allah.
0: Kì í ṣe wípé àwáyé ó wá tú wa lẹ̀.
2: Àwáyé wá tú wa lẹ̀ lásán.
0: Nítorí bẹ́ẹ̀ bá ti rí ẹsẹ̀ ra yín. Àlùkáwà ní ń bẹ láàrin àwa rẹ̀.
2: Àlùkáwà ní ń bẹ láàrin
0: àwa rẹ̀. Wípé bẹ́ẹ̀ bá ṣe
2: ere.
0: Bẹ́ẹ̀ bá ṣe kejì. Ìyá ń bẹ lọ́dọ̀ èmi Ọlọ́run. Àmọ́ ká tó ju fèrè lẹ̀. Ìyá mẹ́fà náà tí ó jó níṣì náà. Ẹjọ́ bá wà délé.
1: Àlá.
0: Ọlọ́run má jà á sọrí bú. Àwa Mùsùlùmí. Àmọ́ bí wọ́n ṣe ń fẹ́ bìnrin.
2: Àmọ́
0: bí wọ́n ṣe ń bímọ.
2: A
0: sì ń bímọ.
2: À
0: ń kó bá àwọn ọmọ.
2: À
0: ń kó bá àwọn àrọ́mọbọ́mọ. Kí ṣe ti zìnà yìí?
2: Gbogbo
0: Mùsùlùmí ni kó rà
2: á.
0: Èyí tó ń bá ń gbọ́.
3: Ọ̀tọ̀ ni.
0: Wá fi nǹkan pamọ́ sílé. Kó máa jẹ àsọlẹ̀. Fún gbogbo àwọn àrọ́mọbọ́mọ rẹ̀.
1: Àlá.
0: Bẹ́ẹ̀ ti ń bọ̀ yìí. Ẹ tún pọ̀ bẹ́ẹ̀ mọ́.
1: Bàbá
0: lu ọgọ́rùn-ún ọdún láyé. Bẹ́ẹ̀ bá tún pọ̀ ẹnu wa ni.
1: Fọ̀mí ní ọ̀nà ìlọ́gbà ní mọ́tò wa lọ́rọ̀ mú.
0: Èyí tẹ́ ń gbọ́ yìí.
2: Èyí tẹ́ ń gbọ́ yìí o.
0: Ẹ tún pọ̀ mọ́.
2: Ẹ tún pọ̀ mọ́.
0: Àfẹnu wa.
2: Àfẹnu wa.
0: Ọ̀rọ̀ kékeré lẹ pé ni.
2: Ọ̀rọ̀ kékeré lẹ pé ni.
0: Ẹ rò pé ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ata ni.
2: Ẹ̀rọ ẹlẹ́gbẹ́ ata lẹ pé ni.
0: Ọ̀rọ̀ láyé. Ọ̀rọ̀ láyé láyé. Ọ̀rọ̀ tó ṣe wípé Ọlọ́run ọba wa yóò tọ́jú ẹ̀. Ọ̀rọ̀ tí ó mọ tó àtìrandíran gbére.
1: Àlá. Ẹ̀rẹ́ ní sáà.
0: Bọ́lá ti sọ Kùránì lọ́wọ́ máa sọ.
1: Fọ̀mí ní ọ̀nà ìrànímọ̀ tó wà lábára mọ́. Fọ̀mí ní ọ̀nà
0: èyí tá ń wí
1: yìí.
0: Tó bá dàbí irọ́.
2: Ìfọ́nù ni.
0: Ẹbí bàbá wa láwùjíye.
2: Ẹbí àwọn bàbá wa.
0: Ẹ ti gbọ́ orí. Bẹ́ẹ̀ bá pọ̀ lábala lábala kì í ṣerú yìí. Nítorí náà, Ọlọ́run ò ní já sórí ibú.
1: Àlá. Ẹ̀rẹ́ náà ní sáà kò lè kí náà.
0: Ọlọ́run.

0: nítorí kọlẹ̀ bá yá wa ọlọ́run ní ilá máa ń tábà wà á mọ̀nà wa àmìlà àmà láńsọ́lẹ̀ à ń fa òlá ìkà yóba nínú lọ́hùn sẹ́yẹ àti mímọ́ àṣàlá àti
1: illa man taba wa amana wa amila amalan salihan fa ulai

0: Abdul Wahid bande nitori wa si nbe lago mewa ka to ma wa lo si gbaja lago mokanla
1: illa mautaba wa amana
0: akeso
1: wa amila amalan salihan
0: olohun
1: wa amila amalan salihan
0: illa man taba gogo ntawi iya ti o je onizina niyan
2: iya ti o je zina nu ni
0: afeni o ba tuba
2: afeni o ba tuba
0: o wa tun ni wa amana o wa gba emi olohun oba re gbodopin
2: o gba emi olohun oba re gbodopin
0: ki pofo
2: ke pofo
0: ki soso ku so ki pegede
2: ki pegede
0: ki maranro
2: e pade yan je
0: o wa je ni to gba fẹ́ mi ọlọ́run ọba rẹ̀
2: yányán
0: lẹ́yìn ipò gbà wá àmìlà ó wá ṣe àmàlà iṣẹ́ kan nínú àwọn ṣẹ́ rẹ̀ ó wá ṣe títí ó fi kò lọ́nà èmi ọlọ́run
2: ọba rẹ̀
0: ó wá ṣe iṣẹ́ kan kò tún wá sọ wípé ní wá ń ṣe báyìí kò tún là á já nítorí kò lè ṣe wàhálà kó tó kò yọnu wa amila amalan sole han
1: illa mautaba wa amana wa amila amalan salihan wa amila amalan salihan
0: o wa se ko kẹsẹ rere kan èyí tá a ti kọ wípé ni ó pé tó ayà náà fẹ́ ní súrátù lóru
2: ayà náà fẹ́ ń bẹ́ẹ̀
1: wà á bẹ̀rẹ̀ bàládé láàmì
0: igi ọ̀pọ̀tọ́ àwa fi àlùbáríkà sí fọ́ọ̀mà ádámà gbogbo orúkọ gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin èyí tá a sọ kalẹ̀ fádámù níjọ
2: sí
0: ẹni ó bá hàn
2: án
0: ẹgbẹ̀rún méjìlá rẹ̀ ni wọ́n igi ọ̀pọ̀tọ́ ni wọ́n tún wá fi ṣe gaari
2: rẹ̀
0: fẹ́ni tó fẹ́ lówó lọ́wọ́
1: wà tíìnì wà
0: záyétò
2: ọ̀rọ̀
0: Allahu akbar.
3: Allahu akbar.
0: Allahu akbar. Wo wa ni zina tin be nbe? Wo wa debi tan lo.
2: Adebi tan lo.
0: Ama bi bari pe pa lo lo Olorun oni wi nkan kan
1: wa ti ni. Wa zaitu.
0: Allahu akbar.
3: Allahu akbar.
0: Ọlọ́run ọba wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún
2: wa.
0: Ọlọ́run
2: wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún.
0: Igi náà.
2: Igi náà.
0: Ìwà ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa náà.
2: Ìwà ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa náà.
0: Bí Ọlọ́run ọba ti ń pè wà láàtà kọ̀rọ̀ ọba a sì ń ṣàjàràtà. Wọ́n ń pè wà láàtà kọ̀rọ̀ ọbú.
1: Wà látọ̀ kọ̀rọ̀ bó zina.

bá dorin. Orin tí ó tako làákàyè. Ẹ máa fi ọkàn bá mi bọ̀, kẹ́ ẹ máa fi làákàyè bá mi bọ̀, kájọ́ ń jọ bu omi ọgbọ́n mu lónìí.

mi kó máa lọ bí òwe torí bí òwe bí òwe là á lùlù òkìdìgbò ọlọgbọn ní ń jo ọlọmọràn ní mọ. ẹyin ọmọràn tẹ ẹ wà ń kalẹ tẹ ẹ ti mọ oyún ògbín nínú kara.

Ǹjẹ́ kí láàbì máa bára wa sọ̀rọ̀ náà lénìí náà ni ìgbẹ̀yìn? Ẹ mọ̀ pé ìgbẹ̀yìn lójú. Àwọn bàbá wa tún mọ̀ ní ìgbẹ̀yìn láláyò ó ta. Ìgbẹ̀yìn lójú. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. Ìgbẹ̀yìn lójú.

sẹ́mọ̀ pé àṣẹ sílẹ̀ làbọ̀ wá bá. Ọ̀rọ̀ àsọtì nísì ń jẹ́ kinní àná. Gbogbo ohun tá a bá wá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. Ayin àrọ́bá gbogbo wa là á dìtàn, ẹ̀yà ajé aṣọ́ra ká lè dìtàn rere. Ìgbẹ̀yìn lójú. Kí ni ó gbẹ̀yìn èmi àti ẹ̀? Tá a bá kú tán tá a rè wàlẹ̀ àṣà, kí ni wọ́n mọ sọ lẹ́yìn wa? Ṣé ẹ mọ̀ pé èèyàn ní Nelson Mandela, èèyàn ní MKO Abiola? Èèyàn náà tún ní Sani Abacha náà, wọ́n lọ títí wọ́n lọ títí wọ́n lọ, wọ́n ti lọ tipẹ́ ìtàn gbàgbé wọn. Gbogbo ohun tí kálukú wọn wá sí náà làwa fi ń ròyìn lẹ́yìn wọn. Ṣé ẹ mọ̀ pé èèyàn ní Gbẹ̀ngà Adébóyè náà? Ọ̀gá mi, ìtàn náà ti ṣẹlẹ̀. Ó sì ń sọ̀rọ̀ lọ lẹ́yìn wọn.

0: Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọpẹ́ dídá ló ń yọ Ọlọ́run ọba mi?
1: Ìwọ náà mo ṣe owó rẹ̀ o, ọmọ ìyá mi.
0: Ọlọ́run ọba mi ó sì kọ irọ́ ọkọ̀ àbòsí, ọkọ̀ àparùtù, ọkọ̀ èké, ọkọ̀ wà ọ̀dàlẹ̀, ọkọ̀ ká mọ̀ jẹran ara.

0: ṣe mọ̀ wípé ọlọ́run ọba mi ò kúkú níyàwó tá a lè yàn lálẹ́ o. Torí ara wa ká mọ̀ bá mọ̀ fara ní ara wa. Iná làwọn òfin ṣe wà nínú bíbélì ló ṣe wà nínú kùránì. A ní tó ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀ tó jẹ́ tàbá láyé. Níbi tí ìyàwó awo kan bá ti dìde, awo tó dé ò gbọdọ̀ jókòó ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn ọlọ́dẹ lọ́dẹ. Ibi tí ìyàwó ọlọ́dẹ kan bá ti dìde, ọlọ́dẹ míì kò gbọdọ̀ jókòó níbẹ̀. Gbogbo àwọn òfin yìí, gbogbo àwọn àṣà yìí ti ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀, ti ń bẹ nínú tàbáláyé, ti ń bẹ lẹ́nu ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Gbogbo àwọn kíní yìí ká mọ̀ bá àmọ́ kó ìnira bára ara wa náà ni. Ìgbẹ̀yìn lójú kí ni ó gbẹ̀yìn èmi àti ẹ. Àrọ́bá gbogbo wa làá dìtàn. Ṣé ẹ sì mọ̀ pé kò sẹ́ni tí ó ju sáyé àyín yìí.
1: Alátara kalẹ̀ wo ìwà tá a bá fẹ́. Ṣùgbọ́n kò sọ́nà láti ṣe àṣepé rárá.
0: Bẹ́ẹ̀ni o, àṣepamọ́ ló wà, àṣegbé kan ò sí láyé níbí. Gbogbo ohun tó o bá ṣe lọ́ọ́ gbà. Òṣùwọ̀n tó o bá fi wíńkà náà ni wọ́n fi san fún ọ padà. Ṣé ẹ sì mọ̀ wípé nǹkan kan ò lè gbin àlùbọ́sà kó wá wo ẹ̀fọ́ láéláé, ohun tá a bá gbìn náà ni ó wù. O lè mọ wá bú kó o mọ wá sọ pé ó kẹsàn dáadáa láéláé fábàdà kò lè jẹ́
1: bẹ́ẹ̀.
0: Ṣé jìbìtì ni wọ́n mọ̀ yàn án lù? O lè jíjà ni wọ́n mú níṣẹ́. Ká fi báírò yíwé kọ̀ wọ́n lọ́dọ̀ tiẹ́. Ká gba sọwọ́ gúdúrú owó àbẹ̀ tẹ́lẹ̀ owó ẹ̀yìn ni wọ́n fi ń ṣàyò ń tiẹ̀.
2: Ọba tó dà wá sáyé, ṣé tó ń lọ́wọ́ tó gbà lérò tó fi mí kàwáyé.
0: A níbi Nàìjíríà bàjẹ́ dé nísìn, àwọn ọlọ́pàá wọn ò fi bójú mọ́. Ebi ìgbà kan ni wọ́n máa ń sọwọ́ sẹ́yìn tí wọ́n sọwọ́ kúdúrú máa gbowó àgbẹ̀ tẹ́lẹ̀. Gbangba gbangba ni wọ́n ti máa náwó tí wọ́n tún máa feel entitled wípé kò fáwọn lówó iye báyìí ló fáwọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́. Wọ́n sì ń gbowó oṣù o, wọ́n gbà máa fi ìnira, wọ́n máa kó ìnira bá àwọn èèyàn. Ṣé èèyàn a máa wá gbin àlùbọ́sà ọ̀rọ̀ ẹ̀fọ́ bí? Wọ́n mọ̀ pé n tó o bá ṣe náà lọ́ọ́ gbà ni. Bí ìwọ bá wá rò pé o ti mú jẹ́, o ti lọ àwọn ọmọ tó wá fi ilẹ̀ yìí ńkọ́, tó fi ilẹ̀ ṣàyé ńkọ́. Àwọn ọmọ tó fi ilẹ̀ ńkọ́, àwọn ọmọ tí wọ́n máa jẹ̀yà ẹsẹ̀ rẹ̀. Bíbélì ti sọ, ó ní a ó bẹ ẹsẹ̀ ìyáwó àti ẹsẹ̀ bàbá wò látorí ìran kínní tó fi dé ìran kẹlóná. Ẹran lésì mẹ́ ṣé kẹfà ni àbí kẹjọ? Ìran ṣe bẹ́yìn náà mọ bó ṣe gùn lọ ṣáláú. Kó wá tún wá gàgà, kó wá jàjàbọ́ ní àyín ká pé ọlọ́run o ọlọ́run mọ̀ ní sùúrù fa. Ká pé ọlọ́run o à mú ọ ní àyín, ẹyin ò tí ò mú ọ ní àyín. Tó rò pé jàjàbọ́ ọlọ́run ni. Ọlọ́run mi gbà bẹ̀tẹ́lẹ̀ kò dàbí àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà. Kò dàbí àwọn adájọ́ ilẹ̀ Nàìjíríà. Ó jẹ́ mo kó ìyà. Ó jẹ́ mo tó ìyà. Ó jẹ́ gbìngbìn nìkìn ìyà. Ẹnjiníà nìwọ́, ẹnjiníà, electronic engineer, ò ń tún fóònù ṣe rédíò níǹkì, ò ń tún lápútọ́ọ̀pù ṣe kọ̀m̀pútà. Kò sí nǹkan tí wòye tún ṣe ń tiẹ̀. Ìrẹ́sà ni ó bàjẹ́ lára pẹ́ńsù. Sápnà lọ́mọ ní wọ́n rà.
1: Ìgbà tó wù aláwòrán lọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ mi kọ́ wa.
0: Aláwọn èèyàn wa, ó tún wá máa fi ọlọ́run sẹ̀rí lórí irọ́ láàìlà ìlànà. Àwọn èèyàn wa ọ̀dà kan mọ̀.
1: Ṣọlọ́run tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́.
0: Ọmọ gbọ́ wà láì tẹ̀lá náírà márùn péré ni mo fi bẹ́ẹ̀ fi ta ọjà fún ọ. Mọ̀sù parọ́, mọ̀sù parọ́. Sọ gbọ́dọ̀ parọ́ ni. A ní o dúró lórí nǹkan tó fẹ́ tà yìí pé ẹgbẹ̀rún kan níta o. Bó bá pé ọ rà ń bẹ̀, tí ò bá sì pé ọ.
1: A ò dédé wáyé o.
0: Ewu làbúrò wa máa fọ́lọ́run sẹ̀rí lórí irọ́ torí ọlọ́run.
1: Tó fún mi.
0: Lórí èlò owo to na tan laarin iseju mi lo tori olohun ebe ro olohun fa
2: maya shaun ala
0: alama wa ko inira bara ara wa ko si nkan kan ta le se ta bi le ko bo ta le fi ko inira bolohun pe a wa jiye ese ise ese ta je so se owo le dolohun se ni sa tolohun se ni a le da olohun se ke awa ara wa na la mo kose lara ara wa ta mo se ara wa ta wa mo fi lo ko lu olohun
2: o dokita lo dare ju lo student pata
0: ala won doctor ah la ila ejo nbe lorun arodake bi orin anti mi eni ejo nbe lorun arodake ejo nbe lorun aro kawo lori awon doctor awon ko so ngbo doctor se mo pe bi awon ko so ngbo engineer phone ati radio gbogbo ati television se wa to je pe ori ni omo fo radio ati television ati phone yin te gbe dodo awon awon ko so ngbo engineer ti won kowo bo kini yin loju awon radio yin loju bo phone yin loju te do o fi mo dun torun o fi mo ro te se o fi mo dun ti gbogbo o fi wa pejo ti o wa toro si lara be gele na lo se ri awon ko so ngbo doctor nbe boya la awon eyan wa ti e mo yi pe ise doctor ti awon eyan wa ni ayin ta ti so di kinu ototo ni eka eka ti kaluku won to ye ki won o diro mo sugbon ngbo o ye pe Nigeria ni bi anything goes ni gbogbo nkan ta nse eni to lo ko bi won tin to egun apa onu o ba ma fi kini korun kaaki yo ma so pe won wo malaria yo ma so pe won toju ba toju efori ni o ba yiwo ala won nurse to je pe nursing school na lo awon na do hospital le eyin awon na ma toju awon eyan labe ile ti gbugbe to je pe ta ma ve operation won elomi ninu won o nti atun yo tun se dada yo ran se pe doctor to mo pe o mo pa operation sugba won mi bibi lo ba ti foju si bi e mi lo ni bi ti doctor mi tin se lo na ba ma da operation se lai ko operation nurse lo ko koko operation won ise to ko ah alejo nbe lorun aro.

bó ṣe wá wà ní líìkì bẹ́ẹ̀ náà lọ wà ń gbàǹjà ọlọ́run ló lè sàánú orílẹ̀-èdè wa yìí ló lè sàánú gbogbo wa ní ọ̀nà kan ọ̀nà kejì ọ̀nà kékeré ọ̀nà tó tóbi ọ̀nà kéékèèké ni gbogbo wa wá ń jẹran ara wa la ń fara ni ara wa níbi tí ọlọ́pàá bá ti fi ara ni mẹ̀kúnnù ti ń lọ lórí títì ti ń lọ ní gbogbo ẹ̀ nígbà yẹn náà lọ́lọ́kadà ó ti máa fi ara ni èrò tó gbé ìdí ọlọ́kadà bá ti ń fi ara ni èrò tó gbé tóun náà bá tún ṣe gààyà nígbà tí ọlọ́pàá ti fara ni òun náà òun náà fara ni èrò tó gbé tóun tún jẹ́ tóun náà jẹ́ bọ́yá òun ta èròjà oúnjẹ ni òun náà á tún lọ mú kóńgò oníke aṣọ sínú omi kó lè báa fún pọ̀ gbogbo wa àwa ń rẹ́ra wa jẹ torí ọlọ́run torí kí ni kí la fẹ́ fi gbogbo eléyìí ṣe.

ẹ mọ̀ pé kinní kan ó ti ẹ̀ wá tí ó ti jẹra mẹ́sẹ̀ yín gbogbo wa Nàìjíríà. Títí tí ó bá lọ ní ìsìn àníníjọ́ kan, mo wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan ní sáìdì Ìgboro níbẹ̀rùn. Bàbá wa ń sọ̀rọ̀ òṣèlú. Wọ́n mọ̀ sọ pé àwọn èèyàn òṣèlú gbádùn máwọn lára láti mọ̀ òṣèlú. Wọ́n máa sọ wọn wá ní rí corruption bíi ìwà abú kan. Bí káwọn náà débò káwọn náà kú táwọn náà kò. So ntẹ́mi wá wò tí mo conclude ni pé ìmọ̀tara ẹni nìkan servicenes ló ń da gbogbo wa láàmú. Servicenes ìmọ̀tara ẹni nìkan ni ló ń da gbogbo wa láàmú. Kó lè jẹ́ mi. Làwa fẹ́ máa fi ọ̀nà èrú kọ̀rọ̀ jọ. Tá a bá wá kó gbogbo ẹ̀jọ́ tán ń bọ̀ là ń kó lọ, kí la fẹ́ fi ṣe? Owó tà ní kó lọ ọ̀run tí wọn ò ní sin mọ́ wa. Sẹ́yìn ti gbàgbé wípé ni gbogbo ti wù ká pẹ́ láyé tó títí á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Bó bá sì ti lè wù kẹ́ lówó lọ́wọ́ tó ogún mẹ́ta péré nìpín yìí, ohun tó bá jẹ, ohun tó bá mu, àtàwọn orí oníláàdà tó bá ṣe, ìwọ kọ́ lè rinwó. Rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ, ra mílíọ̀nù ọkọ̀, ẹni Haúsá ń kí ń sàn ń kù ní ó lo gbogbo ẹ̀ tó bá lọ tán. Ìwọ rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ, ìfẹ́ pàdíláìtàláì ló lè mú wọn fi aṣọ rùn rẹ̀ lẹ̀ tán bá faṣọ sí ọ ní sínú pósí. Tí ò bá rí bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ bí ojú àwọn èèyàn bá pọ̀ tó ń gbà wọ́n sin òkú rẹ tí wọ́n lè fọ lójú rẹ lójú gbogbo àwọn èrò. Wọ́n ó sì wá wú òkú rẹ lóru wọ́n bọ àbí tí ìbá taṣọ patílókù. Tọ́ wá gbé gúúsì sọ́rùn, kò gbé ṣéènì sọ́rùn, kò gbé kúpà sọ́rùn. Kan wá fi sin ọkọ̀ kókó fi kọ́mọ́ wíìlì pé ẹ̀sìn mímọ́ ẹ̀sìn kúpà yìí mọ́ mi ni o. Ẹ̀sìn agbada ńlá yìí agbada góòlù ẹ̀sìn mọ́ mi ni o. Bí wọn ò bá lè bọ́ lójúmọmọ nísojú gbogbo àwọn èèyàn, wọ́n sì wú òkú ẹ lóru wọ́n bọ. Àánú ọlọ́run ló lè ní wọ́n mọ̀ ju òkú rẹ tàjà nígbà wọn bá dá padà sínú pé kí ní ká má bọ́sọ ọlọ́run rẹ tán. Tí wọ́n tún fi dá padà nínú rẹ̀ pé kí ká rọ́yè pẹ̀dí ẹ̀lẹ́ olórí kan yorùbá láti rí. Kí wá náà wá láyé tá wàá wà máyà. Àníkọ́ lè rinwó, ra mílíọ̀nù ọkọ̀, rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ. Ẹni Haúsá ń kí ń sàn ń kù ní ó lo gbogbo ẹ̀ tó bá lọ tán. Àbí bí ìbá sàṣọ patí.

0: barista mo mọ̀ pé púpọ̀ nínú wa ni ó mọ barista bá tiẹ̀ mọ àwọn àyìnlọ́ ọmọ wúrà nǹkan kan tá a gbọ́njú bá wọn a barista nkọ barista. Ó ní nrungurun ègbúrọ̀ ṣe èèmọ̀rọ̀ yé nrungurun ègbúrọ̀ ṣe ọmọ agbájẹ́ lọ́la.
1: Kí ni ọjọ́ kan?
0: Bí nǹkan kan ò bá tiẹ̀ tí ì ṣe wá lẹ́ni.
1: Ọ̀rọ̀
0: kí la mọ̀ tí ó ṣe wá lọ́la.
1: Lára ajá ni kò pajá kò jẹ́ kó gbádùn.
0: Kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí?
1: Wọ́n níṣẹ́ ibi.
0: Ṣéṣẹ́ rí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí ṣẹ́ ọdì kejì? Àbí ṣẹ́ bú? Ṣé wọ́n ń gbẹ́ ọmọ ni kejì rẹ lẹ́sẹ̀ ni?
1: Láàárọ̀ lọ́sàn-án lò.
0: Jìbìtì ni wọ́n yàn láàyò ni.
1: Má sọ pọ̀.
0: Iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe ló mú láàyò. Ẹ mọ̀ gbogbo àwọn kíní ìyá ń fi ara ni ara wa ni nítorí Ọlọ́run.
1: Bàkínlá bàbá.
0: Kí n lá dà torí n tá jẹ tá wọ̀ yìí náà.

0: Ọlọ́run fún àwọn bàbá wa ní ọgbọ́n ìjìnlẹ̀ pọ̀, àrònú jinlẹ̀.
1: Tí mo sì lómi.
0: Kódà tá a bá ń tẹ̀lé àwọn òwe lásán gan, òwe ilẹ̀ Yorùbá. Ẹnu mi àgó.
1: Ẹni tí ń bọ́ lọ.
0: Òwe ilẹ̀ Yorùbá àti àwọn ìwọ ọmọlúàbí tó wà nínú rẹ̀, ó tó ṣe ìgbésí ayé láìsí ẹ̀sìn kankan gan. Pé èmi ò jẹ́ mùsùlùmí, èmi ò jẹ́ kìrìsẹ́nì, èmi ò jẹ́ babaláwo, èmi ò jẹ́ ẹni tí ń bọ fáyín, ẹni tí ń bọ sàngó, ẹni tí ń bọ ògún. Òwe ilẹ̀ Yorùbá àti àwọn àṣàmọ̀ tó jẹ mọ́ ìwọ ọmọlúàbí, ó tó ṣe ilé ayé. Wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi ń wíkà ni wọ́n fi ń san padà.
2: Fapò rọrí ìwà ọmọ ló ń jẹ́ kọ́mọ oṣogun òkè bẹ́ẹ̀ láyé. Orí ọmí ọmọ kẹyìndé yàtọ̀ sí wípé.
0: Ẹ tó ń gbọ́ yún náà, sàn bẹ̀sùn fapò rọrí ìwà ọmọ ní mọ́mọ́ sí òkè bẹ́ẹ̀.
2: Àtò nígbà tí ń kéré o.
0: Jẹ́ mọ̀ pé oníjà kiri jà gan, oògùn òkè bẹ́ẹ̀ náà ni ọmọ wá káàkiri. Yóò sì mọ̀ pé wọ́n lè fi àdásà òun náà ni. Yàtọ̀ fún pé ọlọ́run máa jẹ́ akọ ọwọ́ ọlọ́wọ́, èèyàn bọ́ sọ́wọ́ ọlọ́wọ́. Oníjà gíríjà gan ni ọmọ owó ogun òkè gbé káàkiri.
2: A ò lè dáwọ́ ẹ̀ tá a bá kú tọ́lá. Ìwọ̀n kan wọ́n ṣẹ́ ọwọ́ rẹ̀.
0: Ṣé ẹ mọ̀ pé òwe léyìn ó ṣe rẹ́gí agbọ̀n bìkan.

0: àjíṣe bí ọyọ online radio náà lẹ ń gbọ lọwọ ẹ dákun ẹ mọ yín kú ńbẹ ṣe ń gbádùn wa bó ṣe ń lọ
1: pọ́jì òkú ó bẹ̀rẹ̀
0: tí gbogbo àwọn ètò tá à ń mú wá lọ́lọ́kan ọ̀jọ̀ kan só ń ṣe déédé ara yín só ń bá yín lára mu tẹ́yìn bá fẹ́ lù mí lọ́gọ ẹnu 07068874274 náà ní nọ́mbà mi dá ilé pè mí sí Adeyinka Olasunkanmi lèmi ń jẹ́ Lumatech tí mo jẹ́ olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí àjíṣe bí ọyọ online radio tí ọlọ́run tó lò mí láti fi dá sílẹ̀ tẹ bá fẹ́ pè mí ẹ fẹ́ lù mí lọ́gọ ẹnu ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ tàbí bóyá èyí sì fẹ́ darapọ̀ mọ́ wa ẹ fẹ́ polówó ọjà ni èyí náà fẹ́ máa ṣe prógrámù kan ètò kan ẹlẹ́ẹ̀kejì lórí ìkànnì yìí ni a jọ sọ̀rọ̀ bá a sì jọ máa ṣe lálálà fi bọ̀ tá a jọ máa yọ síra wọn kò tí ì yé yín bá wọn tá a sì jọ máa ṣe tí ojú tún máa dùn tí gbọ́ngbọ́n máa kán sí ẹ̀yin ẹ má wọ̀ọ́rì nípa tówó ná ẹtí ẹ̀ kọ́kọ́ pè mí ẹ bá mi sọ̀rọ̀ 07068874274 náà lẹ́lẹ́ pè mí sí 07068874274 ẹ̀rọ náà ni mò ń lò ní orí WhatsApp ẹ lè fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ tún lè fi chat pẹ̀lú mi ní Telegram náà mo wà ní orí gbogbo àwọn ìkànnì ayélujára látorí Facebook ẹ̀yin search fún ẹwà Adeyinka Olasunkanmi kásá máa ṣe dáadáa ní orí Facebook ní orí Instagram Kanmi for you CANME pẹ̀lú 4 àti U Kanmi for you CANME 4 U Kanmi for you ẹ lè search yẹn náà Adeyinka Olasunkanmi náà ni ó gbé wá lókè rẹ̀ tọba dẹ̀ jẹ́ pé orúkọ company wa lẹ́fẹ́ search ní Facebook ẹ search fún Lumatech tọba yẹ pé ní Instagram náà ni ẹ search fún Lumatech tọba yẹ pé ní Twitter náà ni ẹ search fún Lumatech tọba yẹ pé ní Twitter ẹ fẹ́ wá ẹ̀mí gan personal profile mi Kanmi for you náà ni Kanmi for you náà ni lọ wà ní Twitter lọ wà ní Instagram tẹ bá search Kanmi for you one Kanmi for you one ní Facebook yóò gbé profile mi wá instead ẹ gbọ́n search fún Adeyinka Olasunkanmi yẹn kásá máa ṣe dáadáa èyí tó bá rọ̀ yín lọ́rùn ni ẹ dẹ̀ tún lè wá prova iléeṣẹ́ wa àjíṣe bí ọ̀yọ́ radio ni prova yẹn ní Facebook ó kàn jẹ́ wípé àmì ń bẹ lórí Adeyinka Olasunkanmi àmì ń bẹ lórí àjíṣe bí ọ̀yọ́ àmì wà lórí rẹ̀ àmì Yorùbá wà lórí rẹ̀ eléyìí mú lè wọ́n jẹ́ kó yíṣe láti wá pẹ̀ẹ́ sì lè tún wá ẹ wá báyìí there is a www.facebook.com/ajisebioyoradio www.facebook.com/ajisebioyoradio ìyẹn ò ní ìdí àmì tẹ bá ti tẹ sí ibi url yẹn gbangbangbangba lẹ jà síbi profile wa ní Facebook a dẹ̀ wà ní Twitter náà àjíṣe bí ọ̀yọ́ radio náà ní Twitter bó ṣe rí nìyẹn 07068874274

0: ẹ mọ̀ pé ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ni àkòrí ọ̀rọ̀ wa lónìí. Kí ni ó gba ìyìn èmi àti ẹ? Kí làwọn èèyàn mọ sọ lẹ́yìn èmi àti ẹ lẹ́yìn tá a bá lọ tán? Sẹ́yìn mọ̀ pé ìtàn ò lè gbàgbé Abiola, ìtàn ò lè gbàgbé Abacha, ìtàn ò lè gbàgbé Nelson Mandela, ìtàn ò ní gbàgbé èmi àti ẹ náà. Wọ́n lè má máa sọ̀rọ̀ wa on a global scene o. Bá àwọn arádùúgbò wa alámúlétí wa o, wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn wa. Wọ́n mọ sọ gbogbo ohun tá a bá gbáyé ṣe lẹ́yìn wa. Wọ́n bá ṣe pé dáadáa la ṣe, wọ́n mọ sọ. Àwọn ọmọ yín, àwọn ọmọ wa, wọ́n sì mọ gbọ́. Tó bá ṣe pé dáadáa kejì náà ni, àwọn ọmọ wa náà jẹ púpọ̀ ń bẹ́ẹ̀. Ẹ̀yà jẹ́ agbáyé ṣe dáadáa, torí àrọ́ bá gbogbo aládùn kan. Ẹja sọ́ra kálùdìtàn dáadáa lẹ́yìn wọ́ ọ̀la. Wọ́n lè rí dáadáa sọ lẹ́yìn wa. Àní tó ń bẹ nínú ẹ̀kọ́ ọ̀sìn Ìsìláàmù wípé kán máa sọ dáadáa lẹ́yìn òkú. Ó dáa púpọ̀ pé ń bẹ lára àwọn nǹkan tí àwọn màláìkọ̀ mọ̀ kọ́lẹ̀ yàtọ̀ fún àwọn nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ kórí kò sí nǹkan kan tó ta lè ṣe tó lẹ́yìn Ọlọ́run ọba. Gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ literature ni pé tẹ́ ẹ bá fẹ́ mọ character kan, ẹ lọ study, ẹ lọ gbo ṣàkíyèsí tí àwọn character míì tán ń sọ nípa character kan. Nbẹ nínú literature bẹ́ẹ̀ àwọn tá bá ṣe literature, nbẹ nínú ti English, nbẹ nínú ti Yorùbá. Bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà ló ṣe rí. Ẹyìn ò tán bá fẹ́ mọ ìwà ẹni tó kú tó lọ, àwọn èèyàn náà wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀. Wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n mọ sọ dáadáa lẹ́yìn rẹ̀. Wọ́n bá ṣe bí náà ló ṣe lẹ́yìn, ó tún mọ sọ bí náà lọ lẹ́yìn rẹ̀. Ẹyìn ò yé yín bá wọn. Ìwọ wá ni ìwọ fẹ́ káwọn màláìkọ̀ ò píìkì nígbà tó bá lọ tán. Tó bá ṣe pé dáadáa lọ fẹ́ kí wọ́n píìkì ò yá tètè tẹ pa mọ́ dáadáa ní ṣíṣe kó o fi kúnjẹ dáadáa rẹ ní ṣíṣe látẹ̀ní lọ.
1: Ìwọ náà má ṣe bẹ́ẹ̀ kan nítorí wípé.
0: Ntọ́ ọba ti ní gbà mọ́ ṣe fọ́mọ ẹni kejì.
1: Kó tó wá lè fún ọ ní.
0: O ṣe mí mo ṣe san bá díẹ̀ dà ń lóògùn nù má sì fọ́ lẹ́yìn.
1: Wọ́n bá ń gbowó ìdá mẹ́wàá gbọ́jọ́ jẹ́ ti yẹ tó bá lè ṣe.
0: Kò ní bá wa débi kankan.
1: Iṣẹ́ wa sọ pé ẹ tètè má lọ. Ohun tó lọ́hùn mi kọ́ ní ìyànjẹ.
0: Ṣé ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé Ọlọ́run ò bí mọ?
1: Ìyanu.
0: Ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n á ní Ọlọ́run bí ẹ̀sán.
1: Ìgbà tá a fi wá sáyà o. Àwòyẹ fúnra wa tá a bá rà o.
0: Gbogbo wa lákẹ̀ẹ́sàn gbogbo wa wa. Gbogbo iṣẹ́ wa. A kẹ̀ẹ́sàn rẹ̀ ká tó lọ ní àyín.
1: Fakola Adisan Hasan Ali Manwa. Ọ̀rọ̀ ṣaláúdà ọmọ àdánù pátá.
0: Ọ̀rọ̀ ìtàn ládà lẹ́yìn ìwọ ọ̀la. Ẹ̀yà ajá dọ̀rọ̀ gidi. Ẹ̀yà ajá dìtàn gidi káwọn èèyàn ó lè rí tàn gidi sọ lẹ́yìn wa.

07068874274 ni number de le pe mi si lero to fi ni leyin eto boya yin be sponsor wa ni e be donate ni e be polowo oja ni itawon ewure ori number yin na de le pe mi si 07068874274 imbale la bebe aye ki n fi asiko yi ma lu mo waye ọ̀rẹ́ mi ẹnjìníà àwọn ẹnjìníà ọ̀rẹ́ mi lọ́gbẹ̀ẹ́ kẹ́ máa bá mi patronize wọn àwọn èso ní jìbìtì wọn nílùú yìí ní jìbìtì wọ́n bá ṣe rí gẹ́lẹ́ ni wọ́n sọ fún yín àwọn òfo wọn nítorí owó ba orúkọ wọn jẹ́ AY communication ó wà ní. Equed shopping complex ninu erelu te ba ti le nlo si odo AY venture ni isale gbangban gban ni oro ni oni shop e wa te ba be type number 1 wa ni opposite re typist la en legbe re ya Daniel wa nbe onta aso awon obirin jerseys

0: ta awon snacks pop pop buns gbogbo ele ba lodo awon ego ya
1: ewo mi
0: paint na wa n
1: jo
0: ya paint na wa n be
1: ba to da mi jowo ba to ri aye mi
0: atoni laundry service ni odo wa n be
1: ewo mi
0: Lumatech na wa n be awon tun laptop se ni lani shop ewo
1: sinu arun ewo mi oba to da mi jowo ba to ri aye mi
0: 07068872724 AY Venture o tun phone se o ta phone accessory battery ko si nkan te wa dodo re te
1: nkere loju ara mi
0: te ba tun wa buya gere mo ti gbagbe o tun ni eka si okemo okemogi shop re wa nbe AY Venture Idina Surat Almuste Kima lo ko shop afini mana ni Olorun o nta phone accessory
1: barakati
0: tun phone se
1: ati wati
0: se charge phone se charging point ta every ta charger
1: atal barika
0: o tun ta phone lolokan ojo kan leleje won leleje won tu won o si gajara lo AY Venture okay moji shop won wa nibe nibi egbe odo baba nda pe baba baba afa
1: eni ti o si
0: ibe ni shop re wa e ti ri kan kun yellow bayi
1: eni ti o si
0: o de ni shop ninu erelu na inu erelu Emmanuel Alade shopping complex o wa nbe te ba wa tun doro ki oroki ke to doro ki junction te ba ti koja te ba nlo sonu oroki latona erelu te ba ti koja mola filling station lapo tun bayi shop ore mi kan na tun be nbe engineer to moye
1: oro
0: ni
1: e kon lara
0: be best
1: pajapo
0: be best international ko si phone ta won le tun se bo si iphone ni ko si phone ti won le tun se computer phone engineering ko se ti o le ani mo atun mo mu phone wa ba lati owo de ko ba won tun se
1: ba o jo ki ma pa sofo to ba na ati na
0: Lumatech awa na nta laptop lolokan ojo kan te ba fe laptop
1: baba na ri je
0: e call Lumatech gbogbo e la nse be ba de fe build the website Lumatech handle Beba fe se graphic design Lumatech International handle o ma ba handle to ma make sense to ma fine 07068872724 lele pe Lumatech to ma de je pe eyin fe wa gbogbo awon iso ta ajuwe yi lo e get ibe e le pe Lumatech na e le pe mi ele pe mi ki nju ebe fun yin daada 07068872724 lo yo ala afin ojo paseke o ma ti ba
2: Jerison
0: as Lumatech tun ni real estate company aise da sile ni to ba ya a ma juwe Facebook page e fun yin ta mama ba won yan handle a fe call a fe rale ka kiri gbogbo bi awon development ba tin sele ninu Oyo kin to gbagbe ati da Ajisebi Oyo TV na sile ni YouTube e search fun Ajisebi Oyo TV and radio o ma gbe wa ni bibe Ajisebi Oyo TV and radio e ma ti ri nbe ibe la la mama post awon video clip wa si awon interview ta mama se asi ma gbagbe ku mo ni ani diran lowo yin nte ba fe firan wa lowo 07068872724 lele pe mi si 07068872724 tori a ma se clip ti a ma pi mention gbogbo awon ti won donate fun wa ta ma fi picture won si en to ba wu lati fi picture si a ma collate gbogbo ejo a ma fi sinu video a ma fi si ori YouTube channel wa ti gbogbo awon yen wa ma ri oju awon olore ti won gbe ogo Oyo laruje so bo se je niyan loni o di to 1 hour ta tin so ba bo
1: sawon ya da le yen ni gba tuba tuba ku
0: ẹ má gbàgbé àrọ bá gbogbo aládìtàn ìtàn wo lẹyìn fẹ ká wọn máa sọ lẹyìn yín báwo lẹyìn ṣe fẹ kí gbẹyìn yín ó rí kí lẹ ń ṣe láti fi ìtàn rere lẹ fún ara yín fún àwọn ọmọ yín fún àwọn aráalé yín àṣegbé kan ò sí o àṣepamọ ló wà o ẹnìkan ò sì ní gbin àlùbọ́sà kú wẹ̀ fọ́ láyéláyé ohun tá a bá gbìn ìní owó o àṣẹsílẹ̀ làbọ̀ wá bá o ọ̀rọ̀ àsọtì ní jẹ́ kinní àná o tí bá a sì ò bá ṣe kò sí tí bá a lọ́ ọ̀la o bẹ́ẹ̀ bá wù wá rí lẹ̀ wọn ò ní sọ̀rọ̀ rí lẹ́yìn yín o gẹ́gẹ́ bí bàbá Ọbásanjọ́ ti sọ ní jòhónì pẹ̀lú burú jíẹ̀ sọ́kà sáàmù tí bàbá ń sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tó ní ẹ ṣe dáadáa kán lè bá ṣe dáa sọ dáadáa lẹ́yìn yìí ni èmi ò pé búrùjú kàsámù hùwà bú o mọ kàn ń fi ṣàpẹrẹ ni o ndẹ bá ṣe làwọn èèyàn sọ lẹ́yìn yìí o wọn ní fi tọrọ dí kọ́bọ̀ lójú o pé dáadáa wọn máa ń sọ lẹ́yìn o bẹ́ẹ̀ bá hùwà rí wọn ní sọ dáadáa lẹ́yìn yìí o kí lẹ́yìn ṣe o kí lẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kí lẹ́ tún máa ṣe níta ẹ bá ṣe ni wọn fi ròyìn lẹyìn yín àṣesílẹ làbọ wá bá ọrọ àsọtì ní jẹ kinní àná ní jọmọ mi gbẹna ibà àṣẹ ò bá ṣe kò sí tí bá láòlá o bẹẹ bá wù wá rí lẹwọn ní sọrọ rí lẹyìn yín o adéyinka ọlásùnkàn mi pàpín balẹ̀ fìlà yín náà rí o ìlàsà àròkọ yín rèé tí ń sọ lórí ọbẹ nínú àwọn tán ganran
1: ọta sálẹ kẹta sànáyé wà sábàgùdì.
0: ẹyin o ẹja ṣe dáadáa kán lè bá àrítàn rí pa lẹyìn wa ni.
1: àtàkùrù ẹni ẹkọ tí ń jẹ ṣe.
0: 07068874274. ilé ilé pè mí sí.
1: mo ti máa ń gbàjọ́ ọmọ ìyá
0: jẹun. ẹja wa máa fèyí ṣe lọ ànílọ lọ ẹja tó lọ tí ò tẹnubú ànílọ tí kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálé odò a máa wá àwa láàmọ wá ẹyin láàmọ bá wọn à ní fẹ lòmíì sí èmi wọn à ní fẹ lòmíì sí àwa wọn à ní fẹ lòmíì sí ẹyin. bàbá ṣe ń wá a máa bá ẹyin náà ni.
1: látọ́ bá lù ṣe ìtọ́ni ó máa ń sílẹ̀kùn fèsù ni ó máa ń sílẹ̀kùn fèsù ni.
0: a ní sunkún ara wa a ní gbọ́lá burú sí ara wa.
1: tí mùsùlùmí méjì bá
0: yọ. lọ́lá aláha ó làwà láfuwá ká ilá abilá alẹ́ ìdàgbé.
1: àbíjú
0: bá wà á tọ́ ọ̀fẹ́ ní ń bẹ sú o àtẹ́lẹsì á sì bẹ̀nà ẹni bá ní àmọ́ bọ̀ nìkan la ní dé bá ń lè.
1: báwo bá bá rẹ dá ẹ ṣe kò sẹ́ ní bẹ̀ ṣùgbọ́n má ṣe bá mùsùlùmí yóò di.
0: ó dàbọ̀ ó dìgbà kan náà ó dà.

0: Yaakubu.
1: Wọ́n ní mo tún pe wa nábì Yaakubu.
0: Nǹkan tẹ́ lí tún Yusufa.
1: Ó bá yí pé bàbá wa pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọ́lọ̀ wọn pa mí rẹ̀.
0: Tẹ̀mọ́ alaka ni fukara fi ara ìzámánì.
1: Kọ́lọ̀ wọn pa òun rẹ̀ bí ó ti pa àwọn tálíkà rẹ̀ tọ́ bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin tálíkà ẹ wo bí ẹ bá dé ẹ sì dọ̀bọ lọ́dọ̀ àwọn olówó. Ẹ̀yin tálíkà ẹ wo bí ẹ bá dé àsìn bàbá àsìn yá àsìn ẹ̀gbọ́n àtúnṣe àbúrò. Ìwọ Yaakubu.
0: Nǹkan tá a lè tún Yusufa.
1: Wọ́n bá ṣe pé bàbá pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọ́lọ̀ wọn bọ́ pa mí rẹ́.
0: Tẹ̀mọ́ alaka ni Umara fi àkìrì zamani.
1: Ẹ bá gbọ́ ọlọ́run yẹn ní Allahu Akbar.
0: Allahu Akbar.
1: Mẹ́rin náà ló wí àbí ẹlẹ́kẹrin náà gan.
2: Ẹlẹ́kẹta.
1: Ẹlẹ́kẹta. Bàbá wa rẹ̀ mọ́ torí kìlẹ̀ bá lè tún jà mọ́ lẹ̀. Ah, olùbọ́ bá sọ pé mo bá pa Yusufu. Kọ́lọ̀ wọn bọ́ pa àwọn rẹ̀ ìwọ Yaakubu. Bí ó ti ṣe pa àwọn àáfàá rẹ̀ yányán. Bọ́bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yin àáfàá. Ẹ̀yin lẹ́mọ bí Rábì Atulẹ̀ Adáwí tọ́jọba láyé rí. Bílíkìsù alága tọ́jọba láyé rí. Ẹ̀yin lẹ́rí.
0: Yáyà kó.
1: Àwọ̀ èké wú débẹ̀. Àwọ̀ orí. Àáfàá mi ò sì sọ fún mi. N ò tí ì béèrè. Ibi bílíkì ti jọba ṣe lọrin ni. Ibi Rábì Adáwí ti jọba ṣe lọrin ni.
0: Yáyà kó.
1: Ìkẹyà dọ̀là lọ́wọ́.
0: Aláfíà lọ.

0: Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run ọba dẹ́dá ṣẹ̀dá. Alhamdulillah, ọpẹ́ ni fún ọba tó ní ká máa bẹ. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní a máa bẹ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó máa bẹ. Ìláyà aláwòrán àbí tí ó tún máa wà tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹ̀bẹ̀ stíkà lè mọ́ o. Ọlọ́run mọ̀ ni yàsin Ọlọ́run ni òkè ságbára mi ò ogun gbọ́ yàsin Jésù Kristì Olúwa wa ń gbọ́ Ọlọ́run ni
1: òkè.
0: Ìgbọ́kànléwé ìgbọ́kànlégbo Ọlọ́run ni
1: òkè.
0: Torí kìí sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o. Táǹfẹ́á ní kò mọ̀mọ̀ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run. Bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò mi ò fún dá plenty. Yà sí àwọn ìpín òtàn máa yín mú ni. Tẹ máa wá wò mí tí wọ́n bá tàbá tó pàdé ń gbòòrò tẹ máa tún á rí mi. Tí mo tún wo àwọn aṣọ mi mo ṣe máa ń wọ̀ tẹ́mi ọ̀kà nǹkan kún. Wọ́n á ra ẹ̀rí ṣe ẹ̀rí. Wọ́n tún wo èmi gan mọ̀ kan máa yín mú sí mi lẹ́yìn ẹ̀rí ẹ̀rí ẹ̀rí. Mo tún wáá pariwo ta pé mo fẹ́ dán láwò abẹ́ ṣe ìkówójọ láì gbọ́kàn lé nǹkan kan àfọlọ́run. Àwọn kan tuntun yín mú irú rẹ náà ni wọ́n ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ ni wọ́n ń sọ. Kò tún wá sí àwọn kan òkò tó dé Yinka Lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ kò tó wa Lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run àwa ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe. Yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe. Torí pé ọgbọ́n òdígí o yàsin ògún ń gbọ́ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ibi tá a bá a délé nìyí ibi tá a bá a délé nìyí ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o. Ọgbọ́n òdígí o Ọlọ́run náà ló ń bá wa gbé sí o ní ń gbé sí ní ń bá wa ṣẹ̀ tí rẹ o yàsin kìí sọgbọ́n kìí ṣe agbára Ọlọ́run ni.

0: Àwọn èèyàn rí tán wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n á yímú, wọ́n á yímú lẹ́yìn, wọ́n yímú lẹ́yìn ni. Kí èsè mi kọ́ Ọlọ́run ni o, ọgbọ́n kọ́ o. Mo sì mọ̀ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe, yóò tún ṣe ìyanu. Owó tí bá mi ò kójọ rí, bá mi ò kórú ẹ̀ jọ rí o, lèmi sọ pé mi fẹ́ ṣàkójọ. Mọ́ mi gan, ìwọ̀n àṣòwò kan rú ẹ̀ rí.
1: Àwọn ọmọ òpó mo lérò.
0: Ṣé fámílì kí wà kankan ti ẹ̀dírú ẹ̀jọ́ rí gan?
1: Ọmọ òpó pọ̀rọ̀ bí ti kọ̀.
0: Lèmi tí ìwọ̀n ajámọ̀ kankan sọ pé a fẹ́ kójọ látàrí pa nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú àwọn alátìlẹyìn wa. Ipa Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe.
1: Àbí
0: ẹ pé Ọlọ́run ó tún ṣe.

0: bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ lọ́sọ̀gbò òrò kí àsálà wọ́n á ní ogbó àtọ̀ rẹ̀ ò Adéyinka.
1: Mo sábùjá lọ́rùn ọ̀pẹ o, àbọ̀dọ́ lọ.
0: Igá mú pèdèpèdè délùú Ìbàdàn.
1: Nǹkan.
0: Wọ́n ní bó ṣe ń ná tó ń dùn yìí o.
1: Ọkàn ṣálọ́ lọ́hùn yẹn.
0: Kò ní kàn mọ́ láéláé fa àbàdà.

ojú rin àwọn tí ó gun ọtọ kò ojú omi àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá tó jẹ́ pé owó ni wọn ò fi ránṣẹ́ àwọn tó jẹ́ pé àdúà ni wọn mọ bíi ti ìwà lẹ́yìn ọlọ́run wá pa wá mọ́ kó sọ wá jùgbà náà lọ́wọ́ ọ̀hún ọdún ogún ọdún lè ní kókè wá ọmọ ìjẹ gbaingbain.

Nígbà mo sọ pa fẹ́ ṣètò ní Jóní tí mo ròyìn fáwọn ará London. Wọ́n ní ìdọ́ndọ́n. Wọ́n ló ti ṣeéṣe. Ìdọ́ndọ́n o, àwọn ti London.

0: àwọn ará Amẹ́ríkà wọ́n máa ń jó yé mi pé Dẹ́yìnká ọmọ ti dìlú mọ̀ ọ́n kà. Èmi náà kọ́ o, Ọlọ́run ọba mọ̀mọ́ ni o, ní gbogbo fọlẹ̀ tèmi o, ìyanu báyìí náà ló kọ́.
1: Ìlànà alájà kúlẹ̀.
0: Mélòó ni mi, tá a mọ̀ mí, kò sí àwọn ìyá aláwọ̀ kan ò tún dá mi mọ̀ lọ́yọ̀ọ́. Tó wá ń fi ògo mi àti ìràwọ̀ mi hàn káàkiri àgbà ńlá yìí tẹ́ fi mọ̀ mí láta Amẹ́ríkà. Ṣé mi wá ni? Sọ́gbọ̀n mi wá ni? Alọ́gbọ̀n òdigi o. Ọgbọ̀n mi kọ́ o, kì í sòye mi o. Yàsín ìmọ̀ mi ò gbé ògún gbọ́ wà láàyè tàlà. Ìmọ̀ mi ò débẹ̀ ń ní làákàyè tó tó bá ń. Ọlọ́run lọ́kàn dídì bá ń gbé sí o.
1: Ẹ̀fọ́ funfun tó jáde ní kòkó dúdú á sì sì dúpẹ́ òjàre.
0: A ní àhesọ ọmọ olóhùn, Dẹ́yìnká ń hesọ ọmọ olóhùn. Ìrìn àsìkò, èdè àsìkò nìkan ni mo máa pè. Ìrìn àsìkò nìkan ni mo máa rìn ń hesọ ọmọ olóhùn.
1: Àṣẹrí ifá.
0: Iṣẹ́ mi kọ́ ló débẹ̀, oyè mi kọ́ ló débẹ̀. Yàsín wà láì sábàbí ni
1: orogan.
0: Ọlọ́run lọ́kàn dídì fi ìfẹ́ mi sáwọn èèyàn lọ́kàn
1: o. Àkọ̀jú òpó.
0: Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé ọ̀pẹ́ ní pẹ́ ní sáyé àwòlé àlárá.
1: Kí wọ́n lè yí o, bó ṣe ń dọ́tò ń dúpọ̀ nìkan mọ́ o, fọ́mọ alá.
0: Ọjọ́ gbogbo akílá ayé lèmi fi ń ṣe ìdúpẹ́. Má dúpẹ́ lọ́wọ́ Elédùá ṣẹ̀dá. Má tún ṣe ìdúpẹ́ lọ́wọ́ èèyàn t'Ọlọ́run rán. Torí tó bá rán wọn sí wa tí wọn bá jíṣẹ́, kí n là bẹ́ẹ̀ ṣe sí. Wọ́kàn fi ìfẹ́ wa sí wọn lọ́kàn náà ló fi rán wọn sí
1: àná. Mo fẹ́ kí Ọlọ́run àyìnláyẹ̀ kí ni.
0: Yes, salam, Sule Jalali Wali Kira.
1: Oh, yeah, yeah, padà sá ayẹyẹ. From grass to grave.
0: Yasin wa lai wa liyi Ọlọ́run kan ni mi.
1: Lomi ọjọ́. Àná.

0: ẹyin tèmi ọgbọ́n òdigi o.
1: Kí á ní kírun.
0: Wàhálà èké sọgbọ́n mi o.
1: Ẹsí ayé.
0: Ọlọ́run kì í sọgbọ́n mi o. Jésù Kristì Olúwa wa ń gbọ́, kì í ṣe mí mọ̀ ọ́n ṣe o.
1: Mi sára mi.
0: Mo tún ti ń dúpẹ́
1: o.
0: Àròyé mi àwọn èèyàn tún sọ pé òtítún fẹ́ máa pọ̀.
1: Kí ni mo yà ń sọ pé wọ́n ni?
0: Ẹ mọ̀ jẹ́ àròyé mi ó bí yín nù. Ọlá òde yìí on the 24.
1: Ṣọgbọ́n.
0: Of May yìí gangan la pé ọdún mẹ́ta gérégé
1: o. Ẹmi.
0: Tí n bá wá bẹ̀rẹ̀ àròyé lé ní 23rd. Ẹ mọ̀ sọ pé àròyé mi pọ̀ jù, ọ̀pẹ ni mo wá dú. Alọ́pẹ ni ń pẹ̀ ní sáyé àwòlẹ̀ àlára
1: o.
0: Ẹni tó bá dúpẹ́ tàná náà ni ó tún rí mi ìgbà léni o. A tún rí mi ìgbà bó bá wá dọ̀la.
1: Mo dúpẹ́ orí ọ̀.
0: Ńlórin ọpẹ́ yìí ṣe já lẹ́nu mi nígbà kọ̀ọ̀kan.
1: Máa bá mi lọ.
0: Ọlọ́run mọ̀ bá wa lọ, a tún ti fẹ́ wọnú ọdún tuntun lọ́la. Ọlá aláàpẹ́ ọdún kẹta gérégé o. May 24, 2020. Ńlá dáyé kan ni àjíṣe bí Ọ̀yọ́ lẹ́ o. Ló wá sí orí mi nínú àgbárí mi. Ni mo pè té pèrò pé mo fẹ́ dà á lẹ̀ láṣẹ fi lọ́lẹ̀ rẹ̀. Orí fóònù ni mo ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná. Tí n bá wo bi tí mo ti bẹ̀rẹ̀, ẹyẹ ń kọ́ lórí. Mo wo bi tí mo ti bẹ̀rẹ̀. Mo wo bi tí mo dé. Mo wo bi tí mo ti bẹ̀rẹ̀. Mo wo bi tí mo dé. Mo wí pé.

0: vato mega. Ibere ati opin. Mama pa buruburu mo dupe lowo re mama wa grateful. Mama wa grateful gan. Mama wa grateful gan. I am so grateful. I am so much much much more grateful. Ala mama dupe. Eledua ase da mama dupe.
1: I want my back Olorun to be glory to story.
0: Ẹṣeun ẹ bá ń kí Ọlọ́run, ẹ bá ń dúpẹ́ ẹ bá ń kí Ọlọ́run, ẹ kọrin kí Ọlọ́run. Ń tún dárin mi, orin gùn mi. Alọ́la, láàpẹ ọdún kẹta gérégé. Ṣùgbọ́n oṣù tí ń bọ̀ láfayẹyẹ rẹ̀ sí. Torí pé ó ti súnmọ́, ó wà láàrin ọ̀sẹ̀, ó tún wá súnmọ́ Andenova. Àwọn mi ò ní ráyè. Láṣẹ tí sí oṣù tí ń bọ̀. Yá sí ìwo kàlẹ́ndà tá a fi mú déètì. Àti 5 days to Iléyá ni. Àwọn èèyàn bá ní, ah, ó tún lọ mú 5 days to Iléyá sáwọn èèyàn ó sì lè wá báyìí àwọn tí ó tún fẹ́ wálé ọdún. Ṣùgbọ́n mo fi gbogbo ẹ̀ lọ́wọ́ Ọlọ́run. A fàálẹ̀ Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run náà ni ó ṣe, òun náà ni ti ń ṣe é bọ̀, yóò sì ṣe iṣẹ́ rẹ̀ láṣepé.
1: Òdúdú àṣìṣe dúpẹ́ òjàre. Tọ́ra wọn kó bí ẹ olówó aláwọ̀ sáàtì náà tẹ̀lé o.
0: Yáàsín àwọn tán bí àwa olówó, tálẹ̀kà Ọlọ́run làwọn bàmí àti mọ̀mí. Fómìlì kí wa látòkè dókè.

0: jọ ti mo yan
1: sọjọ riri jẹ òkété ńlá vẹsọ ni adé nká abọjọ òkété mi tó febi sùn ó pọ jujọ ayo lọ sọjọ mo lọ ṣe fídíò tán sọ mí lòkúta lójú bíríjì odò òkè òròkí nígbà àwọn ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́ tán lẹ̀ ń lòkúta
0: ẹsẹ̀ mi
1: sí ni mo bẹ́ sọ ni àbíjọ tí ó jẹ́ ti ìgbájú olóyì
0: kí máa sọ
1: dádì mi ń gbájú yìí tó jù mí pò yìí
0: so ni
1: mo fẹ́ wí tí mo fẹ́ rò níjọ wọ́n dì mí ń gbájú tán lù mí níbi mo ti ń ṣe live video sí ni mo fẹ́ sọ àbíjọ wọn ti gba bàtà lẹ́sẹ̀ mi lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn tán fẹ́ tì mí mọ́nu túbú sí ńlá fẹ́ sọ táwọn ọlọ́wọ́ ọlá fẹ́ fọwọ́ ọ̀la àwọn gbà wà lójú adéyinka sí ńlá fẹ́ sọ ni a ní bàbá béèyàn bá ro dúdú hàn fàn èyí ò sì họra di kókó egun ṣùgbọ́n ọlọ́run wa bá máa dúpẹ́ tó ṣàfàyọ́ wa.
0: Everything he took God in prayer. Tori wipe to ba je titi wa mimo. L'Olorun fi u dani si laye.
1: Emi mo dese ju to ba se pe ti wa mimo ni papote o ti ma paro mi ti pa o. Tere mi gan na ma pe npe o. O si ese ni to pe tan tori pe yin ma rin ni ayin aye kori omo mi.
0: Se anu fun ni laye.
1: Olorun kan dide saanu mi. Ni o je nti bowo. Torí àwọn tó jù mí lọ lèmi mọ ń kọlù ní tèmi. Ọwọ́ sọ mí di kùkùté tọ́jẹ́ pẹ̀lú tó bá mi kùkùté ara rẹ̀ lómi. Alhamdulillah yóò mọ̀ màmá dúpẹ́.
0: Ká tó dá ìran tèmi, ká tó dá generation tèmi, ló ti ń bẹ́ẹ̀.
1: Yes, salam.
0: Fọgbọ́n dálù ọrùn, ògbàràdà lọ́wọ́ ẹnìkan. Pé kò sóluwà lórí ilẹ̀ ayé.
1: Yes, salam.
0: Sóluwà lórí ilẹ̀ ayé.
1: Sólíjà láàlẹ̀ wà lè kíra.
0: Sóluwà lórí ilẹ̀ ayé òwò. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀. Ó sálágbára nínú ìkòkò rárá.
1: Yes, salam.
0: Nínú ìgbàdí rárá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó sálágbára nínú ìfúnpá rárá. Ó sálágbára ní pẹ́sídẹ̀ǹsì rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú òfurufú o. Táwọn gan lápẹ́rí níwájú àpànìyàn wẹ́ máa bọ̀. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀.
1: Yes, salam. Ọlọ́run ni o ní ń ṣe bùbú mi, ní ń ṣe dìdí mi, ní ń ṣe bùrú mi, ní ń sọ mi níwájú ń sọ mi lẹ́yìn. O ní Alpha àti Omega mi o.
0: Ìlò gbogbo fọlẹ̀ wa.
1: O ní ń gbogbo fọlẹ̀ mi o. Pin bá ti dáwọ́lé ajé ó ṣeéṣe. N tí n bá fi ré ní ayé wọn a sì bá ń fi ré lálákejì.
0: Ẹ̀yin ló ń gbogbo fọlẹ̀ tiwa. Ẹ̀mí mi mọ ẹṣẹ.
1: Ìtì n bá fi lọlẹ̀ ní ààyìn wọn a bá mi ré sí ọ̀gbun ìsàlẹ̀.
0: Ti padà.
1: Èmi kọ́ Ọlọ́run ni o.
0: Tó bá jẹ́ family member gan ló.
1: Nǹkan wa mọ nǹkan tí mò ń ṣe tí mo fi ń wu elédùá bẹ́ẹ̀.
0: Tó bá jẹ́ ènìyàn ló dúró ni a ti máa bèrè owó. Onídúró mi ẹ ṣe. Thank you.
1: Alhamdulillah tó ń bá wa ṣe látọdún kẹta bọ̀. A sì mọ̀ pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó tún ṣe bó ṣe máa ń ṣe. Níbi tá a fẹ́ dáwọ́lé yìí tá a fẹ́ gba lances tá a fẹ́ dá radio station gangan lẹ̀ lọ́yọ̀ aláàfin. Torí pàwa gangan ni pace setter àwọn alákọ́kọ́ dálé iṣẹ́ rédíò lẹ̀ ní ààyè. Bó ti àjẹ́ pé tọ̀nláìn ni ṣùgbọ́n àwa la kọ́kọ́ dá a lẹ̀ o. A tún fi sókọ́ àtòkè ìlú Ọ̀yọ́ àwa la kọ́kọ́ dá a lẹ̀.
0: Abiyamọ lọ́jọ́ ogún ilé torí wípé mo lọ rẹ.
1: Aṣíwájú wa ò wá ní dèrò ẹ̀yìn. Láṣẹ Ọlọ́run ọba dẹ̀dá ṣẹ̀dá. Ó tún ṣe bó ṣe máa ń ṣe. Mo nígbàgbọ́ pé ó tún ṣe bó ṣe máa ń ṣe. Ó tún ṣe ju bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ lọ.
0: Ọrẹ òdodo.
1: Mo dá a sí Ọlọ́run Ọlọ́run. Wá gbà kóso. Wá bá wa gbà kóso ọjọ́ náà. Gbogbo àwọn tó lò fún ìdìde wa, tó lò fún ìrànlọ́wọ́ wa, àwọn náà gbọ́dọ̀ mọ ráàmù nílẹ̀ o. Ókè ńlẹ̀ yẹ fọ̀hún kán dìde kán gbéra kájà wa àwọn ó gbéra.
0: Sọ́nà ìpàdó.
1: Àwọn tán ti gbéra ò ní wàlẹ̀ mọ́ láéláé o. Gbogbo àwọn tán ń gbèrò páwọn ó dá sí àwọn ràn wá lọ́wọ́. Ọlọ́run ò dìde fúnra lọ́wọ́ àwọn náà.
0: Ìtùnú mi ló jẹ́ nínú gbogbo wàhálà. awo ni kekaniyan mi lowu lori
1: ha aji se bi oyo awa didan idan baba idan ede baba ede
0: odi kon lare
1: idan baba idan oro baba oro
0: anu je
1: idan baba idan ijinle ninu ijinle
0: di agbara mi ni igbadan wo tori re mo ko gbogbo ti mo ti fe sile

0: to God in prayer.
1: Ọlọ́run tó ti fẹ́ ṣe bó ṣe máa ń ṣe nìyẹn. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ó máa ń ṣẹrú dọmọ. Ó máa ń ṣẹrú dọmọ. Bó ṣe máa ń ṣe nìyẹn. Tún wá ṣe bó ṣe máa ń ṣe o. Ọlọ́run ìgbà ni wá ṣe bó ṣe máa ń ṣe.
0: Lọ́lọ́run fi ń ṣe àánú fún ni láyé. Àwọn professor ni ò bá máa ranú gbà o.
1: Yes, salam, yes, salam.

0: gbogbo àwọn tán wa lọ àwọn tó tún lò fúnra lọ wa ọlọmọ ń bá wa ràn wọn lọwọ. Ẹyin tèmi àyìn ní tèmi gé pété fún àkànṣe ètò fún ti ayẹyẹ ọdún kẹta jíṣẹ bí ọyọ ní ọlá 24th of May 2023. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn aláti ìlẹ́yìn wa látòkè dókè o látòkè dókè débi tó ti bẹ̀rẹ̀ débi tó tún ń lọ.
1: Ìbàdàn mi lọ.
0: Ẹ̀yin náà ẹ̀ní wálẹ̀ láíláyò ẹ̀ní jàyé wá sẹ́yìn.
1: Orí mi tún lọ.
0: Ẹni tó ti ràn wá lọ́wọ́ pẹ̀lú tọ́rọ́ àti kọ́bọ̀.

0: tọ́ orin ewì náà nu látẹnu àkàndá akéwì tó kọ fún ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ yìí tó padà fi ìta spọ́nsọ̀ tó kọ fún aláàfin àtàndá alówólódù bí ìyere fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpòpò ní ìhà yín ẹyin tí ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ náà lẹ̀ ń já sí o a sì ń celebrate ọdún kẹta wa àti bẹ̀rẹ̀ celebration náà nu àti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu à ń celebrate ọdún kẹta wa àdúpẹ́ o àdúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tó elédùà ti ń lò fúnra lọ́wọ́ wa elédùà ọba dẹ́dàṣẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o mò ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin mo fẹ́ wá orin mò ń bọ̀ ná.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí ọ̀yọ́ online television and radio www.ajiṣebiọyọradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣẹ́bí ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi baba enikankan.
3: Ajisebi Oyo laari Oyo ni se bi baba enikankan. Ajisebi Oyo laari Oyo ni se bi baba enikankan.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá à ń papọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin, ká máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ràrò yé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́lọ alé. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹka sọ wọlé, ẹ̀yin lẹ́rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ mọ̀ bá wa fọ́ 15 kẹ mọ̀ bá kọ́wọ́ ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o, nítorí kẹlòmíì náà mọ̀ bá jìn síbẹ̀. Àní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́ọ̀bà Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa, ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ ti ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi Adéyin.

0: bá mi sàmínú ọmọ adépọ̀jù ṣe ẹ̀ tí sùn oorun wẹ̀ kìí ṣerú àkókò yìí o ẹ bá ń ké sàwọn èèyàn yín gbogbo àwọn tó ń gbọ mí lọwọ ẹ tó bá ń ké sẹ́lọ̀ míì pé káwọn náà kan wá gbọ ohun tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan ń bẹ̀. Ẹ ké sàwọn èèyàn ẹ ké sí wọn lógúnlógún kẹ ẹ tún ké sí wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n.
1: Ó wá ní.
0: Kẹ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀n ìgbẹ́. Tí Elédùà tó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mà kékeré bá ṣubú awọ́wájú, bàgbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè, Ọlọ́run tó ti máa ń bá ń sọ, wá bá ń sọ tò ní ìná. Jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi. Kán rí nǹkan dì mú, kán rí nǹkan mú lọ ilé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n bí jọta àwọn ará ṣáájú kí n tún fi máa gbére rẹ kọ́ngbẹ́kọ́ngbẹ́ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àyín. Àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá, tí ò jẹ́ ó ti sú wa, tàn yá ti gbokòwò mi lọ látorí Bàbá Fatai Lamidi, ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State, Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn, Afolabi Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya, Alfa Glo Asiru Amadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín pẹ̀lú bàbá mi Bàṣírù ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó, Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà artist Michael Awosola ń jẹlò láti ìlú Abuja. Adégòkè yìí sí àkà Abiodun bọ́dà mi ọmọọba Ọládìgbòlù mú ìdẹ́nì Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa, àwọn bàbá rere, bàbá kẹ̀, àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀. Ọmọ Èrúwà ni bàbá o, Èrúwà Òjòkó agbẹdúdú orí òkèlè ọmọ àkúkọ gàgàrà tí kọlẹ́rúwà gbé ní dájọ́ wọn. Bàbá tó lọ́mọ Mùsùlùmí olómù apàran ọmọ ọlọ́rọ̀ agogodẹ àṣegbà lọ́nà tòmù ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá ta ní sẹgbẹ́ gbúwúrẹ́ gbéwúrẹ́ bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀ràn gbẹ̀ràn akúkọ gàlàjà akúkọ bọ̀bọ̀rọ̀ akúkọ gìgìrì akúkọ gàgàrà tó tún sọnù lómù wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá ta ní sẹgbẹ́ gbẹ̀yẹ gbẹ̀yẹ. Bàbá tó lọ mọ ojú rábẹ sáà ẹ̀ kí o sójú wọn bá lọ ọmọ onílù kan ìlú kan ọmọ onílù kan ìlú kan tí ń dún gbomú gbodomù lójúde ọba. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ọmọọba ọba ọmọọba ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmàkókọ náà làbí pọba Aládé. Bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tọ̀lọ́sì tẹ̀ ń ṣe fún iléeṣẹ́ wa ní àyín. Kò ní tán lọ́wọ́ yín kò ní tán di yín o. Ẹ kéré òkò délé àbùdí ń tómi òkun àbùdí ń tómi ọ̀sà iná ò ní tán wò yín. Mo tó fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ o. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì yín dáadáa. Bàbá ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi dádé gbólóhó kòwó kó níbẹ̀ ọ̀gbà o. Kí wọ́n fò fọ gbàálẹ̀ a ṣe kó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀. Ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀ mọ́dẹ ọmọ àtìbá àwa lógun gbàdúrà ọ̀ràn sẹ́ńkùlẹ̀ ẹlẹ́ńkùlẹ̀ tẹ́lẹ́ńkùlẹ̀ ò gbọdọ̀ jẹ tí ò gbọdọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba àlọ́hun mo kì í bẹ̀ ohun àwọn bàbá wa nù ú àwọn ni wọn jẹ́ ó ti rẹ̀ wá gbogbo wọn tí mò ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo àwọn tẹ́ máa ń ràn á lọ́wọ́ pátápátá káàbàtà jákè jádò àwọn ni ń jẹ́ àlè máa wá àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú ààtò ìlú tàbí bó ṣe ń lọ nígboro ayé tá a tún fi ní jìn sọ́fìn àwọn ni wọn àjẹ́ ó ti sú wa o. Àwọ̀ bá ti gboko obù mí lọ àbá ti máa ṣe nǹkan mí o. Ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára jọ̀gọ̀tọ̀ jọ́gọ́tọ̀ làbá gọ̀ pẹlẹbẹ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tẹbi ọba ti máa pẹlẹbẹ wa. Azeez Sarafa Adeni Ọláìyá gbogbo àwọn tó máa ń nà wá sí wa lọ́nà kan ọ̀nà kejì adupe lowo gbogbo yin o ina ni tanwo yin lai lai fa abada ata won mi na te ma ran wa lowo lona mi lona mi ehn bi awon best icon furniture
1: ave
0: plenty fashion home
1: vedu for now
0: Badmus Ajao Dauda AJ Honesty lati lo epo Abdurrahman Abdulbasit graphic designer awanu latoyo ati Olanikena Olanikena graphic designer awana lo na adupe o mo tun pasiko yi dupe lowo S Abmalik Wireless Communication ti o ba si ohun ni ni ma Olanike o pẹlu gbogbo awon tan gbon safefe ni le se wa ni ahin aji se bi oyo online radio ni ikanni wa ni ahin adupe lowo gbogbo yin o toro kini bayi laje ebo ku emo a ni sirin a ni fojo lojo lo a mo lo daada a mo bo daada a mo bo daada iko ikobala iko ikejo lona aseji aseti bon se olorun aya ke mo foro le solo tori bi mo nlo jina o wallahi ibi mo kan ya lopo

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọyá láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọyá ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ̀ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọyá bó ló ṣe jẹ́ ọyá ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí kò wọlé.
3: Ẹ̀
2: kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì ṣáàdì àbàtà mi. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá àlérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun lọ.
1: Àti ìgbà tí ń ṣe ẹ.
3: Àlíwọ́wọ́ 419 o. Àjẹ̀lérògùn àkóbá o. Nǹkan tá a jẹ àlísàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí ó ní ibo ni mo wà. Iṣẹ́ ọ̀kadà lèmi ṣe. Ó ní ibo mo wà. Mo sọ pé mo wà ní roundabout. Ó ní roundabout mo wà. Gbogbo irú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí. Kí n lọ sí ok kí òun máa bá mi bi tí mo wà. Mo ní kó máa wọrí pé màá wá balí roundabout. Mo ní màá wá balí roundabout. Mo fẹ́ lọ balí roundabout ló pè mí pé kí n lọ sí POS. Nígbà tí POS wà lítò síbẹ̀ mo lọ sí POS. Mo ní gbé fún ẹni tó wà níbi POS yẹn. Mo gbé fún fẹ́ nìyẹn. Ó ti ń bẹ́ nìyẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́nìyẹn ṣe transfer. 85,000 fóònù. Mo kọ́ pé ẹni ń tẹ system. Èmi ẹ̀ bá wọnú mi bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ẹnìyàn òun kọ́lẹ̀ pé gba fóònù ẹ̀ ká bẹ̀rẹ̀ pé. Má wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ̀ tí kò ti fóònù yẹn. Mo ti pè é mo ti wọ̀n ẹ̀ pé fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n o. Ẹ wà very careful. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn tó fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn. Ẹ jẹun tó tọ́lọ́run o. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣẹ́ fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọyá ẹgbẹ́ wa gbé ohun oníjìbìtì náà. Ọyá láti ilé agbára ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́? Ẹ jẹ́ kó oníjìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ nísìn. Torí ẹ̀gbọ́n rí kọ́ọ̀lù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ mo ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello. Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí kò wọlé.
3: Ẹ̀.
2: Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibú lẹ́wà.
3: Mo àtẹ́ di roundabout yẹn. Mò ń bọ̀ ń gbà yìí.
2: Ṣáàdì roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀ yẹn.
3: Ok.
2: Ṣáàdì ibú lẹ́wà ń bẹ̀.
3: Ṣáàdì kọ́lẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀. Ṣáàdì ibú lẹ́wà ń bẹ̀.
3: Kẹwàá yàrá débi roundabout yẹn. Ẹ dúró síbi ilé ẹpọ NFC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà káwá bá yín ní ibú lẹ́wà.
3: No, ẹ̀yin ẹ dúró síbi ilé ẹpọ NFC yẹn, màá bá yín bẹ̀.
2: Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé báwọn tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀?
3: POS wà.
2: POS wà ní roundabout mẹ́yà
3: bí.
2: Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ gan wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti fóònù ẹ lójú ẹkẹ ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe é mọ̀ pé ó ti ní kọ́mọ̀ kọ́ ti fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀ kọ́ ti fóònù. ara àwọn gan ti wọn ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ sí ẹ tarí rẹ sí.
2: Hello.
3: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù, ẹ jẹ́ kí n ó dùn báyìí.
3: Ok ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ sẹ́ndì
3: 85,000 òlé lọ́mọ gbà.
2: Tọ́ba fẹ́ bá wa sẹ́ndì ẹ̀.
3: Hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
3: Ok. Gbà.
4: Hello.
3: Dáàdì gbàdélé o.
2: Hello.
4: Sá.
2: Báwo
4: ni?
2: Ṣé network wà?
4: Network wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
4: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni charge ṣe bá yẹn? Lórí 50,000 ló ni wàá gbà.
4: Mo lè gba 500.
2: Ok, 35,000 kọ́.
4: Ẹyẹ 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣo máa print receipt tàbí?
4: Ẹ̀ẹ́nu.
2: Ok, báwo yá lọ́gìn bá yẹn torí mi mo máa pàkà náà bàyẹ fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000, a kó 35,000 fún ẹ.
3: Okay.
2: POS machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kówó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Ó yá gbé fóònù fún.
3: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
4: Hello.
2: Hello.
4: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfámù orúkọ àkáǹtì yẹn ni.
4: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́kẹ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ bá yẹn, mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dáa.
4: Ok.
2: Mo fi ní kó wá gbé fóònù fún. 15, 14.
3: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
3: Ọmọ fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
3: Mo lẹ̀yìn wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹni kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba rìsíìtì yẹn máa bọ̀, a máa tó dé síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba rìsíìtì yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
3: Tó máa sẹ́ndì owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa sẹ́ndì ẹ̀ ni. Ẹ bá mi gbé
3: fóònù. Ara kò lè sẹ́ndì owó yẹn kó bá rìn láti kó ohun.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣe ẹ gbọ́ lágbọ́yé, àfà àpótí rọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ bá dé lọ́gànjọ́ òru. Gbogbo wa là nílé jọsùn forí lójìká o. Òru hẹrẹ rẹ ti wá dé o. Wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Wàhálà ti wà o. Wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́. Gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ. Àwọn ìbọn yẹn ń lù ní jìbìtì. Àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò ẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ times two rẹ̀ lẹ́ẹ̀fi san padà. Tẹ́lẹ̀fẹ́ gbọ́n ni. Ẹyin lápè édú fọnrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrùn hẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o. Wàhálà ti wọ̀lú o.

0: ẹgbẹ́ náà.
1: Wọ́n kẹ́ ẹ̀yìn alátìlẹ́yìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Sàmínú ọmọdé pọ̀jọ́ Mẹ̀dúwà. Bàbá mi Fàtá Ìbándélé, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America là méjèèjì wà. Miriam Simpkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtá Lámìdé, ọwọ́ Londo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísebí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi o.
1: Ọmọọba Aládìgbò Lòmú Ìdínì Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé tó.
1: Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ní sìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín ò ní sìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì wọn ní sìnrìn. Ẹ ní rìnrìn fẹsẹ̀ sí ẹ ní rìnrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pàtẹ́ tí rántí dá pọ̀. Àpàpò tí rọrí àwọn bàbá wa ni wọ̀nyí gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000. Wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́? Tẹ́ ẹ tún fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò lóbì tán ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mi pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn ìbò kúkú ni owó tán ń jẹ àwọn ọ̀ràn bàbá bàbá ńlá wa ni. Tí wùrù ẹrẹ rẹ bá dé wùrù ẹrẹ rẹ tí ẹ ti dé ó ti wọ̀ lù báyìí èèmọ ti wọ̀ lù báyìí. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ ẹ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹ rójú olè ẹ mú ni o.
2: Mo ń bá gbàjẹ́ òun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebiyoyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí Android application All Nigeria Radio tọ́jẹ́ ti Lumatech. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigeria Radio bíi fashion méjì àti mẹ́ta ẹ download kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà ká máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Ká wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kúkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa ṣe.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahim náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ̀ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ̀ tó rà àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọ́n fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ gbọ̀gìnì gbọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà. Wọ́n fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé. Ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin. Atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa. Ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be able to do this. I'm not going to be

0: bí àwọn ọmọ yìí tá a náà rí tí wọn ní àtá ìsí wọn náà ní fún wọn lọrọ àmọ pé báyìí làá ṣe rìn o báyìí làá ṣe rìn o kò sí bá ṣe fa gbùrù tí gbùrù ní padà máa fa gbó o wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé báwọn èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì gbẹ̀ngbà tó bá padà yá àwọn ọmọ tẹ́ ń gbọmọ lọmọ ṣẹ́ sósowó tẹ́ ń sòsólẹ̀ tẹ́ ń fa gbùrù tẹ́ ń sòsólẹ̀ ó sólẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé wípé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ títí ń fi nǹkan oríṣiríṣi sóògùn owó nígbà wo ni òní padà lo ẹni ẹyin náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹyin náà ló kù tí wọ́n ní ẹni ẹyin ló kù kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá a jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá a tún jẹ̀yà pé kọ́mọ̀ jí pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yọ̀ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹyin ló kù tí ó mú wa wàhálà kò ní bèsù fẹ̀gbà tí ó fi mú yín lọ láti gbọdọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mooru.
1: Ẹ tí kò wọ ilé ọba
0: tí. Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ni
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni o nísìnyìí o ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الصابق الألك نور ورحمة للعالمين شهور عدد من مدى من ألكك ومن بقي ومن شهد منه ومن شقي صلاة تستغرق الحد وتحيط بالعد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما مثل ذلك لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا آمين أدوكي أدولون Ọlọ́run ọba ọba ọ̀gá àgbà ọba alájùlọ lórí gbogbo ń tọ́dá Ọlọ́run ọba ọba ètò tí ń ṣètò lórí àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe wù ú Olúwa náà ni a dá ọpẹ́ fún látara orí ńláńlá tó ṣe fún wa tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní Olúwa Mọ́sà wọlá apá dúpẹ́ Mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tá a kí Ọlọ́run atọrọ kí ẹ̀gẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Mahámà kíkẹ́ náà mọ́mọ lórí ànẹ́bì nìkan àwọn aráalé rẹ̀ àwọn sàhábà àwọn ìyàwó àwọn ọmọ àwọn olólùfẹ́ nínú olólùfẹ́ Ànábì Mahámà ni àwa náà wà Olúwa Mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ Olúwa Mọ́sà bá bùkún kẹ wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah bẹ̀rẹ̀ látòrí Mọ̀lẹ́ni Ashik Adam Abdullah Al-Aluri Baba Kamaluddin Al-Adabi Baba Yusuf Al-Argbaji Babawa Usman Al-Fulani Tana Babawa Agba Abdurrahim Arawiyo Babawa Salman Alawiya Alawaye Babawa Agba Nisarumi Ofikari ile gbogbo awon eni Olorun Oluwa Mọ́sà bawa kiyesi ile won La ilaha illallah Awon ti won role fun won ti won dile na mu ti nkan kan o fi yin je nbe lati jo ti won ti lo Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe pé Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe jìnà Albarka la ilaha illallah Baba Mudirul Markaz Mawlaya Ashikh Muhammad Habibullah Adam Abdullah Al-Aluri Alekun Sho Alekun Alafia Alekun Emi Gigun Olúwa Mọ́sà bá ṣe fún wọn Wala la ilaha illallah Baba Agba Mawlaya Ashikh Ahmed Usman Al-Fulani Olúwa Mọ́sà bá wà pẹ̀lú wọn Alekun Duroti Alekun Jeja Alekun Anu Alekun Aranṣe lórí ọ̀tá ni Olúwa Mọ́sà bá ṣe fún wọn Wala la ilaha illallah Wala Muhammad Rasulullah Baba Agba Ashikh Al-Imam Abdulaziz Aminullah Adesokan Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn pé Albarka la ilaha illallah bá a ṣe tọrọ fún wọn iná àlátọrọ fún gbogbo àwọn àfáwa látòkìdílẹ̀ gbogbo àwọn tá a ṣàǹfààní lọ́dọ̀ wọn Olúwa Mọ́sà jẹ́ ká rí wọn pé Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn jìnà gbogbo jẹ̀mọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa iná ni a kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní aago 11 ní ti táìmù Nàìjíríà, 11 sí 12 a.m. 12 p.m. bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Al-Qur'ani tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni Fọ́ìsì Al-Qur'ani náà. Olúwamọ́sà jẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti download ẹ̀, ó wà ní Audio Mac, Suratul Qalam. So ó wà ń bẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ sí Al-Mujib ní Audio Mac, yóò gbé gbogbo àwọn Al-Qur'an tí wọ́n ti kà wá. Ẹ mọ́ bá download rẹ̀. Olúwamọ́sà ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀sán olóore.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, èyí tí ń dá lé lórí náà ni pé a mọ̀ dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ìsìláàmù. Kí ni Al-Qur'ánì wí? Kí là Nabi Muhammad wí? Kí ni àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wọ́n ó fi rọrùn láti gbé, téyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyamah látayé, tẹ́mi rí ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi ní tí bá ń lọ current affairs, ìyẹn náà ni a mọ̀ dá sí tá sì mọ yà sí. K'Ọlọ́run mọ́ ṣáà mọ kún wa ní ọwọ́. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul-Qudus Waliyullah Abdul-Aziz Al-Muqaddas.

Lórí ètò ní àárọ̀ yìí, ohun tí a fẹ́ yà sí, òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n ti wáyé ṣáájú wa. Tí ó yẹ pé nínú ọ̀rọ̀ wọn tí a bá rí, a mọ rí òye, a mọ rí mọ̀nà látara àwọn ọ̀rọ̀ wọn. Tí ò fi ní já sí pé ayé tí èèyàn mọ lò, ọkàn mọ lo ayé bẹ́ẹ̀. Gbétò, àwa náà ṣáà ń lo ayé. Àmọ́ bó ẹni tí ń lo ayé náà, òun náà mọ̀ páyé tóun ń lo ìsayé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá. Gbétò, ìkan náà àwọn àfẹ́sìn tí wọ́n ti wá, ọ sọ báyìí. Àwọn sàhábà tí wọ́n bá nẹ́bí lògbà, òun náà sọ báyìí, tá a mọ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀, tó ń kálukú náà fi wá mọ fi ìṣesí wọn, téèyàn fi mọ lo ìgbésí ayé yẹn, táyé yẹn ó sì mọ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam, Alkùránì ni kò sí nǹkan kan táwọ Ọlọ́run ti àdá sí, àbí tá a yọ kalẹ̀ nínú ohun tí ó mọ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùrán, gẹ́gẹ́ bá nẹ́bì ṣe ròyìn rẹ̀ fún Sayyid Naali, ipe Alkùránì yẹn ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú èmi ànẹ́bì. Alkùránì sì ń sọ̀rọ̀ nípa bíbẹ èmi ànẹ́bì náà àtẹ̀yìn àlúmọ̀ mi lásìkò tá a wà yìí. Ànẹ́bì tún wá ní Alkùránì tún ń sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá lẹ́yìn ìgbà tẹ́mi ànẹ́bì mọ́mọ́ bá kò ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùránì yẹn wá ní kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan tí a wà wá lọ, tá a wà bọ̀, tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùránì. Ọ̀nà ọba ní Kíọ́lá, gbígbé tó gbé ànẹ́bì Muhammad dé ní fátírà àgbà tá ànẹ́bì Isa tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́. Àwọn kan lò sẹ̀mí lọ lẹ́yìn ìgbà tá ànẹ́bì Isa lọ, ànẹ́bì wa dé pẹ̀lú Alkùránì. Alkùránì yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. Ó tiẹ̀ wá jẹ́ mùsùlùmí ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà, Alkùránì dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá, wọ́n bẹ ní aláìmọ̀kan. Nígbà tá ànẹ́bì dé, Lárúbáwá wọn mọ́kọ, wọn mọ́kà. Umiyu ni wọ́n, ọmọ ìyá rẹ̀ tó yẹ pé bíyà rẹ̀ ṣe bí náà ni, kò lọ ilé kéwú kan, kò lọ ilé ìwé kan, kò kọ́ṣẹ́ kankan. Wọn sì ní tíra kan tí wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀ pé nígbà báyìí nǹkan báyìí rí báyìí. Ọlọ́run wá gba ànẹ́bì Muhammad dìde láti lè jẹ́ sí pé ká ànẹ́bì wá tún wọn ṣe. Àwọn ọ̀wá bú sí wọ́n ń wù nígbà náà lọ́hùn, ká ànẹ́bì gbà kúrò lọ́wọ́ wọn. Àwọn èyí tí wọ́n ń wù ní dáadáa, Alkùránì tún tún ṣe ju bí wọ́n ṣe ń wù lọ. Tọ́lọ́run ọba ní Kíọ́lá wá ń sọ fún wa nínú Alkùránì ípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. Ọlọ́run ní wọ̀lẹ́dì, òun lọba tó já sí pé bàṣàfíl ummi yìí na rọ̀súlàn mínìhùn, ó gbé dìde o, ó gbé òjíṣẹ́ kan dìde,
láàrin àwọn aláìkan mọ̀ọ́kà tí wọ́n mọ̀ kẹ́kẹ́. Ọlọ́run ọba yìí ló wá gbójì sẹ́kàn dìde jáde láàrin wọn. Yẹ́tùlọ àléhìm gbígbé dìde tọ́lọ́run gbà nẹ́bù mọ́mọ́ dìde kó lè bá a mọ́ ka àwọn àyà ọlọ́run kó lè bá a mọ́ ka fún wọn. Wáyùzẹ̀kíhìm ọba ka alukùránì fún wọn tán. Tìlọ́wọ́tù alukùránì tó bá ka fún wọn. Wáyùzẹ̀kíhìm kó tún wá mọ́ fọ̀ wọ́n mọ́. Bẹ̀tẹ́sìkì yàtùl kùlùb ọkàn gẹ́gẹ́n bọ́kàn bá ti mọ́ gbogbo ara yòókù ti mọ́ àmọ́ bọ́kàn ò bá fi mọ́ béèyàn lo kírímù jù bẹ́ẹ̀ lọ ọ lè mọ́ wájú ọlọ́run. Ọlọ́run wá ní wáyọ alimhumul kitaba kó sì lè bá a mọ́ kọ́ wọn ní tíra kọ́mọ kọ́ wọn ní alkùránì wal hikma ọgbọ́n kọ́mọ yọ ọgbọ́n tí ń bẹ́nu alkùránì jáde gbẹ́tò. Ẹlòmíì mọ̀ntúkù ní ká àmọ́ mọ̀ fòhùmù pé kí ni alkùránì yìí ń wí kò gbọ́ yé gbẹ́tò òun kàn gbọ́ kí ó lérèfé ni ọgbọ́n alkùránì lérèfé àmọ́ kí ni tọ́lọ́run wí láàrin yìí mọ̀ fòhùmù rẹ̀ nígbà míì sì ni mọ̀ fòhùmù á ju mọ̀ntúkù lọ. Ẹlòmíì ọkàn mọ túké ó sódì ọmọ tó alukùránì bó ṣe wò àmọ́ mọ̀ fòhùmù pé kí lọ́lọ́run wí kò yí ẹlòmíì. Ọlọ́run láwọn àgbà nẹ́bù muhammed jẹ agbẹ́dìde wáyọ alimhumul kitaba kó lè bá a mọ kọ́ wọn ní tíra wal hikma àti ọgbọ́n wa in kanu min qablu la fi dalalin mubin. Alukùránì ní bó ti ẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ náà àwọn lárúbáwá tá ń wí ojú ọ̀nà nù tó fojú hàn ni wọ́n wà bọ́lọ́run ṣe gbà nẹ́bù muhammed dìdenu sallallahu alayhi wa sallam. So anabi yìí kọ̀mọ́ka lóòótọ́ àmọ́ alukùránì tí ọlọ́run fún alukùránì ni ọ̀gá gbogbo tíra pátápátá tọ́já sí pé kò sí tíra kankan tọgbà wájú alukùránì. Anabi yìí ini wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam. Anabi ni ana madinatul ilmi wa aliyu babuha. Anabi ni emi Muhammad emi ni ilu mima gbogbo mọ̀ pátápátá ló pe sára mi bẹ́ẹ̀ wá bàlágà ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ wá mọ́ǹtìkì ẹ bà lára nẹ́bì bẹ́ẹ̀ wá fàlsáfà ẹ bà lára nẹ́bì gbogbo ran ìmọ̀ ìní bẹ lára nẹ́bì mọ̀ọ́mọ̀ kódà bọ́ epo orin ni gbẹ́tò orin o ẹ bà lára nẹ́bì àrúdù ẹ bà lọ́dọ̀ nẹ́bì. Àwọn kèfèrí wọ́n fẹ́ sàlùkùránì di orin ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé alukùránì ta fún yìí kìí sorin àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìní bẹ lọ́dọ̀ anabi muhammed. Anabi wa ni bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí àbí ká pé inú ilé mọ̀ anabi wa ni wa aliyu babuha. Anabi ni ali ni ilẹ̀kùn rẹ̀ ilẹ̀kùn mímọ̀ béèyàn ọba sì wọnú ilé ọkànlẹ̀kùn bó ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn ni ló fi wá já sí pé sayyidna ali karamallahu wajhahu nínú àfàgbà sàbíàgbà tọ́lọ́run parí mímọ̀ sílá ni sayyidna ali wa karamallahu wajhahu. Fa inna an-nabiyya sallallahu alayhi wa sallam idha kana madinata al-ilmi lam yakun li'adhi al-madina illa
babun wahidun afahin to ba ye pa nna muhammad sallallahu alaihi wasallam ohun ni ilu ime ko si tabi sugbon fun lu ta wi ko ni lekun ilekun kan pere ta si mo pe annab muhammad sallallahu alaihi wasallam ohun e lo so fun ayin pe emi annabi o emi ni ilu mima ama ali ohun ni lekun be beyan ba wa wonu ile yo kan lekun ko to wole oluwa masa ba boku ke sayyidna alina karramallahu wajhahu akole o ja mo pe nti won fi nlo karramallahu wajhahu fun sayyidna ali ohun ni pe nu odo to gba islam ti o fori kan le fo sari ini sayyidna ali in lo wa ninu odo ti o fori kan le fo sa ini sayyidna ali ini owa ni won fi mo lo karramallahu wajhahu olohun masa ba wa pon adoju ko re le ani alhikmatu dawlatul mu'min haythu wajada akhazaha woni ta npe ni ogbon ni to sonu mo mu'min ni lowo àmọ́ bí tí mùmìnì bá ti rí kó ṣe kíni kọ́ gráàpù ẹ̀ kọ́ gráàpù kọ́pì tí ẹ̀ bẹ́yẹn kan bá sọ̀rọ̀ kan tó wá rí pé ń eléyìí mọ́gbọ́n lọ́wọ́ torí gbogbo ẹ̀ náà kọ́ ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n ẹni ẹ̀rù pẹ́ bọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ ńgbà mí ó lè sọ̀rọ̀ tí ó yàgbẹ́ sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ rú àmọ́ wọ́n ní bí mùmìnì bá ti rí ọgbọ́n kó ṣe kíni kọ́ gbà mú sayyidna ali tí a wá ń sọ yìí oníranran ọ̀rọ̀ ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ sayyidna ali akunrin ni a mọ̀ kọrin a sì mọ sọ̀rọ̀ olówó iyebíye nínú àwọn ọ̀rọ̀ sayyidna ali ni láti wá fi mọ dára wa lẹ́kọ̀ọ́ ní òní tó sì dá mi lójú pé kò sí oǹkaluku náà ṣe kíni yóò rí tiẹ̀ mú bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní imanul mari'i yu'rafu bi amanatihi karramallahu wajhahu ó ní imanul mari'i yu'rafu bi amanatihi ó ní ìgbàgbọ́ ọmọnìyàn ta ba lọmọ nìyẹn nígbàgbọ́ pé eléyìí ṣé mùmìnì ni lóòótọ́ ṣé mùsùlùmí leléyìí lóòótọ́ ó ní àwa mọ̀ ímọ̀ ní ara rẹ̀ bí àmọ́ náà ti pẹ̀lú ìfọkànbalẹ̀ sí ta bá ní lọ́dọ̀ rẹ̀ ẹni tí ìjàmbá àmọ́ náà ẹni tí èsè kíni tí ìjàmbá àmọ́ náà ẹni wọ́n fi àmọ́ náà sí lọ́dọ̀ tí ò wá jàmbá rẹ̀ sayyidna ali ni a mọ̀ mọ́ látara àìjàmbá mọ́nà rẹ̀ tó bá ti lè mọ jàmbá mọ́nà a jẹ́ pé onímọ̀ nínú ẹni wọ́n fowó sí lọ́dọ̀ nínú àkọọ́lẹ̀ wọ́n ní bí wọ́n bá kówó sí yàn lọ́wọ́ ọ̀rẹ́rẹ́ náírà ni 2020 náírà ni wàsówàsó ni bí wọ́n ṣe kó o fún ọ ló ṣe dá padà ìyẹn pé yóò ní sí lágbájá sí lóun fẹ́ ṣẹ́ omo sì ṣẹ́ ń dé ẹ̀ńbẹ́ ìyún náà ń tọ́ka sí pọ̀ ń jàǹbá àmọ́ náà tó rówó olówó kìí sówó rẹ̀ ẹni wọ́n fi dúkìá sí lọ́dọ̀ jẹ́nsáré bí àpẹẹrẹ bí epo àwọn tí wọ́n kó epo síyàn lọ́dọ̀ ọ̀wá ń jẹ́nsáré tà náà nígbà ń bá ta á rówó rẹ̀ á tún sáré rà mí wọ́n sì kò ṣe ọlọ́dọ̀ ni ìwọ náà ń jàǹbá àmọ́ náà ẹni tó gba ọmọ tọ́ bọ́yọ́ ọmọ bọ̀dá rẹ ni ọmọ àǹtí rẹ ni ọmọ àbúrò rẹ ni mọ́ jàǹbá àmọ́ náà lára rẹ̀ ẹ̀kọ́ tó o bá fáwọn tiẹ̀ náà ni kó fún òun náà mọ́ jàǹbá àmọ́ náà ìtẹ̀yàn bá lágbára lèyìn ṣe bọ́ọ̀ bá ní kápá àti gbọ́ ọmọ wò dẹ́ ọmọ padà fọ́lọ́mọ
ńbẹ báyìí ni lóríṣiríṣi táwa náà mọ̀ ni tí wọ́n ń pè ní àmọ́nà. Ànábì sì ni láìmọ́nà límán láàmọ́nà tẹ̀lé o. Ànábì ni kò sí mọ́nì, kò sí ìgbàgbọ́ fún ẹni tá a bá ti lè fọkàn tán. Ẹnì kan ò lè sọ fún wa pé tó a lè fọkàn tóun tó bá ti jẹ́ oúnjẹ àǹbá ká wulẹ̀ lámọ́lẹ̀ báwọn. Tọ́ bá ti jó ń jà béèyàn èwò ní mọ́nì. Ẹni tí ó jẹ́ ẹni tó ní mọ́nì ò ní mọ̀ ṣe jàm̀bá. Ò ní mọ̀ ṣe jàm̀bá ọmọlà kejì nínú àwọn tí Sayid náà lí tó sọnu. Tí kó wá náà mọ̀ rò lákàá sí pé ṣé ó rí bí àbí kò rí bẹ́ẹ̀ kó ń kálukú náà yẹra rẹ̀ o. Bí mọ́nì èèyàn bá sì ti wọ́ ẹ̀sìn èèyàn ń bàjẹ́ díẹ̀díẹ̀ nu. Ọgbọ́n ta fẹ́ mú bẹ́nu. Tí mọ́nì rẹ bá fi bàjẹ́ ẹ̀sìn ti bàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni àhúkà mọ́nwá záàkà fi ṣẹ́dà. Sayid náà lí ní ọmọ ìyá rẹ ẹni tó lè pè lọ́mọ ìyá. Òun náà lẹni tó gbárùkù tí ọ́ nígbà tádánwò dé. Njọ́ tọ́lọ́ má dánwò wá. Ànábì lẹ́ni ọ bá gbárùkù tí ọ́ òun náà ló lè pè ní ọmọ ìyá rẹ̀. Tí a sì rí nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ní mọ́ gbàgbé èèyàn mẹ́ta nínú ìgbésí ayé rẹ̀. Ẹni ó ṣe sábà bí àdánwò fún ọ. Ó yẹ kóun lọ́jọ́ kónú àdánwò mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹni ó bọ́ nínú àdánwò tó wá fi ọ́lẹ̀ nínú àdánwò yẹn mọ́ gbàgbé òun náà. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò àmọ́ òun ọkọ̀ ṣẹ̀bọ́ pọ̀ ń bẹ́ nínú àdánwò ọwá tún fi ọ́nà àdánwò náà àkọ́lẹ̀ ni mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kó nínú àdánwò. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò òun náà bọ́ nínú àdánwò ni ọwá yọ kó nínú àdánwò. Mọ́ gbàgbé òun náà. Ajá sí pé ẹni tí ọ̀ bá ti lè ràn lọ́wọ́ lásìkò tó ń bẹ́nu àdánwò tó sì rí pó níkápá rẹ̀. Kìíṣe ẹni tó mọ̀ pé ò níkápá rẹ̀ tó yẹ pé àdánwò ti ń bóun gan fínra gan kìíṣe kèrémí òun kọ́ là ń wí o. Àmẹ́ni tó mọ̀ pé ó níkápá àti yọ kó nínú àdánwò tí ọ̀ wá yọ mọ́ gbàgbé rẹ̀. Sọwárẹ́ ni ó ṣe sábà bí bó ṣe kónú àdánwò tọ́lọ́ ń fóun ṣe àdánwò erí ibú lára rẹ tó fi kónú àdánwò mọ́ gbàgbé òun náà. Ẹni ọwá yọ kónú àdánwò tó mú ọ jáde kónú ọ̀fìn mọ́ gbàgbé òun náà. Nínú ẹ̀ òun náà tún ni ìzaharul gínẹ́ mínà ṣokòrè. Ìzaharul gínẹ́ mínà ṣokùrì kẹ́yìn ọmọ fi oore hàn bọ́lọ́n bá sóore fún yàn kẹ́yìn wá jáyọ́ mọ̀ pé ọlọ́run sóore fún mi. Ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún ọ ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún yàn ń bẹ́nu pé èèyàn dúpẹ́ orin náà ni. Tálukùránì sì ní láìṣàkárùtùm làázì ìdánakùn. Àdùkùránì ní ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá ti lè mọ dúpẹ́. Làázì ìdánakùn màá sì mọ ṣe àlékún fún yín. Àyẹ́pẹ́ ni wọ́n bá dúpẹ́ orin ni ó tún rí mi gbà. Ẹni ọlọ́run ṣe nǹkan fún tí wọ́n ń pa mọ́ gbé tó kò tiẹ̀ ọ̀rọ̀ bọ̀dá gan òye wà. Ìwọ tó lówó tó níkápá àti jẹ nǹkan gidi tó wá ń jẹ wàrà sóyá. Òun wọṣọ tí ò ní lárí ọlọ́run sì kí ọ. Ará àdúgbò nídìí àǹfààní rẹ ò lè ṣe. Àwọn ará inú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ. Ọ̀ṣàfihàn oore tọ́lọ́run ṣe fún ọ nù ni. Sayid náà lè sì ní
ìzàárù gínẹ́ mìíràn ṣókòrè kẹ́yàn máa ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ̀ ń bárọ̀ fún ìbẹnu pẹ́yàn dúpẹ́ náà. Nínú ẹ̀ òun náà ni adabul mar'i khairum min zabihi. Adabul mar'i khairum min zabihi. Ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Ẹ̀kọ́ tọmọnìyàn bá ní bọ́yọ̀ kéwu ni, ọkàwé ni, ọkọ́ṣẹ́ náà ni, ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ hun. Tọ́rẹ́ ni tóun òkè ti ń kó góòdì kí hun, olóore ju ti tọwọ́ tiẹ̀ lóore jù lọ. Torí ọ̀ṣọ́ ayé ọ̀ṣọ́ ayé ọ̀ṣọ́ ayé kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ iná ni kó wá ń lé káàkiri sìn. Oníkálukú ń da owó sọ́nláìn kó lè mọ pọ̀ kó lè mọ pọ̀. Ibẹ̀ sì rádanwò tẹ́ fi ń kanra yín. Kó wá náà rádanwò tí ń kàn látara pé ọ̀ ń da owó sórí afẹ́fẹ́ kọ́ sámọ pọ̀ kọ́ sámọ pọ̀. Àti kéwú nira kówó ọ̀fẹ́ kéwú mọ́ àti kàwé nira wọ́n ń pè wí òwúlò mọ́. Àti kọ́ṣẹ́ tún di wàhálà. Sẹ́dínà àlè sì ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọnìyàn ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Nínú ẹ̀ òun náà ni àdá òde ìní mínà dìín. Àdá òde ìní mínà dìín. Ìmọ̀ dá gbèsè padà nínú ẹ̀sìn lọ wà. Ìwọ́ tó jẹ̀yàn gbèsè o sì lẹ́mí àti san. Ẹ̀sìn rẹ̀ ń ṣe kí ni? Ẹ̀sìn rẹ̀ ń lọlẹ̀ díẹ̀díẹ̀ nù. Tánábì sì ní ẹni ọba jẹ gbèsè tó bá lẹ́mí àti san ọlọ́run ó sì bá san. Àmọ́ ọ̀tọ́ jẹ gbèsè tó lẹ́mí àti san ọlọ́run ò ní bọ́ san. Wọ́n sì ní alwaadu deynum sallallahu alayhi wa sallam. Gbèsè àdéhùn báyìí gbèsè ni. Tó o bá ti ṣàdéhùn ń ṣe nǹkan báyìí fún ó ti di gbèsè. Ń ra nǹkan báyìí fún ó ti di gbèsè. Tọrọ lọ́wọ́n máa wàdà. Ọlọ́run máa wàdà ń tiẹ̀ kìí ṣẹ̀dá bíi tiwa. Débi pé yọ̀wá mọ̀ pé tó ewúwọ́ náà mọ̀ kí mọ̀ ń ṣàwàdà ni. Ọlọ́run ò ṣe kí ni kò mọ àwàdà. Nínú ẹ̀ òun náà ni Sẹ́dínà Àlì ń sọ wípé adib ìyá àlàkà ya ń fa òhun. Ó ní kọ́ àwọn aráalé rẹ̀ kọ́ wọn. Àwọn aráalé rẹ̀ Sẹ́dínà Àlì ní kọ́ wọn. Ètò lè rán lè kéwú rán. Ètò ìpé lè wélo lè rán rán. Ètò lè fi sẹ́nu kọ́ṣẹ́ fi bẹ́ẹ̀ torí pé kí ni ya ń fa òhun. Yọ́ mọ̀ ṣe wọ́n láǹfààní. Àwọn Yorùbá ní ọmọ tá a kọ́ ní gbé létà kọ́tà. Ó torí pé olówó ẹ̀sà mọ̀ bẹ́nu lé oúnjẹ wà ń bẹ̀ náà. Ọ̀rá sọ fún wọn ragbá fún wọn níjọ́ tó bá kò láyé ni wọ́n tó máa gbá kò tọ́ sàwọn. Ọmọ tẹ́yàn bá sì ti kọ́ níjọ́ ọba ti kò láyé ilé tó rò pọ̀ kọ́ kalẹ̀ wọ́n tà á. Wọn ò tún ní fi ṣe nǹkan gidi. A sì rí oríṣiríṣi àpèjúwe lára àwọn ànábì ọlọ́run. Tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Gbètò ṣe báyìí. Bẹ́ ẹ bá ṣe báyìí yóò rí báyìí. Ànábì sì ní la an yọ àdébà rọ́jòlù wàládàwó khairun lẹ́hu an yàtà sọ́dà kọbi sọ́ọ̀yìn sallallahu alayhi wa sallam. Ànábì ní kọ́mọ nìyẹn kan kọ́kọ́ ọmọ rẹ̀.
o ba ri pe iwe naa ni lo le ran to ba ran o ba ri pe kewu naa ni ino ba mo ni to ba ri pe nu kose naa ni anabi ni ki omo niyan kan wa se ba nfo mo re o loore fun ju ko se sara pelu mudu jero lo ko mo se sara o n se sara lai ko mo owo to ye ko fi tomo ofin safi aye owo to ye ko fi ran omo lewe fajile n fowo se anabi ni komo niyan kan ko omo re o loore fun ju ko se sara o tore pelu mudu jero lo abi nkan to ba le fi tore ta si ri ninu alqur'ani ninu awon annabi olohun to ja si pe won ko awon omo won baba melo ni se wa si fomo mo ni so gbe to beyan se mo nse ni o beyan se mo bo lohun loni o iyan mo kirun ni o iyan wa baje o iyan mo se daada ni o kanrin ti ti je sofin won ka won mo mo on kaluku na sa n lo gbe se aye ohun lo bo se wu won na ni anabi lukman in so fun awon omo re o pe won jo gbogbo e oya mo te ti ogbo alqurani ni wa is qala luqman libnihi wa huwa ya'izuhu ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim alqurani ni ngba ta nabi luqman ti n so fun omo re wa huwa ya'izuhu ti n se wa si fun n se isi ti fun ya bunayya o ni re omo mi o la tushrik billah mo se bo pelu olohun se bi baba to ba ro omo ni o se wa si fun kan ri omo na ti sa ko labe baba ni aye loni omo mi o gbele mo club ni ngbo omo obirin ba nlo club mojumo ti si nbe labi obi re ngba to mo kunrin ti ba nlo laarin ose kan ose meji te si ngburo ke nbo lowa ko si lewe ko si lenu ko se club ni so mo ti o gbele ni obi o se wa si fun on kaluku oya so mo mo omo fe safi aye àwọn òbí ò sì mọ̀ nípé tò a fi ayé tọmọ yìí fẹ́ ṣe yìí o ọ̀la àwọn lọ fẹ́ bàjẹ́ torí bẹ́ẹ̀ bá ti kú ọmọ tẹ́ bá fi ayé lọ̀la anabi lukman ìwà ń sọ fọ́mọ rẹ̀ wípé ya bunayya ìrì ọmọ mi o la tushrik billah mo sì ẹbọ pẹ̀lú ọlọ́run inna shirka la zulmun azim torí ẹbọ ṣíṣe yẹn àbòsí tó tóbi jù ni kéèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run àbòsí tó ṣe kí ni àbòsí tó tóbi jù ni anabi lukman ń kí ọmọ rẹ̀ ń lọ nípa ọlọ́run ń pé àkọ́kọ́ tóbi ó fi mọ ọmọ náà ní ọlọ́run kẹrin èèyàn láyé nísìn wọn àfọlọ́run mọ ọmọ mọ́ ohun kálukú ń tọmọ torí ipá wọn fẹ́ jèrè rẹ ni wọn tọ ọlọ́run bọ́lọ́run ṣe ní kíkó wá tọ ọmọ mọ́ béèyàn bá sì tọ ọmọ bọ́lọ́run ṣe ní ká tọ èrè tó rò pọ̀ jẹun o lè mọ́ jẹ́ èèyàn ọ̀tọ̀ ọmọ nílànà alqurani ní ti sunna nabi muhammad ilẹ̀ yóò fi jèrè ọmọ gẹ́gẹ́ bá nabi lukman bí ṣe ń ṣe wáàsí fún ọmọ rẹ̀ ó ní ya bunayya aqimi ṣolata wa'mur bil ma'ruf wa nahi 'anil munkari wasbir 'ala ma asabaka inna dhalika min 'azmi al umur ìdí ọmọ mi o
bọ́ ọba ti ṣẹbọ pẹ̀lú ọ̀ṣẹbọ pẹ̀lú ọlọ́run mọ̀ wá kírun sì mọ́ pàṣẹ dáadáa kó o sì mọ́ kọ̀ fáwọn èèyàn kó o níbi ìbàjẹ́ kó o sì mọ́ ṣe sùúrù lórí tó bá dé wá bọ̀ láyé lónìí kánrin èèyàn mélòó ní ṣe sùúrù kánrin ò ṣe sùúrù mọ́ oníkálukú náà ṣe kíni oníkálukú ń kánjú. Bí èèyàn bá sì ti lè ṣe sùúrù tó rò pé o lè kánjú ju kádàrá rẹ lọ ọ fẹ́ gé kádàrá rẹ lége ìwọ náà ọ rìsọ́ọ̀tì tó bá rí ọ mọ̀ pé tọ̀dọ̀ ọlọ́run kọ́ lélé kí kánjú rẹ tọ́ kánjú yín lélé. Kí a mọ kíyèsí ká mọ wòye sí ńgbétò ó gba àwọn ọ̀rọ̀ tá à ń wí fúnra wa yìí sórí bí àbí kò rí bẹ́ẹ̀ kí òbí ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kéwu ni ńlọ rọrùn ni kọ́ ẹ̀kọ́ ìwé lọ rọrùn ni kọ́ iṣẹ́ ọwọ́ lọ rọrùn ni kọ́. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidna Ali bákẹ́nẹ́ ó ní Hasin ilal Mosihi Tasud ó ní mọ́ ṣe dáadáa sọ́dọ̀ ẹ̀ tí ń ṣàbúrú fún ọ Tasud ó gbà wájú rẹ̀ ó ṣe kíni ọkàn mọ bára rẹ wájú ni aburú ọwọ rẹ náà ni ó padà kó barun pa òun ni ó kó ìparun bá ẹ mọ ṣe dáadáa sẹyìn tí ń ṣaburú kò ní wọ ọmọ débi tó dé kẹyìn mọ ṣe dáadáa sẹyìn tí ń ṣaburú sí yẹn ìyẹn ọmọ gba iwájú rẹ ni. Gbogbo eléyìí tí a ń wí fúnra wa yìí nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tá a mọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tá a mọ wòye sí gbétò láyé lónìí báwa náà ṣe ń lò bàbá lè mọ lo ọgbọ́n wọn tá a lè mọ lóye wọn ìgbésí ayé tiwa náà ó sì mọ rọrùn.

nínú ẹ̀, òun náà ni ìkhwanu azazzaman jawasi sul'uyub. Ó ní àwọn ọmọ ìyá àsìkò tá a wà yìí, wọ́n ń tọ pinpin àléébù ara wọn ni, wọ́n kálukú ọ̀sẹ̀ kí ni kò rántí ẹ̀ mọ́, wọ́n kálukú ọ̀yà sí ìgbésí ayé rẹ̀ mọ́, tẹni ẹlẹ́ni ní ṣe kí ni ní yá sí. Béèyàn bá lè ti mójú tó ra sí ẹ̀ táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò pọ̀ ń sọ̀hún, ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú gbájú mọ́.

Òun náà tún ni ìstírà àtúnnáòsí Filias. Ipé ìfún ẹ̀mí nísinmi ń bẹ́ bí kéèyàn mọ́ jákẹ́ pé wọ́n máa ran kẹ̀kẹ́ jù. Mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbá, mo gbọ́dọ̀ láwo.

nínú ẹ̀ eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní òun náà ni ìfá òṣàdá èdè minel moro hati ìfá òṣàdá èdè minel moro hati òun náà ni ìmọ̀ fi ilé kókó àwọn ilé kókó kí èèyàn mọ̀ fi pamọ́ níbẹ̀nu ìjọ ọmọlúàbí ìtì bá ń ṣèyàn bóyá àdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni ọwọ́ gbé mára pé ọlọ́run tó ni mí ní í ṣe bẹ́ẹ̀ kì í ṣẹ̀dá kan ń bẹ́nu pé èèyàn ní ìjọ ọmọlúàbí ẹni tí ọba yìí ti lọ́mọlúàbí kì í ṣèyàn bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn a lè ká kéèyàn gidi ẹni tí ó jẹ èèyàn gidi náà lẹni tí ó jẹ ọmọlúàbí torí ọlọ́run ọba ní kí ọlá ó ní ẹ̀dá ó mọ kígbe èmi lọ fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi ọlọ́run mọ̀jọ dáhùn méjèèjì òun rojú ọ̀mí fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀ o rojú ọ̀mí fẹ́mi ọlọ́run tí mọ̀jọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́ sẹ́dínà àlè ní ẹ̀fá òṣàdá èdè minel moro hati ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni nínú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni ni ọwà abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ eléyìí tí a gbọ́ ní òní náà kọ́lọ́run mọ́ ṣáà jẹ́ kí ó ṣe wá ní àǹfààní kọ́lọ́run sì jẹ́ kí a lè mọ̀lò ká sì bá nínú òṣùwọ̀n.

0: Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ajíṣebí Ọ̀yọ́ Online Radio, ọ̀gá àgbà Adéyinka ọ̀rọ̀ jẹ́ kí ẹnu ooru. Ọba títí ń bá ń ṣe látàánú mọ́ sọ pé òun ò ṣe mọ́ o. Àlùbáríkà àwọn àáfàá níwájú Ọlọ́run. Wọ́lá aláìlá ìlàlá. Gbogbo ibi tí a lérò pé iléeṣẹ́ náà ó dé ní ti dáadáa, Ọlọ́run mọ́ sà jẹ́ kí ó jù bẹ́ẹ̀.
1: Iná àbàbà nàárí.
2: Wákìnà àtàbà
0: nàárí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò Nàìjíríà ní gbogbo àgbáyé lápapọ̀ tí ẹ ti ń gbọ́ wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Àwa ni a mọ̀ wá, ẹ̀yin náà ni a sì mọ̀.

Abẹ gbogbo ilé ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé. Ní aago 11 sí aago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbe kúrò ní gbogbo ọjọ́.

Àjọ Jímọ̀-jímọ̀ iná ni a mọ bára pàdé ní aago mọ́kànlá sí aago méjìlá ọ̀sán. Fún ẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò ààyè, àǹfààní ààyè wà, ààyè sí sílẹ̀, Olúwa ran gbogbo.

ìbéèrè àbí nǹkan míì náà, phone number wa ti wà, yóò mọ lọ ní ojú ní 081-43-07-8253 fún ìbéèrè àbí nǹkan mìíràn náà, 081-43-07-8253. Àwa ti ń lọ fún ètò tòní, oníyanṣẹ́, ọlọ́bẹ̀ náà ẹ ṣe, gbogbo ẹni tí ẹ fìfẹ́ tẹ fi jẹ́ náà, gbogbo ẹni náà ni a kí. Ọlọ́run ò ní jẹ́ kí ó sú wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Kó tó di ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí àkọ̀tun ètò yín, ètò Al-Muqaddas, wọn ò ní fi wá ṣàwátì, àwa náà ò fi ní fi ẹ̀yin náà ṣe àwátì. Masalam.

0: 0525 lẹ́jẹ̀ kún kò nílẹ̀ kan sí lórí àwọn kan sọ fún mi báwọn ò tí ì gbúgbé bí àbí tákà dáadáa ní tí wọ́n fi kọ́lẹ̀.
1: Ẹni tí ń bọ́ lọ ohun
0: ìṣẹ́ ẹ ti mú.
1: Ó bẹ̀rẹ̀ ò sílẹ̀ ẹ láyé.
0: Àníṣe ẹ ti mú.
1: Ẹ láyé.
0: Abẹ́ ẹ ti mú.
1: Ó ti ń bọ́ lọ ohun ṣe.
0: Àwọn
1: bọ́lú ẹ̀dá ẹ ṣe ṣé kí kò ṣẹ́ṣẹ́ níbẹ̀ ṣùgbọ́n mọ́.
0: Ọya wọn làwọn ti mú ẹjẹ́ tuntun pè lẹ́ẹ̀kan sí 9221809 0525. Ẹ wà ní UBA. Wàyú àti bá Unity Forum náà ló pa àkáǹtì náà. Bẹ́ẹ̀ bá fẹ́ sí Mobile Money Transfer garaga ní ọjà sọ́dọ̀ wa. À ń jóye wípé ọjọ́ Sátidé tí ń bọ̀ yìí, ọjọ́ Sátidé ọ̀sẹ̀ yìí on the 15th, àbí Sunday 15th àbí 16th. Tí èpè 16 ni tí àwẹ̀ tàwa Mùsùlùmí tí ó pé mẹ́ẹ̀ẹ́dógún kan ńlá fi sọ rí pé àhà àwọn oúnjẹ yìí kó lè bá wúlò. Torí tọ́ba tó ti ń bọ́ sọ́wọ́ ẹ̀yìn àwẹ̀ kò tún wú àti oúnjẹ ìṣe ẹ̀ bàjẹ́ náà yóò tún wúlò. Ṣùgbọ́n on the 16th Saturday tí ń bọ̀ yìí táwẹ̀ ó pé 15 náà ni a fi sí o. Wàyú àti bá Unity Forum account number 2218090525 2218090525 ní ilé ìfowópamọ́sí UBA gbóǹbọ̀ náà. Ẹ jẹ́ ká tó fi ìpolówó Ọ̀yọ́ àti bá Unity Forum sí kí n tó máa lọ.
2: Ẹnìkan ló jáde òkú kò rí lédè sáwùsì.
0: Ṣùgbọ́n ẹ gbóhùn ìdí ẹ̀ náà, ẹ gbọ́tàn ìdí ẹ̀ náà.

0: tèmi nígbà tá a délé ayé a mú nǹkan kan wá o tá a bá tún lọ níjọ kan ni wọ́n láyé àtún ní mú nǹkan kan lọ wọ́n mọ di gbogbo nǹkan tábà tá a ti kójọ nílé ayé wọ́n mọ dílé àlọ́wọ́ báyìí a mọ dàálẹ̀ ni o bá lè mú nǹkan kan lọ kò sí ń tá a mú wá kò sí ń tá a mú lọ àwọn orí onílá dẹ́ta bá ṣe rọ náà ni ó jẹ́ àṣìṣílẹ̀ tí ó padà wàá jẹ́ àbọ̀ wàá bọ̀ ẹsẹ̀ mọ̀ gbogbo ohun tá a bá ṣe lénìí náà ni ó dìtàn lọ́lọ́ àrọ́bá gbogbo àlá dìtàn o ẹni tó bọ́ ẹni tẹ́bi ń pa ẹni tó fọ́ ẹni tó gbẹ̀ngbẹ̀ lómi àwọn ṣe olóore yìí náà ni ó padà jẹ́ àṣìṣílẹ̀ wa tá a padà lọ́mọ bá nígbà
1: kẹyìn.
0: Ọ̀rọ̀ mi ò yé ṣe. Ẹyin tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Ká gbáyé ká ṣe dáadáa ni ká pàjù bá lẹ̀ dé sọ àlọ́lọ́. Ká jókòó tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ènìkọ́ o. Nítorí ọ̀la tẹ́nìkọ́ ò tí ì mọ̀ bí ó ṣe rí ni. Adéyinka Ọlásùnkàn mi ló kọ́ mi pàpín bá lẹ̀ pìlà. Ìlásàrò kò tí so lórí ọbẹ̀ nínú àwòtán gan. Ajá àlọ́ Ọ̀yọ́ ti gbó lásán nítorí bèmi ò bá rẹ́ran ko. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni mò ń já sí pé àbàmì èèyàn náà ni mo rí. Torí pàwọ̀ ìgbérú mọ̀. Kọ́rọ́ mi rèé. Aya mò ń bọ̀ ẹ jẹ́ ká sáré de. Ọyọ́ àti ìbà yìí ló ti kó rọ̀ mọ́. Mò ń bọ̀.
1: Kùlù náà sí. Sáré pa sí ìmọ̀ tí.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọyọ́ àti Ìbà Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò yúẹ̀ṣẹ̀ yúẹ̀ṣẹ̀ ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o. Wọ́n tún ní kí n kí wa wípé ẹ kú ọrọ̀ ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọyọ́ àti Ìbà Unity Forum jákèjádò àgbáyé ń fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba mi ségi ọ̀la fún wípé Ọyọ́ àti Ìbà Unity Forum kéde Ramadan project tí wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjí àti fún mímu. Kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà. Ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kíámà. Ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọyọ́ àti Ìbà Unity Forum jákèjádò àgbáyé. Ẹ gbọ́ àkáǹtì nọ́mbà wọn 22180905025. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 22180905025 UBA Bank. Orúkọ àkáǹtì yẹn ni Ọyọ́ àti Ìbà Unity Forum. Ẹ ò ní ṣe lásán o. Aláwọ̀ máa hàmì.
0: Ní ṣe lásán gbogbo wa náà lába níbi tó gbé léèrè mọ̀ ń bọ̀ náà ẹjẹ́ ń tó débí. Ọyá A3 Multi Purpose Country yìí náà ẹ gborí wọlé.

0: three multi-purpose treasures. Only the compound over the road. You papo, ko say a bio, can you go I keep on in no bokato vigio, mo bebe do. You say one finny lock and ballet, toripo one for Rucosile, Lodo, Joba. I buy your tip of Gwenny, you have one lie, you one share agency banking. I should do first bank, call them money, carbon or pay letter, or pay at MTM Momo. One bad shares, one left, or Pamo opening a bank account. We buy some also the cable TV, BDS TV, start time at Go TV. So one name and a mana utility payments, computer services, agat, it ends your rishi, the banilo, the area, no one, ele share one rental services, or tossing by 18 multiple ventures, two share. That's it, Adblock making deposits. What if you're wrong, but look this omi di yin yin. Adblock, one le koko, omi bao, tomato ni nofi be sere. Ko sina ko sin, kan tutu ti dong bagbe. Eh, ti ni motu papo strange, pa ni onilu compound, o wode ro di pakbo. Telephone 003-573-7486, tabi 008-275-3011, ati 005-406-4761. Eh, ti ni motu papo strange, oga, ni won, ni le ishe won.
1: Bẹ́ẹ̀ ni ọ̀gá ni wọ́n nílé iṣẹ́ wọn báwa náà ti jẹ́ ọ̀gá nílé iṣẹ́ wa ń bí yín tèmi kì í dùn ó pọ̀ kí pò ó dùn sókí báyìí náà làwọn bàbá wa pè lọ́bẹ̀ oge oníyàn ẹ̀ṣẹ́ o ọlọ́kà ẹ̀ṣẹ́ ọlọ́pẹ̀ ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wa gbọ́ tẹ́ ẹ fìfẹ́ gbọ́ tẹ́ ẹ fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ ìbínú a mọ̀ bẹ torí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà ẹni tó bá ní amọ̀ bọ̀ nìkan la ní dé bá ń lé o nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀ adéhùn bàbá jẹrọ̀ mọ́ jẹ̀ lé o ǹjẹ́ kí n láyé ìgbín sí ẹ̀rọ wọ̀ báyìí náà láyé ìgbín sí ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ́ tutu náà làwọn bàbá wa sọ pa àárọ̀ bàbà mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yin sọ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù rin lọ kọjọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì dátùn máa pàdé mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní pè mí náà nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé ní rè ká mọ̀ dólódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọ jọ́rọ̀.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Ẹyẹ tí ó dorí kodò bí àdán ò sí nígbó kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajísebí Ọ̀yọ́ online radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajísebí Ọ̀yọ́ online radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ó kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà ta kalẹ̀ sí. Adéyinka Pẹ́ńbọ́ bí aho irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní tọ́jú mi o, ó ní tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó o rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó o rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdá àbọ̀bọ̀ tèmi wà láì. Ẹyin Ẹyin pàkúté ìbá ti má parọ mi ti pẹ́ Dẹ́yìnká.
1: Ìyá mi sọ̀tọ̀ ọbẹ̀ rẹ̀ dùn láwọ̀ mi mo ń dán péré olùtọ́jú aláàbò mi.
0: Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà bí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàhálà àwọ̀ bá ti já mọ̀ gangan torí pé àti ẹ̀ já mọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọ̀ èrùpẹ̀ lásán lásán.

lọ́wọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Wọn ò tún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bú fún wọn bí ọ̀sà, bú fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Deyinka Ayinna ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán, nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayinna sọ fọ́lọ́ mẹ́ pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

0: Hey, tí n bá tó wọ ẹ̀yìn wò, ẹ̀yin lẹ̀ mọ̀ wọ ẹ̀yìn wò, kẹ́ ẹ wá wo gbogbo nǹkan, mo tún wá wọ ẹ̀yìn wò, mo wo gbogbo nǹkan táwọn tọ́lọ́run ti gba ipasẹ̀ tàwa náà tó fi gbéṣe. Tó gba pasẹ̀ tẹ̀yìn náà, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin alátìlẹ́yìn wa, tó gbéṣe nínú ilé ayé wa nígbà tá a bẹ̀rẹ̀ ré. Tẹ́ ẹ bá mọdún náà lọ́hún, tí n bá tún bẹ̀rẹ̀ sí ní ṣàròyé, tí n bá padà bẹ̀rẹ̀, tí n padà sẹ́yìn, tí mo wọ ẹ̀yìn wò, tí mo lọ wọ ẹ̀yìn wò, ẹni tó bá wọ ẹ̀yìn wò, tí bá máa ń wọ ẹ̀yìn wò náà jọ mọ̀ pẹ́ dú. Tí mo wo gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ níjọ́ kínní àná, àwọn míì tí wọn ò ṣiṣẹ́ yìí mọ́, àwọn míì tí wọ́n ti gboko bò mí lọ, àwọn míì tí wọn rí wà mọ́ tàbá rí gbà yí gbà yìí. O dúpẹ́ o, alhamdulillah rabbil alamin, ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà, ọba tí ọlá rẹ̀ ga. Níbo lèmi ò bá wà tí ò bá sí Ọlọ́run, bí ò bá sí ẹ̀yin alátìlẹyìn mi, níbo lèmi ò bá wà lọ́jọ́ èmi o. Where will I be without you? Without your heart, where will I be? Níbo ni bá wà lọ́jọ́ èmi? Bí ò sí Ọlọ́run, bí ò sí ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ ẹ̀yin.
1: Ọbẹ̀rẹ̀ dùn láwọ̀ mi, mò ń dánpẹ́ rí.
0: Àwa náà wá di ẹni tí ń ra mixer, tá ń ra mixer, tá ń ra microphone, tá ń ra microphone hanger, tá ń sanwó sipin. Ọlọ́run a mọ̀ dúpẹ́ o, tá a tún ra table, pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn wa, a ra table nínú studio, ẹnìkan ló tún bùn mí lága. Nígbà mo fún lówó kókó bá ń ṣe lẹ́dà ságà mi, àga tí mo lọ jó mọ́rin, mo lọ sọ́dọ̀ wẹ́dà, mo ní wọ́n bá ń jórin mọ́rin, mo fẹ́ ṣe àga dòyìká bí àga sí àbábà tí ọmọ dòyìká bí sí àbábà. Àbúrò mi dáadáa, S-Man Construction, ọba ń jórin mọ́rin, mo fún lówó tásọ́rẹ́, mo tún gbé ọ̀dọ̀dọ̀ rẹ̀ mi ti ń ṣe fọ́níṣọ̀. Ó nà nígbà tó ṣe dáyé kan, ó ní sókàn mi ayé ò sí fún mi láti máa ṣiṣẹ́ yìí, nígbà máa gbé ọ̀fíṣà chair mi yìí lọ, tí mò ń lò lọ́dọ̀ mi tẹ́lẹ̀, lọ́ tún ṣe kọ́ máa gbé lọ. Ẹsẹ̀ rẹ ti bàjẹ́, mo lọ rẹsẹ̀ mi sí, mo jórin mọ́rin, lọ bá dúró rekete. Ìmí tún bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì tún bá wa ṣe lọ́wọ́, ó ti ṣe tébù, ó ku àwọn àga onípákó méjì tí ó tún ní lẹ́dà nínú. Déyìn kápẹ́ ń bọ bí awérin ìlú náà ni mo fún. Tí ò bá wá ṣe àtìlẹyìn gbogbo yín, tí ń bá wá ro òkun, tí mo rọ̀ ṣà, tí mo ro bá, tí mo rò lọ sókè, tí mo rò lọ sódò, tí n bá wá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan, tí n bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan, gẹ́gẹ́ bí àtìlẹyìn yín tẹ̀ ń ṣe fún wa, wà láì ń wà ń bí láti ní di ọ̀la, di ọ̀túnla, ìjọ mẹ́rin, ìjọ márùn-ún, ìjọ mẹ́fà, ìjọ méje, ẹ sì mà tẹ́lẹ̀ ń kọ́ pé ẹjọ́ rọ̀run lọ́rùn. Ẹjọ́ rọ̀run lọ́rùn bíi kà sí nǹkan, wà láì nífi kan pé méjì tí ó fi di ọ̀túnla mẹ́rin. Ọpẹ́ ní pẹ̀nì sílé ayé àwọ ilé alára, ọpẹ́ a máa pẹ̀nì sáyé àwọ òkè ìjẹrù, ọpẹ́ a máa tún jẹ́ kéèyàn tún rí àdìpẹ̀lẹ́ ẹ̀sán, àdìpẹ̀lẹ́ oore gbà. Ọba náà lára ẹmọ lẹ́kún, ó ń lọ rẹ̀ wá lẹ́kún. Wàhálà ẹ̀ ọdún méjì ló ń pé lọ yìí o, 24 oṣù yìí láàpẹ̀ ọdún méjì tá a bẹ̀rẹ̀ kan nìyí. Tí n bá wá bẹ̀rẹ̀ sí ní rojọ́, tí mo bẹ̀rẹ̀ sí ní rojọ́, tí mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ látẹ̀ ní ọ̀la ọ̀túnla, jẹ́ mẹ́rin tó fi di 24 tó jẹ́ kójú ojúmọ́ ni mò ń dá ọpẹ́ náà. Ẹ gbọ́, ṣé mo ṣàṣe jù ni? Bí ò sí Ọlọ́run, bí ò sí ẹ̀yin, Ọlọ́run ọlá yín tára tẹ̀mí Dẹ́yìnká. Ẹ kú ìtọ́jú mi o, Ọlọ́run ọba ó kú ìtọ́jú mi o.

0: ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kù tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí sábà tí mo rí iye àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Inú mi á dùn, ara mi á gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ asọmọ ìtún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé ẹ̀yin wà ń bẹ̀ wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́. Ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí. Ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ̀n máa rán wọn tọ́ndé kápá láti ṣe tí wọ́n sì ń kọ́ kìlà bẹ́ẹ̀ ṣe sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín. Ẹ kú ìtọ́jú wa o,
1: ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú wa.

kú tọ́jú mi ọ pé olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ ọlọ́ mọ̀jẹ̀ ń sì sọ o wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

0: láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dùn orin. Ivory Coast, ẹ̀ṣẹ̀hún o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ̀ka àlẹ́ ẹ̀ṣẹ̀hún. Nàìjá, ẹ̀yin tí a tilẹ̀-tilẹ̀, adúpẹ́ o. Ẹ̀yin ti United States of America, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ti Honduras, California, United States of America, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀ẹ̀bẹ̀, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, adúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ọ̀ ọlá yín làwà fi ń yan ló já wà á.
1: Ẹ̀mí mímọ́ ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì.
0: Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí mímọ́.

tí o bá sì wọ tó ń sáláàbò lórí wa lórí ilé ayé wa pẹ̀lú àwọn tọ́jẹ́ pé bá a ṣe ń sí òdùn wọn wọn ń nú bá a bá ṣe báyìí wọn á yín mú bá a bá wọn bá rí wa lókèèrè wọn á sà yíyá bá a bá kọyìn sí wa bá a bá kọyìn sí wọn wọn á tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọ̀n sórí bàtà àìmọye tí wọn ti gbọ̀n sórí àga. Àìmọye tí wọ́n pè tán pè lórí afẹ́fẹ́ sínú afẹ́fẹ́ àìmọye tí wọ́n kàn mọ́gi lórí wa tí ò bá sí ọlọ́run tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọ̀hìn. Ọkọ ló ti gbabẹ̀ tí wọ́n ti di gbabẹ̀ dépò kú o ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hìn. Táńfíà ni ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni táńfíà ni kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbátí máparò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò á tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. So ogun wa la mọ̀ sí ni. Ogun tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Wọ́n bá tiẹ̀ jẹ́ pé ogun la gbọ́ kàn lé ni. Àìmọye àwọn tán ní yàrá yà fòrò rẹ̀ láyé ogun jù á lọ. Tó bá ṣe pé gèdè ni. Àìmọye ìgbà tí tíye ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tí ò tiẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀dẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ṣaláàbò wa lásìkò náà. Tí ò bá sí Ọlọ́run tó dúó fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo la wọ bá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólóko bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìtàn ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólóko. Tí bá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́ o. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrèrè ìrèrè o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí àgbọ́ eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rèrè. Eré o lórí àgbẹ́rù lé orí rere.

mo rọ́wọ́ yín bẹ̀ láti Benin Republic. Ẹ̀yin ti Kotonu lọ́hùn-ún bẹ̀ wọ́n. A rọ́wọ́ yín o, ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà. A dúpẹ́ lọ́wọ́ yín nílé lóko pẹ̀ lẹ́yìn odi. A ní yín pé ọdún méjì lọ́tà bẹ̀rẹ̀ kínní bí èrè lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún ní ọjọ́ kẹrìnléníogún oṣù kẹta ọdún náà lábẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún ní ọdún 2020 lọ́hùn-ún bẹ̀ wọ́n. One more time, òkú ìtọ́jú mi ọlọ́hùn.

ojú ọlá rẹ wò mí o kémi náà dùn lówó kí n lọ lọlá kí n lọ lọrọ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ wò mí o tọ ayín náà ni ti máa gé pété ná torí kò síná ayín fáírọ ìbánisọrọ mi ti bẹ kú oníyàn ẹsẹ o ọlọbẹ ẹsẹ ọlọkà ẹsẹ gbogbo ẹyin tẹ ẹ bá mi fìfẹ jẹ ẹ kú àìbínú o a máa bẹ torí ọbẹ ní bẹsọ àtẹlẹsẹ a sì bẹ nàwẹ ní tó bá ní a máa bọ nìkan láàbí dé bá ní nítorí bábá kù dẹdẹdẹ kọjọ kan rí òórùn arọwọ adé ẹkún bàbá ìjọrọ májèlé jẹ kí n láyè gbé ń ṣe àrọwọ láyè gbé ń ṣe ilé olúwa rí gbóná inú ilé tẹẹtí ń gbọ mi ọdẹ tẹẹtí ń gbọ mi tẹẹ ibi iṣẹ tẹẹtí ń gbọ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbé dúró nítorí pé tútù tútù báyìí láàárọ dẹ o ayé ò ní gbóná mọ yín kò ní gbóná mọ èmi náà àníorógùn òfin pínpín ìlú òní lè mọ wa tútù tútù náà láàárọ bàbá mo fọ àyínlé ọlọrun ọba lọwọ mo fi ọlọrun ọba sọ yín òyìn sọ ọlọrun ọba àbúrẹ tó nípa tó dájú tó ju ẹwù orin lọ kó máa wà lórí ẹmí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà mi ìdáàtò máa pàdé adé yìí ká pẹ́ ń bọ bí àwọn irin mi ì fi ń lẹ̀ sínú ìbànújẹ́ mi ì ní bá yín nínú ìbànújẹ́ o ẹ ẹ̀ fèmí náà sínú ìbànújẹ́ ẹ̀ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra láyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wá ara wa tì ààyè wọn ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlókù adé afúnmọ́rẹ́ mi àtàgbàwọ̀ sí lọ́fà àdèyìn bẹ nìkan ló dákẹ́ rigiri ká má dolódì lẹ́yìn ara wa títí dìgbà mi ìdáàtò máa pàdé adéyìn ká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa mi bàálẹ̀ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọ̀ tán gan múráyìn náà ló kọ́ bàbá tó bí ń lọ́mọ ayín ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ ọkọ̀ àríkẹ́ ọgọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ọgọ̀ dání adéyìn ká ọmọ ọ̀dọ̀ àgbà ipàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀

ẹ mọ̀ bínú jà ẹ́ nẹ́tíwọ̀kì ló disconnect yìí wá ó já wa tíntín ni ṣé ẹ mọ̀ yẹ wọ́n ń ṣẹ́ náírà ní ìsín sí dọ́là ṣé ẹ mọ̀ yẹ minimum wages ṣé ẹ mọ̀ yẹ tó jẹ́ tẹ̀ bá calculate ẹ̀sọ́ owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tẹ́ bá fẹ́ pùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n ta ni sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yẹ ọ̀jẹ́ díẹ̀ sí báyá yóò gbọ́n nígbà tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, ìbáraẹranko máa ṣe rábà mi èèyàn. Àwọn yin ọ̀rọ̀ jẹnu ohun. Kásá máa ṣe dáadáa, ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Lọ́yọ̀ aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí àwọn erin.

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajísebíọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.
3: Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni.
1: Ha, mi mo lọlọrun ba.

0: gbogbo ohun tẹ lẹ́lẹ́ kiri yẹn ní padà ń bọ̀ wá bá yín kódà kò ní wúlò mọ́ tó bá dé àsìkò yẹn tí ó bá fi dé èmi mustapha tọ́lọ́run tàná mi ó ti gba transfer gbogbo àwọn bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ ni lásìkò yìí ò bá àsìkò owó ni àsìkò tá a dé nu súrẹ́tù lè máa yí dà Quran chapter 5 verse 90 ti sọ fún wa pé iná la xamura wálé mẹ́ẹ̀ sára wálé àfìlàmù ríjì sùn mìíràn àmàlì ṣètàn fàjìtẹ́ ni mo wù làálàkùn tó filẹ̀.
1: Yà wà lẹ́dínà àmàlù.
0: Aláwọ̀ ni mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Mo pe ẹ̀yin tí mo fọkànbalẹ̀ sí. Iná la xamura ọtí wàlí mẹ́sára àti tẹ́tẹ́ wàlí àfìlà àti kíni àti ajé wàlí ansá àti kíni àti lọ́tọ̀ àti gbogbo nǹkan tó ṣàjẹ́ mọ́ bẹ́ẹ̀ ríjìsùn ẹgbini mílí àmàlì ṣètò nínú oríṣẹ́ ìṣúná wà fàjìtẹ̀lẹ́bù commandment ni fàjìtẹ̀lẹ́bù làálẹ́kùn tó filẹ̀ o ẹ jìnnà sí kẹ́ẹ̀bá lè jẹni tí ó jèrè àtẹ̀mí àtẹ̀yìn ta ni oníwèé coupon nílé léwèé coupon nílé gbogbo wa là ń ta tẹ́tẹ́ lónìí. Tí bàbá àjẹ̀bú àwọn ti ẹ̀ tún sọ lóko tẹ́ fi mọ̀ pé tẹ́tẹ́ ni àwọn tẹ́tẹ́ kan bẹ táǹta tí wọ́n ti dá sí gbogbo wa lọ́rùn national lotto ń bẹ state lotto wà tẹ́tẹ́ lòun
1: náà
0: a ṣe bonanza a fẹ́ pín àwọn ẹ̀bùn kan lmtn sasẹ́ndì sí ẹ sms sí nọ́mbà tẹ́tẹ́ ni kẹ́ ẹ lè mọ̀ pé tẹ́tẹ́ ni

0: ẹni tó ti rò pin yanyan pé káwọn jẹ ẹkọ kólòbó kan yòókù káwọn sì máa gbọrun alákejì lọ wà láì. Ìyanu padà sẹlẹ̀ náà ni ìyanu sẹlẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí náà.
1: Ó ṣófo.
0: Wọ́n fi àsìkò yìí ṣe shout-out sí bàá mi kan láti orílẹ̀-èdè Brazil. Wọ́n bá mi ń ṣe ìtakùrọ̀sọ lórí ẹ̀rọ WhatsApp mi. Wọ́n ní orúkọ àwọn ni Felipe Olúọfà. Felipe Olúọfà. Àmọ́ tó wá rí pé Felipe Galvão láti orílẹ̀-èdè Brazil, ọmọ ìlú Brazil ni wọ́n sọ pé wọ́n nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe Yorùbá. Kódà wọ́n ń jóyè mi pé ó ń wo àwọn lẹ́mìí àwọn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. A ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi, ìyanu yóò ṣẹlẹ̀ ní wòyí ọ̀la o.

0: sẹ́yìn gba àgbọ́ pé ohun gbogbo báyìí ló máa ń ṣiṣẹ́ papọ̀ fún dáadáa. Ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni o, nítorí ẹnì kan tó ti ń sọ̀rọ̀ ètí nù, ẹnì kan tó ti gbàdúrà títí tó wò pé ó tiẹ̀ ti sún ohun àdúrà ohun òkúkú gbàjarí, ó yá ká pátì ká gbokobo míì lọ. Nítorí ẹni ohun tó ti ń rò ó pin, ìyanu yóò ṣẹlẹ̀ o, tó bá ti ní gbàgbọ́ níwò yí ọ̀la. Mo ń sọ pẹ̀lú ìgbàgbọ́ wípé níwò yí ọ̀la, ìyanu yóò ti ṣẹlẹ̀ pẹ̀lú orin mọ́ mi dáadáa. Kristi Àfọ̀lábí láti Ọ̀sun State wa lọ́hún níbẹ̀ hún. Kristi Àfọ̀lábí tí wọ́n fíjọ bàbá wa Dr. Atabatubu. Atabatubu Elédùmarè. Ọlọ́run ìyanu. Àmọ́ mi Kristi Àfọ̀lábí orísun ìyè náà ni
1: ó. Wà á tún dìde rìsẹ́.
0: Kódà àárọ̀ yóò dìde rìn, á fọ́jú ọjọ́ pípẹ́, ojú rẹ̀ ó là o. Ẹni tó jẹ́ pé àìríṣe ni àìlówó lọ́wọ́ ni, ìjákulẹ̀ ni, àìláyánlé ni, àìlọ́kọ ni, àìrọ́mọbí ni. Níwò yí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, ẹ mú ìròyìn ayọ̀ wá. Ìròyìn ayọ̀ ń wọlé tọ̀ ọ́ bọ̀ wá. Ìyanu ó ṣẹlẹ̀ níwò yí ọ̀la. Tó o sáti nígbàgbọ́. Níwò yí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, Adéyinka. Mo tún ti dé Aláwo Ìjà. Níwò yí ọ̀la, ẹyin tèmi, ìyanu. Àríyanu báyìí, àgbójú òkè dá mi lẹ́nu, yóò ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ.

ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí níwò yìí ọ̀la ìwọ gan ó kọrin ìyanu ó kọrin ìdúpẹ́ kódà ó tún fèmí gan ní nǹkan ọpẹ́ ẹ̀bùn ọpẹ́ pé ọlọ́run mọ̀ ti padà ṣe ìyanu ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó nígbà àgọ́ yìí ó padà wàá dúpẹ́ o ó padà wàá dúpẹ́ o nítorí pé níwò yìí ọ̀la má ro pin o ìyanu yóò ṣẹlẹ̀ Adéyinka mo tún ti dé aláwòye ìjanu ọ̀rọ̀ tó ń bá mo kó mo rò ó bọ̀ wá.

0: gbọ́ ni.
1: Àǹtí mi tẹ́ ń gbọ́ orin wọ̀nyí, Kristi Afọlábí orísun ìyẹ̀. Kristi Afọlábí orísun ìyẹ̀. Àwọn ẹ̀rọ orin yìí, fọ́nrán orin yìí, fídíò rẹ̀ ń bẹ ní orí YouTube wọn o. Kristi Afọlábí orísun ìyẹ̀ náà níbẹ̀ dé YouTube. Àtẹ bá fẹ́ bá wọn jọ rẹ̀ lórí Facebook wọn, orí Facebook wọn, Kristi orísun pẹ̀lú Ivan pẹ̀lú ìyẹ̀. Kristi orísun ìyẹ̀ náà ní Facebook. Ní orí Instagram ẹ̀kọ́ papọ̀ ni Kristi orísun ìyẹ̀, ẹ̀kọ́ papọ̀ ni. Ní orí TikTok, TikTok Kristi orísun ìyẹ̀ náà ni o, ní orí TikTok. Ní Facebook, ní Facebook Kristi orísun ìyẹ̀ 2. Ayo, bẹ́ẹ̀ bá wà lọ sí orí YouTube, Kristi orísun ìyẹ̀ náà ni ní orí YouTube. Ní orí wọn èyí tí wọ́n ṣe pẹ̀lú Dr. Láyìmí Kábàbs Ekè Àtàbàtúbú. Àtàbàtúbú orin yìí ti wà ní orí ìkànnì ayélukára káàkiri, kódà bẹ́ẹ̀ dọ́díò máàkì ẹ̀ bá ń bẹ̀, bẹ́ẹ̀ fẹ́ download rẹ̀ ẹ̀ bá ń bẹ̀ o. Orin yìí ẹ̀ rí pé ó ń súre ayọ̀, ó ń pàṣẹ ìtura, ìdùnnú àṣẹ ìyanu ló ń pa sínú ayé wa. Kẹ́ẹ̀yà lọ máa download rẹ̀, kẹ́ẹ̀ máa gbọ́, kẹ́ẹ̀ fi sí repeat. Àtìgbà tí mi ti gbà á repeat ni mo fi sí o, torí pé mo nígbàgbọ́ wípé ìyanu ńlá yóò tún ṣẹlẹ̀ nínú ayé tèmi náà, torí pé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe. Àṣòro ṣe bí Ọlọ́run ọba mi ò lọ́wọ́ sí. Tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí, tó bá ti lọ́wọ́ sí, ìyanu oríṣiríṣi ọtún ọ̀tún náà ni yóò máa ṣẹlẹ̀. Ṣẹ̀ṣẹ̀ màtẹ́lẹ̀ ń kọ́ pé ọtún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún náà lóòrùn ràn. Adéyinka mo tún ti dé o, aláwẹ̀ ìjẹun èdè bábà èdè, ọ̀rọ̀ bábà ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà, kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba Aládèjì gọ́jìgan tògó tògó tọ̀gọ́ tọ̀gọ́, abọ́gbọ́n nú tó ni mí tọ̀ sọ́tọ̀ sán torú tòru o. Èmi lọ́kùnrin sì bà olórí aláròyé nílà náà ni mà tí mà ń wò sọ̀sán sí. Mọ́nàmọ́nà mi sì kárìbọnú bí ẹni tí ọ̀lọ́gbọ́n nú ọgbọ́n nú mi gbèjì ẹgbẹ̀jọ ni àgùtàn mi ń wò sọ̀sán sùn bí ẹni tí ọ̀mọ bí Ọlọ́run rè. Adéyinka, ta ló nígbàgbọ́ ń bẹun? Ẹ ti nígbàgbọ́, ìyanu ti ṣẹlẹ̀. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní wòye
0: Ọlọ́run.
1: Ẹyin ò tẹ́ bá ti wá dé YouTube wọn, ẹjọ́ nítorí Ọlọ́run, kẹ́ ẹ subscribe síbẹ̀, ẹ subscribe síbẹ̀. Àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ̀. Kẹ́ ẹ subscribe níta ẹ̀ tún lè fi support wọn. Àǹtí mi tún jí óyé mi pé bẹ́ẹ̀ lóde pé òde ìyàwó òde ọmọ òde nínú ṣọ́ọ̀ṣì yín ní gbogbo àwọn àpéjọpọ̀ yín. Ẹ̀tẹ́ bá fẹ́ káwọn wá fo orin dàyín lára yá ń bẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí náà lẹ́pẹ̀ wọ́n sì mò ń bọ̀ ná.
2: Dandan ni kò ṣe tèmi ti rẹ ni pé ká gbàgbọ́ ká tún wá máa fi rẹlẹ̀ dúró. Ènìyàn ló ń kánjú Ọlọ́run kò rẹ̀bi kan.
1: Bẹ́ẹ̀ bá fẹ́ wọn wá mínísítà ní ṣọ́ọ̀ṣì tiyín, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà lẹ́pẹ̀ wọ́n sí, òun náà ni wọ́n tún ń lò ní orí ìkànnì WhatsApp wọn. Ó ní 080 tí ẹ ti mú gègé àti tákàdá ẹ̀yìn tèmi, 080-3541-4956, 080-3541-4956, lẹ́ẹ̀kan sí 080-3541-4956. Ẹnìkan sọ pé òun ò tí mú gègé àti tákàdá. Ayé ẹmu. Ẹ̀rọ yìí náà ni wọ́n ń lò lórí WhatsApp o. 080-3541-4956. 080-3541-4956. Ẹ sì mọ́ gbàgbé pé gbogbo àwọn ẹ̀rọ ìkànnì ayélukára, social media sí wọn lọ́kan ọ̀jọ̀ kan, Kristi orísun ìyẹ̀ náà ni o. Kristi orísun ìyẹ̀ máa mi Afọlábí Kristi o. Kristi Afọlábí Ekè orísun ìyẹ̀. Ìyá yìí máa gbà sí ńlá, kó máa gbáràkà sí dà ń bẹ̀rù.

0: Hello, see YouTube, girl, I'm not boring. Oh, hey, power, Lori, audio mark, you know. Hey, buy news, Lori, boom play. And you'll obviously repeat it. Girl, I'm not so far along, but boom, cut him. Ẹyin ìyanu tẹ́ fi ó ṣẹlẹ̀ ní wo yìí ọ̀làun kẹ́ lọ máa sọ fúnra yín sẹ́ mọ̀ pé mo ti máa ń sọ lórí ètò mi wípé ẹnu ara ẹni làábí sọ pé n tí mo fẹ́ máa jẹ́rìí o bẹ́ẹ̀ mi sì máa ń sọ fún yín pé kásà máa ṣe dáadáa ló kọ́ mi wọ́n á sọ mí ní súnà kásà máa ṣe dáadáa ṣùgbọ́n mi lè mí sọ fún yín pé kásà máa ṣe dáadáa ló kọ́ mi ọ̀hún Adéyinka Ọlásùnkàn mi kásà máa ṣe dáadáa tí mo tún fi ó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà kò yé yín ẹyin o ni mo fún máa ń sọ pé ẹnu ara ẹni làábí sọ máa jẹ́ ó náà látún máa fi ń kọ pé ǹjẹ́ mọ́ o ó kọ búkú lé ìyẹn mọ pè mí bẹẹ mọ ǹjẹ mọ èmi kọ mọ jẹ bẹ ẹyin o ẹ wá lọ mọ gbóorin yìí kẹ wá mọ sọ fún ọlọrun gbogbo tí ń dùn yín lọkàn tẹ fẹ kí ọlọrun ó ṣe ìyanu lórí rẹ níwò yìí ọlá kẹ máa sọ fún ọlọrun pé níwò yìí ọlá mo fẹ kí ìyanu báyìí ó ṣẹlẹ ẹyin o tẹ bá wá ti nígbàgbọ tẹ fi gbàgbọ tẹlé tẹ wà nínú ẹmí in the spiritual realm pẹlú orin àǹtí mi Christy Afolabi orísun iye pẹlú Dr. O kọ bàbá yìí sí ìtàpá lórí sí gbọ́mọ mọ̀ pé àtàbàtúbú àìnáà ni Dr. Ọláyími Kábàbs àtàbàtúbú tí wọ́n jọ kọ yìí àǹtí mi Christy Afolabi orísun iye tán fíjọ Ọláyími Kábàbs àtàbàtúbú ọ̀hìn. Kẹ́ máa gbọ́ kẹ́ máa rí bí ti rẹ̀ kẹ́ máa wá sọ fún ọlọ́run pé wọ́n fẹ́ kí ìyanu ṣẹlẹ̀ lórí nǹkan báyìí níwò yìí ọ̀la. Ẹyin o kí ìyanu ṣẹlẹ̀ lórí nǹkan báyìí níwò yìí ọ̀la. Tẹ́ bá wá ti nígbàgbọ́ èmi gangan mo nígbàgbọ́ wípé tẹ́yìn bá ti nígbàgbọ́ lórí ń tẹ́ sọ bọ́lọ̀ ń sọ ọ̀hún ìyanu ṣẹlẹ̀ lórí ẹ̀.
1: Sí ìjòyè kan nílùú Samaria nítorí àìgbà.
0: Ẹyin o tọrọ bá kàn wá dayọ tán ẹ má gbàgbé o nísàbàbí yín o torí èèyàn kan lọlọ́wọ́ ràn sí èèyàn ọ̀hún ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti súnmọ̀ wá ràn yàn lọ́wọ́ èèyàn kan ní ó lò ẹ má gbàgbé o nísàbàbí yín
1: gbogbo
0: àwọn tọ́lọ̀ ń bá lò fún yín tí ìyanu fi ṣẹlẹ̀ ẹ má gbàgbé wọn o
1: ìwọ náà má dẹ já mọ́
0: níyàwó yìí ṣe dákẹ́ láti mọ fún rere àwọn aláti ìlẹyìn tí a ní àyín tó lórí ẹni náà ní ń gbé ní ko aláwore Adéyinka. Gbogbo àwọn tán máa ń ràn wá lọ́wọ́ àwọn èjì ìká tí ò jẹ́kọ́rùn ó wọ́ àwọn oṣù ká tí wọ́n jẹ́kọ́rùn ó ti wọ̀ wá tí wọ́n tún jẹ́kẹ́rù wọ́ dànù. Adéyinka mo tún ti dé o. A ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọlọ́mọ yín ọmọ yín ojú yín. Ọmọ nọ́mbà lé yín gan bẹ́ẹ̀ fi ẹ̀fẹ́ ju àdírẹ́sì yín fún wa. Dúpẹ́ lọ́mọ nọ́mbà lé yín. Ìyanu ṣẹlẹ̀ nínú ayé gbogbo yín o gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa. Gbogbo ẹ̀yin tẹ mọ̀ wá tẹ̀ ń ràn wá lọ́wọ́ nítorí ẹ̀ làwa náà ṣe máa ń ṣèràn lọ́wọ́ fáwọn táwa náà mà rí. Láì kí ń bèèrè nǹkan kan láì níran kan pé àwọn ó tiẹ̀ dá nǹkan kan padà sọ́dọ̀ wa. Ọ̀hún èmi ni mo máa ń sọ fún yín o lórí ètò mi pé tẹ bá ṣàdúrà tán tẹ bá tún bá fẹ́ lọ́ọ̀kì àdúrà yín kó lè bà tètè jẹ́ ìtẹ́wọ́gbà. Kẹ́ ẹ máa fi sàárà tì í lẹ́yìn níbi kẹ́ ẹ máa ṣe oore fún àwọn tí wọn ò ní nǹkan kan tí wọ́n fi lè san yín lẹ́sàn kankan tí wọn ò ní nǹkan kan tí wọ́n fi lè san àdápadà oore tẹ́ ẹ ṣe fún wọn bí àwọn èèrà àwọn dábà àwọn nǹkan ọ̀sìn lọ́nà kan ọ̀jọ̀kan
1: ló ń kọjáde
0: kódà àwọn afọ́jú àwọn arọ
1: agbàgbọ́
0: ẹnìkan tẹ́ ẹ rí pé àìsàn ń ṣe tí ò rówó ọsibítù san tẹ́ ẹ bá sanwó
1: rẹ̀
0: àwọn tẹ́bí ń pa tẹ́ ẹ fún wọn lóúnjẹ tẹ́ ẹ bọ́ wọn yó kéṣe èèyàn nìkan tó fi dórí dábà àwọn ẹran ọ̀sìn nǹkan ọ̀sìn ọ̀hún àwọn tádùá bí máa ń tètè gbà rè ò ní fún máa ń tètè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run bá mi èdùmarè ọ̀hún ọba mi èdùmarè alámọ̀ tó mọ rí èlé mèrè ó náà ló ń fi gbogbo ohun tí mò ń sọ yìí sí lẹ́nu tí mò ń sọ ní wákàtí àti àsìkò yìí o ọ̀hún ọ̀rọ̀ ọlọ́run ni
2: ọlọ́run ọba ọ̀run ti máa ń sọ̀rọ̀ ní ìgbà mi ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí kẹ́tẹ́ ti gbọ́ mi.
0: Ó ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ lénìí.
2: Alẹ́
0: oúnjẹ mọ̀ pé gbogbo àlà àkọjá yín gbogbo ètò ẹ̀ ń pass through lọ́wọ́lọ́wọ́ wà láyè kò já mọ̀ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run bá mi tó bá fẹ́ kú dànù báyìí kódà ẹ ní rí traces rẹ̀
2: ọ̀hún
0: yóò wá dàbí ẹ wípé
2: dandan ni kò ṣe.
0: Àbíbí pé nǹkan tẹ̀ là kọjá wọn tiẹ̀ wáyé rí
2: wọ́n máa fi rẹlẹ̀ dúró.
0: Ẹyẹ máa ti bi ìsánákè èso ogun Adéyinka
2: kíkọ́.
0: Ẹ máa lo èmi gangan náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ o.
2: Ìyanu máa ṣẹlẹ̀ eyi loro olorun to
0: tori ile tolorun ko ni mi o adeyinka olasukan mi ahin ko si baba nla baba eni na ti o wo ndori pe ile tolorun ko la wa o na ni nje ka awon eyan tolorun fe tawon na nfe wa ni nje ki won ma nfe wa o awon tolorun fe na ni won nfe wa o ntori eni tolorun yan na lo se logo Ribi yanu se nsele ninu aye mi bi ibi ta wa lesin ko la wa leni o olorun ba ngba ibi ta wa lesin ko la wa lodun yi iyanu olorun ni o iyanu olorun kese ni ma se o egbo mi oro wo le mi ma so na adeyin ka ide wo ni mo ti e ma pe iyanu olorun ni nsele o anu olorun ni nsoro laye mi o iyanu
2: tetia
0: iyanu
2: tipo
0: iyanu iyanu iyanu iyanu tin sele ninu aye mi

0: pàgbọ́ nínú ọlọ́run nínú ayé ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ ẹ̀rí lọ́wọ́.
1: Ya salam ya salam sulejala alewale kiram gbogbo ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ Adeyinka.

wòye ọ̀la yanu yóò ṣẹlẹ̀ ọyá ẹja tún gbàbí wọlé ná ẹja gbàbí wọlé ná ọdọọdọ àǹtí mi onítèmi èèyàn mi ọmọ mi okun lọlá fún ńláyọ ọlá sókàn mi ìwọ náà wá dá sọ̀rọ̀ àánú tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kọlọ́hún kò fi àánú wá ayé mi pẹ̀lú àwọn tí wọ́n ń gbọ́ mi rí. Ẹjẹ́ mi fún ńláyọ̀ ọlá sókàn mi. Ọ̀rọ̀ anú ìyanu náà là ń sọ.

0: Ọláfúnláyọ̀ Ọláṣọ́kan mi lòun náà ń jẹ́ lórí YouTube. Ó náà ní ń jẹ́ ní orí Facebook. Okun Ọláfúnláyọ̀ Ọláṣọ́kan mi Amejoy. Hamegoy Amejoy. Okun Ọláfúnláyọ̀ Ọláṣọ́kan mi Amejoy. Of Jesus Harmony Ministry. Lọ́yọ̀ wá níbi náà ni. Ẹni tọ́lọ̀ ń bá sàánú fún lọ́bọ́ nínú ewu gbogbo pé wọ́n kidnap èèyàn lọ́tún lọ́sì yìí. Àìmọye àwọn ẹlòmíì tí wọ́n ní wọ́n láyẹta wọn ní nkankan wọn légede wọn ní nkankan. Tọ́jẹ́ pé Ọlọ́run sì ń kó wọn yọ. Ẹ mọ̀ gbọ́ ẹ̀yin kété báyìí náà ni bí mọ̀ ń sẹ̀. Àánú lọ́lọ́run fi ń gba àwọn là o. Àánú ni o.
1: Ọ̀dọ̀ rẹ̀ lọ́rẹ́ ti ń wọ.
0: Lẹ́yìn bá sá ti nígbà gbọ́ pé Ọlọ́run nìkan náà ló lè so ohun gbogbo. Kò sí nkankan báyìí tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe fún ni. Pọ̀dà mi yìí. Ní ti ẹ̀ mú kọ sí ṣùgbọ́n yìí náà ẹ súnmọ́ mi níbí ẹja dá sọ̀rọ̀ yìí ọya Ọlọ́run ọba ó ṣe o ẹ̀mí mímọ́ ó ṣe ẹ̀mí àmọ́

0: dani.
1: Ẹyin tèmi, tó bá ṣe pé Ọlọ́run bá máa ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ni o. Ta ni ò lè dúró ná? Ta ni ò lè dúró?
0: Orí ìgbà yóò mú ọpẹ́ ní fún ọba.
1: Tí ò bá ṣe pé Ọlọ́run fàánú gbà wá, èmi àtẹ̀yìn tó jẹ́ pé kìkì dá òkúrú ẹlẹ́ṣẹ̀ jọ ni wá.
0: Mo ní láyé.
1: Má a ṣe ń tèrà mọ́lẹ̀ là ń tẹ̀ ká mo dùn.
0: Àánú gbà ó.
1: Àti ẹ̀tún fi mọ lórí àwọn adábà Ọlọ́run nìkan, àwọn nǹkan ọ̀sìn míì náà. Ẹlòmíì àfọkọ̀ àdìdì fi ọkọ̀ kọlu ẹran ẹlẹ́ran. Ẹlòmíì àgbà ajá, àgbà ń gbà kùgbà. Ẹlòmíì àtẹ ọmọ dìẹ pa, kò tí ẹ̀ ní máa ń filè ń pé bá yóò ti ẹ̀sìn sí ni pé ó ṣe èsì, yóò sì dì tẹ ọmọ dìẹ pa. Àwọn ẹlòmíì ti dájú débi wípé wọ́n á máa fi odidi odó, odidi odó. Ha torí Ọlọ́run.
0: Ayé.
1: Wọ́n máa fi gún.
0: Osolú.
1: Olóńgìn nílò òye.
0: Ayé.
1: Fi gún odidi adìẹ lóye.
0: Osolú wa lórí.
1: Àánú Ọlọ́run fi ń gbà wá ọ̀ tó bá wo ti àìṣe déédé wa ni.
0: Sí ayé.
1: Ọlọ́run Nàìjíríà ni ọkọ̀ kan parẹ́ dànùdànù.
0: Nínú ìlú.
1: Ṣùgbọ́n torí pé ń fàánú ń gbà wá.
0: Gbára nínú ìgbà dí.
1: Iná la fi wà ní àyín o. Àánú tó fi ń gbà wá yìí. Ọpẹ́ ni fún ọba Ògo.
0: Kò sálágbára ní pẹ́sídẹ̀ǹsì rárá.
1: Yasalam yasalam, Sulijala Alewale Ikira.
0: Fún o, táwọn kan lápẹ́rí níwájú.

0: kí bàbá tán bá mi ń chàtì láti Brazil náà. Mo kí ẹ̀yin náà o. Felipe, àìmọ orúkọ yín kò ti fẹ́ jọyọ̀ ń léyìn iwájú. Felipe Galbao, wọ́n ní Felipe Olúọ̀pà. Ojú ọ̀pá ni orúkọ àwọn láti orílẹ̀-èdè Brazil. Mo kí ìbẹ̀rẹ̀ náà láti Brazil ẹ̀yìn tí a.
1: Ìwọ́n tí ó mú rẹ nìkan ni mò ń bá wí.
0: Tí a rí pọ̀nà wá ti ìjì. Àwọn ti Brazil gan-an wọ́n ń gbọ̀ wá.
1: Mo fẹ́ kó rántí
0: ọjọ́ yẹn. Tá tún ń gbọ̀ wá. Tá ń ní ìfẹ́ wa dénú.
1: Ní ọ̀kadà. Tó dàbí.
0: Àánú ti ń bọ̀.
1: Owó tó owó sì kò sẹ́nì kankan.

0: ni wọn tí o ti retí admission. Gbogbo àwọn ẹ̀gbọ́n dáàdì ẹ ní o wá bá wọn. Nígbà tó dé ọ̀dọ̀ wọn, wọ́n tilẹ̀kùn géètì wọn ni wọ́n sọ fún ọ pé àwọn ò sí nílé. Ẹni tí mò ń bá wí gangan tí mo fẹ́ kó ronú jinlẹ̀.
1: Mo tún fi àsìkò yìí rántí àwọn tó ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ náà. Látòrí
0: tí ọmọ rẹ̀ ṣàìsàn
1: Abdulrahman Abdulbasir, first graphic designer wa. Àtòbí dórí Ọlánìkẹ́ Ọlárìnrere, Nipsey brand náà, graphic designer wa, gbogbo àwọn bánà wa. Òní máa ń ṣe obìnrin ni o, ó gbòòdò dáadáa, gúdúgúdú ni, ó ṣe gúdúgúdú méje àti yàyà mẹ́fà. Tóbi lórí ẹ̀gbọ́n mi Road Image, ọmọ wọn nílọrin àfànjá ẹnu dùn jùyọ̀ láti àwọn sọ̀rọ̀ òkè ọya Ọlọ́run. Àánú Ọlọ́run ní ń fọ orí ọ̀fẹ́ rẹ̀ ní ń kọ̀rọ̀ ní sọ̀rọ̀ láyé wa. Tóbi lórí S Malik Wireless Communication Concept SweetDataDrive.com nítò náà ní Rinsọ̀ Bud. Àdélọ́wà ọ̀rẹ́ mi nù ara Hope Culture lókè òròkí Lọ́yà Aláàfin wa ń bí 08076003202. Tẹ́lọ̀ wa nù tẹ̀bárì tó bá gbé aṣọ nù tó bá dúró dáadáa oníbàwà gbẹ̀. Ọ̀rẹ́ mi tóbi lórí Best Icon Furniture lókè òrò kí gbogbo àwọn àgánú ìkànnì kulu wa nínú studio wa yàn yín. Òye yín àwọn ẹnẹ́ máa ń bá wa kàn án, bá wa kàn án, nọ́mbà wa kàn wọ́n. Kíkálukú wọn ní Navin Support. Adúpẹ́ wọn, adúpẹ́ pẹ́ òkun, ó pè lóore àdánù dátán. Orí ẹyin tá a bá ṣe lóore ìpìnrin tí ò dúpẹ́, ó fi pa àdánù egbèje náà ni o.
2: Iṣẹ́ ọwọ́ rẹ ni Jésù mo mọ pẹ́ mi wà o.
1: Tóbi lórí AY Venture, AY Communication, Idris Rotel Mustaki, tí ìsọ rẹ̀ wà nínú Erelu Shopping Complex lókè òròkí Lọ́yà Aláàfin Block 11. Ṣé Block 11 ni? Bí èpè Block 11 náà.
2: Àmì bí mo ṣe wà o, mo máa wá dúpẹ́ ọ̀rẹ́ mọ́ dún.
1: Àbí Block 7 ni? Àìlọ́sọ àìníyè inú ibi ń ṣe nǹkan. Mo tún ní ẹ̀ka sí òkè Mògì Lọ́yà Aláàfin wa ń bí. Gbogbo bẹun, gbogbo àwọn fọ́nrán ètò tá a máa ń ṣe ni máa ń lò láwọn ṣọ́ọ̀bù rẹ̀ táwọn yẹn máa ń gbọ́ níbẹ̀. Adúpẹ́ o, adúpẹ́ pé òkun. Àyè gbogbo àwọn tó ń sọ̀pọ̀tì lọ́nà kan ọ̀nà kejì tá a rántí dákọ́ Ọlọ́mọ ìyá ọmọ yojú ìyá ọmọ nọ́mbà lé yín. Elédùá a máa wà pẹ̀lú gbogbo wa o. Nítorí tí ẹ̀yin ràn wá lọ́wọ́ làwa náà ṣe ń tẹ̀ síwájú. Elédùá o, a ṣẹ̀ dáadẹ́dá yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́ ní gbogbo àdáwọlé yín o. Yóò máa yọrí sí rere.

0: certificate.
1: Oro to ba jagun.

0: bàbá tí ká bẹ́ẹ̀ mu sùn ní ṣiṣẹ́
1: kíṣẹ́
0: èmi ajísùn jálálẹ̀ ń bá wí lẹ̀ ń gàpá bí alákan funfun.
2: Ó tọ́ bàbá mi ajísùn jálá àwa ò bá tèrè wa bẹ́yẹn bá fẹ́ gbòmìnira tẹ́lẹ̀ kì í sojú bọ̀rọ̀ dáná ogun fún mi kí n yá gbòmì ìjàkáná kí n bá a wò.
3: Òótọ́ ni bẹ́ẹ̀ náà ni o, ajísùn ìjọba bá sọ pé wò ní wọ̀n kú èmi gan ò ní gbà á lọ́bọ̀
0: bọ́bá
3: wá kọ lókè má sì fọ́ lẹ́kọ̀ọ́.
0: Ó tó ga ayégún mi gàràgàrà mọ́ kí ni ń ṣe yín kí lẹ́jẹ́ yóò ṣé níwájú mi lẹgbẹ́ ń lérí bí akọ aláhùn gbá ògiri kò wá burú kò bá jẹ́ ó ṣaládùn ara mi ni àìgbé kọ́mọdé ó mọ̀ dẹ́gbẹ́ bó bá lè dánú.

0: ẹ dákun ẹ sọ̀rọ̀ túmọ̀ rẹ̀ kó yẹ gbogbo wa.
1: Bí ẹ bá ṣe pé mo rò ti bàbá mi ni, tó kún torí mi, tó jìyà nítorí mi ni, tó dáríjì mi nígbà tí mo dẹ́sẹ̀, gbogbo ẹsẹ̀ tẹ́ wá sẹ̀ yìí ń wà bínú, mo ti wá dáríjì yìí ń wọ́n sọ̀rọ̀ túmọ̀ rẹ̀ kó wá yẹ gbogbo wa. Olódùmarè, ohun tá ń pe lọ́lọ́dúnmarè èyí ó kọ ńlá ni, èèyàn lásán ò gbọ́dọ̀ jẹ́ ọba tó dá gbogbo wa ní kúkú jẹ́bẹ̀. Olódùmarè, olódù, ohun tí Yorùbá ń pe lódù ni nǹkan tó tóbi, bí Yorùbá bá pọ̀yà tó tóbi, wọn láwọn podù ọ̀yà, bí Yorùbá bá jayò tó pọ̀, wọn láwọn jodù wayò, ṣùgbọ́n àrètí ń bẹ́.

wàhálà ìta láyẹ̀ pàkútì bá ti mú àparò mi adéyinka pẹ̀mbọ bí awérin tí ò bá sí ọlọ́run egbé ni fún èèyàn èèyàn tó fi èèyàn ẹlẹ́ran ara bíi ti ẹ̀ ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ ńlá wá fi gbọ́kàn wálé ọlọ́run ọba. Ọlọ́run ti ń tọ́jú èmi ní Nàìjíríà níbi ní ń tọ́jú ẹ̀yin tẹ́ ẹ wà níbẹ̀ náà níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn gangan. Italy, Ireland, UK, US, Canada, Australia, Nàìjíríà, Benin, Ivory Coast, Ghana, Gambia, Libya, Ifun, Russia, wọ́n ń gbọ́ wa láti Russia náà, wọ́n máa ń gbọ́ wa dáadáa níbẹ̀. Kódà àwọn máa ń gbọ́ wa láti Chinko, China lọ́hùn. Tọ́ sí wa ó kà wáyé ni o, àánú ló fi gbà wá o. Adúpẹ́ adúpẹ́ pé òkun alhamdulillah rabbil alamin. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba, ọba tí ọlá rẹ̀ ga. Ọba tó ga ju gbogbo nǹkan tá a lè mọ̀ fi ṣàkàwé gíga rẹ̀ lọ.

ẹyin tèmi ẹ mọ bínú tá sọ rẹ báyìí lókù tẹ fi mọ gbádùn wa lóòrèkóòrè ààyìn lóòrèkóòrè ṣùgbọn oríṣiríṣi ẹyin oríṣiríṣi oríṣiríṣi tókè ayin ni ò jẹ àrítọ ọhún ni ò jẹ ti mọ gbọ wa aláì ó ẹnu rẹ ń jọra wọn lọ ó ń jọra wọn tán lọ tẹ mọ gbádùn wa lóòrèkóòrè lásìkò lákásìkò ní gbogbo ìgbà. Ètò náà ń tò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ tásọ́rẹ́ báyìí náà lókù tètò fi tò tán. Pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yìí nílé lóko pẹ̀lẹ́yìn òdi. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ jó sun yẹn mọ̀jó sun yín o. Ọ̀rọ̀ yín náà ò ní sun ọlọ́run. Àtẹ̀yìn náà tẹ́tùn ẹsẹ̀ máa bá wa dá sí tẹ́yìn náà mọ kún wa lọ́wọ́ nípasẹ̀ yìí. Ọlọ́run mọ wà pẹ̀lú ẹ̀yin náà kò ní dẹ̀yìn náà dáàbò káàtà yín o. Adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé lóko pẹ̀lẹ́yìn ó di. Látòrí Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn Bàbá Fàtáì Làmídì tó ń gbé lọ́wọ́ Lóńdó State. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ lọ́pàá Bọ̀dẹ Hospital Lọ́yọ̀ọ́ ń bí ọmọ wọn níbàdàn. Asiru Ahmadu Afa Glo tí wọ́n ní Estiri Multipurpose Venture láti ìlú Pàpó. Ọmọ ọba Ládìgbòlù mú ìdí ni Adékunlé Adégòkè yìí ṣe àkàbí ọdún Evangelist Moses Àkàndé Akíntúndé. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Afolábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Bàbá mi Bàṣírù ọmọ Adéníran. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà $1 Àjàní Ọba. Tóbi dórí bàbá mi Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà náà. Alájà Adémọ́lá Ariwọlá Alájà Adé Ariwọlá láti Amẹ́ríkà náà. Sunny Success Odùọlá ọmọ Òkúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti United Kingdom lọ́hún. Tóbi dórí bàbá mi dáadáa Lukman Fọlárin Akinlóye láti London lọ́hún. Pẹ̀lú ẹ̀yin tẹ̀ mọ́ ń fiṣẹ́ ṣíṣe yín ràn wá lọ́wọ́ látòrí Abdulrahman Abdulbasit graphic designer wa àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixi Brand graphic designer wa ẹlẹ́ẹ̀kejì. Rotimi Image ọmọ wọn ní Ìlọrin Àfọ̀njẹ́ Ẹnudùnjúyọ̀. Graphic designer wa kẹta tóbi dórí furniture wa Best Icon Furniture tóbi dórí Tailor wa àwọn tẹ̀ máa ń ràn sọ́ọ́ sí àlọ́run. Tí wọ́n gbowó lọ́wọ́ wa àrọ̀ Wolf Culture lókè òròkí lọ́yọ̀ aláàfin wá ń bí. Pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ tá à rántí orúkọ yín. Àbúrò Madam Fúnmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àbúrò wọn ti ń gbé Lẹ́kọ̀ọ́. Ayab Dominion mi mo fi ṣèwọ nọ́mbà yín mo kọ yín gàgà o. Adúpẹ́ o Adúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ rí. Gbogbo ẹ̀yin tẹ̀ ti ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń ṣe láṣẹ ìṣètúnṣe. Adúpẹ́ o iná òní tan wo yín láíláí fà àbàdà. Ọlọ́run ọba yóò mọ kún ẹ̀yin náà lọ́wọ́. Kẹ́ ẹ tó kọ ha Ọlọ́run ti dá ẹ̀yin náà lóhùn. Yóò mọ mint yín God will meet you at every point of your need. Adúpẹ́ Adúpẹ́ pé òkun o. Ẹ ṣe o títí láíláí làwọ́ ọmọ ṣe dúpẹ́ ọpẹ́ olóore àdánidátán ni. Ẹ kú ìtọ́jú wa ẹ̀yin tí a ẹ kú ìtọ́jú wa o. Ọlọ́run ọba ó kú ìtọ́jú gbogbo wa àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi.

ìwọ nìkan náà láà mọ sìn títí ayé wa o. A ti ṣe ìpinnu pé ìwọ ọlọ́run ọba nìkan làwa ọmọ sìn, ẹ làwa ọmọ bọ títí láéláé títí ayé wa.

Evan Direct náà lẹ ń gbọ́mi lọ́wọ́ láti yẹ̀wù wa tó wà ní òkè òròkí lọ́yọ̀ aláàfin wa níbí náà lẹ ti ń gbọ́ ohùn wa tó ń jákẹ́lé tó ń jákò yẹn tó ń takálé tó ń takáko.

bí mo ṣe máa ń sọ nínú àwọn ètò adé tí mo ń gbọ́ tẹ́lẹ̀ tí mo máa ń sọ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run ọba nìkan náà lálágbára ọlẹ́ ni wá o ọlọ́run ọba ni.

0: gbogbo àwọn tí wọ́n ti ń dúró tí wàá tán ràn wá lọ́wọ́ kọ́lọ́ mọ́ bá wa ran àwọn náà lọ́wọ́ kí wọ́n mọ̀ wá lẹ̀ mọ́ láéláé fà bàdà lókè lókè lọ́wọ́ afúnni ń gbé òkè lókè náà ni kí wọ́n mọ́ lọ torókè lókè náà lẹ́yẹ fọ̀hún. Gbogbo àwọn tí wọ́n máa ń pè fún wa tí wọ́n máa ń fi wá sínú àdúrà nípa máa ń ṣe máa ń fa àjẹ̀gbọ́n káàkiri yìí abíkọ́lọ́ ọmọ bá wa sọ kọ́ máa bá wa sọ ẹnu rẹ̀ tádùú àyín sì ń gbà lórí wa ọlọ́run ọmọ ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà ẹ̀yìn náà ò ní sì ṣe ẹ̀ ní sì sọ o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé owó lẹ̀ fi ń ràn wá lọ́wọ́ tẹ́ ẹ̀ fi ń gbé iṣẹ́ wa yìí lárugẹ tẹ́ ẹ̀ fi ń ràn wá lọ́wọ́ gbogbo bá a ṣe ń kó gbogbo ẹ̀ jọ irinṣẹ́ à ń ṣe gbogbo ẹ̀ à ń kunlé à ń ṣe gbogbo ẹ̀ ara jẹnẹrétọ̀ ara half engine sí jẹnẹrétọ̀ tún gẹ́ jẹnẹrétọ̀ ṣe gbogbo ẹ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ táwa náà ń dábí ẹdùn táwọn èèyàn fi ń débi dáńdé àjíṣe bí ọyọ adéyinka ọmọ sí gbìyànjú tí a mọ̀ pé ìrò mi wa ti ń jó ẹyin ló nílù tí ń bẹ nísàlẹ̀ odò tí ń lùlù fún wa ẹyin náà ẹ ní wálẹ̀ láéláyọ àṣírí yín ò ní tú o àṣírí yín ò ní tú o àṣírí yín ò ní tú o ayé ò ní le mọ́ yín o ẹ ní rogun òfin pínpín o ọlọ́run ọba yóò mọ ran ẹ̀yin náà lọ́wọ́ o.
1: Ìgbà ìwé ti lọ.
0: Lání nǹkan kan kì í níwo ẹṣin o. Gbogbo àìní tiyín náà ọlọ́run ọba yóò mọ bá àìní tiyín náà pàdé o.
1: Ẹwà yìí tún.
0: Owó tẹ̀ mọ́ wá ń fún wa náà iná ò ní tánwó yín o. Iṣẹ́ ń ṣe yín ò ní dì sẹ́mọ yín lọ́wọ́ o ẹ̀ ní rí ń gbé sọnù bí o ṣe bí ọmọ.

gbogbo àwọn tán ti ràn wá lọ́wọ́ tá a ṣe máa ń ka orúkọ wọn kalẹ̀ tí mo ti kà lẹ́ẹ̀kan o ṣùgbọ́n àkàǹtúkà náà mo máa ń forúkọ wọn ṣe tọ́rọ àwọn iná dúró tì á káwọn èèyàn máa mọ àwọn olóore ẹlẹ́rìí tá a bá tún rí nínú àwọn tá bá gbọ́ wa tán mọ̀ wọn ò fi lè máa bá wa kí wọn wọ́n máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ̀ ọmọ ràn wọ́n lọ́wọ́ ẹ ní wàlẹ̀ láéláyé o ẹ ní wàlẹ̀ láéláyé ní ringi sọnù bí o ṣe bí ọmọ Fatai Lamidi lọ́wọ́ Londo State bàbá Fatai Lamidi ọmọ Ọ̀yọ́ tán gbé lọ́wọ́ Londo State Madam Funmi Kẹ́mi ọmọ wọn nílùú Ìbàdàn àtàbúrò wọn tí mo fi àhàb dominion save nọ́mbà rẹ̀ tí mo kọ́ tí wọ́n tájọ jẹ́ fómìlì kìkanà ṣùgbọ́n ìlú Èkó làwọn ń gbé tóbi dórí Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ aláàfin bí ọmọ wọn nílùú Ìbàdàn Artist Michael Awusola ń jẹlò láti ìlú Abuja Adégòkè Iṣẹ́ Abiodun ọmọ Baládìgbò lòmú ìdíni Adékúnlé Evangelist Moses Akande Akíntúndé Asiru Ahmadu Afa Glu tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó Afolábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya Bàbá mi bà sírù ọmọ adé níran. Àti wọ́n ń gbé lẹ́kọ̀ọ́ ọmọ Ọ̀yọ́ aláàfin ní bàbá. Ká gbogbo ẹ̀yin tẹ́ wà nílé òkèrè láàárín ẹ̀yin tẹ́ ràn àlọ́wọ́ ìkiri òkò délé òní. Abudé ń tómi òkun Abudé ń tómi ọ̀sà iná òní táwọn òyìn òkè. Tí mo tún fi fò fẹ̀rẹ̀ dé ọ̀dọ́ bàbá Sàmínú ọmọ adé pọ̀ jù lámẹ́ríkà ọmọ wọn lè rúwọ́ òjòkò. Agbẹ́dúdú orí òkè ilé ọmọ àkọ́kọ́ gàgàrà ti kọ́lé ru àgbè ní dájọ́ wọn. Bàmí lọ́mọ Mùsí olómo àpààrán ébù dọ́là àjàní ọba lámẹ́ríkà tóbi dórí bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá lámẹ́ríkà náà. Tóbi tún dórí bàbá mi dáadáa Alájì Adémọ́lá Àríwọlá lámẹ́ríkà náà. Tóbi dé ọ̀dọ̀ Sunny Success Odùọ́lá ọmọ Òkúndàrè ní Yúróòpù lọ́hùn àwọn ti UK nu. Àwọn ti European, àwọn ti UK lọ́hùn. Tóbi dórí bàbá mi dáadáa Lukman fọ láàrin Akinlóye láti UK lọ́hùn London lọ́hùn. Pẹ̀lú àwọn tán fi ṣẹ́ṣe wọ́n ràn wá lọ́wọ́ ní Nàìjíríà ń bí. Látòrí Abdulrahman Abdulbasid Graphic Design Hour àkọ́kọ́. Ọlánìkẹ́ Nixi Brand Graphic Design Hour ẹlẹ́ẹ̀kejì. Roti Imeji ọmọ wọn nílọrin àpọ̀njẹ́ ẹnu dùn jùyọ̀ Graphic Design Hour ẹlẹ́ẹ̀kẹta. Àrọ̀ Wolf Culture Tailor wa tí máa ń ránṣọ sí àlọ́run táyé fún lówó kankan. Tóbi dórí Best Icon Furniture lókè òròkí lọ́yọ̀ wa níbí. Pẹ̀lú gbogbo àwọn tá máa ń fà dúà ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá rántí dákọ̀ wọn tí wọ́n máa ràn wá lọ́wọ́ àwọn tá rántí dákọ̀ wọn táwọn náà máa ràn wá lọ́wọ́ gbogbo àwọn tá máa ń fà dúà kún wa lọ́wọ́ Ọlọ́run ọba yóò wà pẹ̀lú ẹ̀yin náà gbogbo àwọn tí ó ràn ẹ̀yin náà lọ́wọ́ Ọlọ́run ọba yóò ràn àwọn náà lọ́wọ́ máa mẹ́yìn ṣe jẹ́ aláràn lọ́wọ́ tiwa kọ́lọ́ ọba kọ́ máa ràn ẹ̀yin náà lọ́wọ́ gbogbo àdáwọ́lẹ̀ ẹ̀yin kọ́ máa yọrí sí rere nílé lóko pẹ̀lẹ́yìn ó dín.

0: Ọlọ́run ba adúpẹ́ o fún ìtọ́jú tó ń ṣe fún wa. Torọ́ mọ owó tà sí ṣe wọ́ owó tẹ̀sẹ́ wọ́. Tó bá ṣe pé èèyàn là ń kó gbogbo bùkátà wá lé lọ́rùn lójoojúmọ́ ni ọ̀rọ̀ owó ti sún wọn o. Ṣùgbọ́n Ọlọ́run tọrọ wà Yesu nígbà kọ̀ọ̀kan adúpẹ́ lọ́wọ́ rẹ o.
1: Ìwọ tó ní kú àti iye, your mercy has kept me.
0: Àánú ló fi ń gbà wá kò tọ́ sí wa o. Ó kàn ká wá yẹ ni ó wù ọ́ nínú ọlá ńlá àtàánú rẹ ni.

tèmi ààyìn náà ní ti máa dágbére ní wákàtí àti àsìkò tá a wà yìí lọ ní máa dágbére pé mo fẹ́ yẹ̀ fàájẹ́ mo sì lérò pé ti ń gbádùn gbogbo àwọn ìtàkùrọ̀sọ wá owó bá ṣe ń dúpẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ dá ti jọ sọ gbogbo àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀ kẹta ẹ̀ ti ń gbọ́ látàárọ̀ náà mo rò bẹ́ẹ̀ ti jẹ ìgbádùn wọn ní ṣísẹ̀ntẹ̀lé sẹ́mọ̀ pé ṣísẹ̀ntẹ̀lé náà ní ṣá ní fáàgbọ́n mi rè kú mo tún ti ń ọ̀plóòdù lára àwọn prógíráàmù wa kẹta àti lost ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ sórí sáfà wa tí mo pe àkọlé rẹ̀ ní let's legalize corruption nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ra gbé ètò náà ọlọ́ọ̀bá ń gbọ́ ọ̀rọ̀ ń lọ ọ̀rọ̀ wà ń bẹ̀ gan ni ó pọ̀ ń bẹ̀ gan ni àwọn tó tí mo ń gbọ́ tẹ́lẹ̀ nígbà tá a fi gé sí mẹ́ta mo pè ní part 1 part apá kìíní apá kejì apá kẹta ṣùgbọ́n full episode rẹ̀ part 1 part 2 part 3 lójú kan náà ilé tí mo ẹ̀jẹ̀ ń upload lórí sábà wa yìí bó bá ṣe é ṣe ń tún gé sí onímẹ́ta náà tí ó máa jẹ́ ìgbádùn yín ọ̀pọ̀rọ̀ mi ò yé yín sọ̀rọ̀ mi yé yín ẹ máa ń jẹ́ alágbádùn rẹ̀ tẹ́lẹ̀ let's legalize corruption in Nigeria. I spoke extensively about how we all contributed into the decadence in Nigeria. How we all participated and contributed to the decadence in Nigeria. Bí gbogbo wa tá a ti jọ fọwọ́sowọ́pọ̀ tàbí ba Nàìjíríà jẹ́dé bí dájọ́ bá jẹ́dé. Wọ́rẹ́ ni ìfọ̀tọ́ sí ni máa ń pè lára àmọ̀ ni gbogbo wa máa ń bá káàkiri. Tẹ́lẹ̀ wọn ṣàánú wa. Ìyáyìn ní ti máa jáde náà ní ààyín. Tí n fi lọ mójútó èyí tí mò ń ọ̀plóòdù lọ́wọ́lọ́wọ́ ná. Títí dìgbà mi ìtẹ́ tó máa bá wa pàdé nǹkan tí lásìkò. Bí iná bá wà bàbá rí gbogbo ẹ̀ sí dáadáa a tún lè padà wá lọ́wọ́ alálẹ́. Ìyẹn sẹ́ mọ̀ pọ́rọ̀ mi ọ̀jọ́ kan tẹ́lẹ̀. Tọ́ a mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ abẹnàwọ̀ ẹni tó bá ní amọ́bọ̀lá ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan yóò rán arọ wọ̀. Adé àfún bàbá jẹ̀rọ̀ mọ́jẹ̀ lé o. Ǹjẹ́ kí láyé ìgbín ń ṣe ẹyin tèmi ẹ̀rọ wọ̀ náà láyé ìgbín ń ṣe o. Ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ́ ti ń gbọ́ wà yìí ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ wà ibiṣẹ́ tẹ́ ti ń gbọ́ wà ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ò ní gbóná. Ìgbésí ayé yín náà ò ní gbóná kò ní dojúrú o. Nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́ tútù tútù náà láàárọ̀ bàbá. Mo fi Ọlọ́run ọba sọ yín mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́. Iṣẹ́ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá mi pẹ̀lú ẹ̀yin. Títí dìgbà mi ìdá tó máa pàdé àfihàn ilẹ̀ sínú ìbànújẹ́ àní báyìí nínú ìbànújẹ́ o. Ẹ̀fẹ̀ mi náà sínú ìbànújẹ́ ẹ̀ níbẹ̀ mi náà nínú ìbànújẹ́.

0: ọsàn ìgbẹ́.
1: Ẹ kú dédé àkọ yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ ohùn mi ní orílẹ̀-èdè Nàìjíríà ní United States of America ní Ghana ní Benin Republic ní Nàìjíríà ní kódà tóbi lórílẹ̀-èdè Faransé àti United Kingdom. Mo kì í o pé ẹ kú dédé àkọ yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú rọ̀lẹ́, ẹ káàlẹ́. Adéyinka Ọlásùnkànmí kódà yín tẹ̀ ń gbọ́ láti Italy. Orílẹ̀-èdè Ìtàló àkẹ́yìn náà kẹ̀ka àlẹ́.

ẹ má bínú já ẹyin tèmi àwọn tá ń lọ ní ṣe bó ṣe wù ú ló jẹ kó máa pẹ mí díẹdíẹ mò ń gbìyànjú láti jẹ pé kí gbogbo olè máa lọ ní serere wẹrẹ dáadáa ni ṣùgbọn a lò bẹẹ náà ni o a lò bẹẹ náà ni. ojú bọ́lá ti ṣe dá ní etí ó ń bọ̀ náà ẹyin tèmi. ẹyin tèmi ó máa ń bà mí lọ́kàn jẹ́ ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí àwọn nǹkan tí a wò pé kò yẹ kó máa wáyé mọ́ nírú àwọn àpò tá a wà yìí tó bá jẹ́ pé irú ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló tó ń wáyé. wọ́n ṣẹ̀ṣẹ̀ kàròyìn kan ní naira land ní ìsinyìí mo ti kàròyìn náà ó sì jẹ́ nǹkan tí ó bà mí lọ́kàn jẹ́. ẹ rí i pé mo ti fi fọ́nrán ètò kan tí mo ti ṣe sẹ́yìn kan sí tí mo pe táìtù rẹ̀ ní irú ẹ̀sìn wo lọ́ọ́ ń ṣe. ẹ rí i pé gbogbo oríṣiríṣi nǹkan tí mo ń sọ ń bẹ̀ tó jẹ́ àkórí ọ̀rọ̀ mi níbẹ̀ gangan náà ni religion tolerance náà ni kókó tí mo sọ̀rọ̀ lé lórí níbẹ̀. ṣùgbọ́n tá a bá tó wá rí i pé ní ibi tí ayé tún lajú dé ní ìsinyìí àwọn kan wá tún gbé ẹ̀sìn lórí bí hárahárà tó wá lè mọ́ wọn tán ti fẹ́ dàbí fanatics ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn ìpòrúru ọkàn fún mi. Adéyinka mò ń bọ̀ ná aláwí ìjẹun ìwọ lolúwa o títí ayé sì náà ni.

Ìròyìn náà ni wípé àwọn ọmọ tí wọ́n ń ṣe jàǹbù lọ́wọ́ lẹ́ni lánàá lánàá yìí wọ́n lọ ṣe jàǹbù síbi tí ibi tí wọ́n ti ṣe jàǹbù yẹn tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń sanwó rẹ̀ ó ní iye tí wọ́n máa san fún àwọn tán ni CBT centers tí wọ́n ti fẹ́ kọ ìdánwò CBT yẹn náà ìní CBT túmọ̀ sí computer based test. CBT computer based test ibi tí wọn ò ti ṣe gbogbo ibi tí wọn ò ti ṣe ìjọba ni máa ń sanwó fún wọn kódà àwọn tán bá ní ilé iṣẹ computer tó pọ dáadáa tó yẹ pé wọn lè install àwọn software yìí lórí rẹ táwọn mobile exam yìí tán sì ní facilities fún internet tí wọn dẹ ní CCTV camera ibẹ ni wọn máa ń lò fún àwọn ìdánwò jàǹbù yìí ó sì ti níye tí ìjọba àpapọ̀ tí máa ń yà á sọ́tọ̀ tí wọ́n fún àwọn tán bá ní irú àwọn gbọ̀ngàn yìí kí ni ó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá borí wọ́n borí ń sì ń bẹ níbi òfin ìjọba àpapọ̀ pé ẹni tó bá borí o ó lè ṣe exam bí borí kò pagidínà àti ṣe exam ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wípé àwọn ẹ̀sọ́ elétò ààbò pẹ̀lú ilé ìjọsìn bàbá wa yìí ti ń jẹ́ bàbá yìí tó kọ wọ́n popular yìí kí lórúkọ bàbá yìí o Covenant University sani inú gbọ̀ngàn Covenant University Oyedepo ìjọ bàbá wa Oyedepo àwọn náà ni Covenant University tó wà ní sí ọ̀tàkọ́hún ẹ̀yìn ní Ogun State lẹ́gbẹ̀ẹ́ Èkó níbẹ̀hún wọn wá jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n wọlé látàrí pé wọ́n lo ìjáàbù mo wá ń bi yín o torí ọlọ́run yàtọ̀ fún pé ìjáàbù dídé sórí ó signify pé èèyàn jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀nà wo ni ó lè gbà ṣe ìpalára fún exam tí wọ́n fẹ́ ṣe àbí fún àwọn tí wọ́n ò jọ jókòó ṣe exam nígbà tó jẹ́ pé àdámọ̀ tiwọn ni attribute tiwọn ni pé kán borí àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim tí wọn kì í borí báwọn kan wà tó jẹ́ pé àwọn nígbàgbọ́ pé káwọn borí o lára ní táwọn fi ń ṣe ìjọsìn fún ọlọ́run ni àwọn míì ò tiẹ̀ mú ní ìjọsìn gan wọ́n ti sọ́ di ẹwà wọ́n ti sọ́ doge kódà àwọn tí wọ́n yé ṣe muslim míì gan wọ́n máa ń lò jáàbù ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni pé wọ́n jẹ́ kí àwọn ọmọ yìí ó wọlé ṣe exam láti bí aago ọwọ́ àárọ̀ ó sì fi lé ní bí wákàtí kan wọn jẹ́ káwọn ọmọ wọlé débi pé wọ́n ṣe exam kí ni à ń bá lọ kí ni à ń fà káàkiri ìmọ̀ wá ń yà mí lẹ́nu bí táwọn èèyàn máa ń gbà ṣe àbò sí wọ́n rí àwọn ọmọ tí wọ́n fẹ́ lè máa rìn hòhò tí wọ́n ṣe ọ̀yàn lẹ̀ àwọn tọ́jú obìnrin wọ́n ṣe ọ̀yàn lẹ̀ sí orílẹ̀ gbọ́ gbogbo ẹ̀ bánbánbánbán wọn à ní rí wọn mú sọ sójú pé kán kó bòǹbó tiwọn àbí kán bá wọn wípé wọ́n ṣe wọṣọ tí ò da ṣùgbọ́n àwọn tí wọ́n bá borí ni ìṣòro wọn wá máa ń yà mí lẹ́nu ìmọ̀ ojú tí mo fi wò ẹ̀ẹ́dẹ́yìn fi wò báwo ló ṣe jẹ́ tó fi rí báyẹn tó fi jẹ́ bẹ́ẹ̀ tí a fi lè tolerate ara wa ṣe mọ̀ pé religiosity ó play out níbi ètò ìdìbò tó kọjá lọ yìí náà a níbi ètò ìdìbò tó kọjá lọ yìí ẹ̀sìn ó gbé 90% rù nínú àwọn olùdìbò ní ìbò ààrẹ pàápàá jùlọ ìbò ààrẹ tí ó kọjá lọ yìí pàápàá jùlọ ìbò ààrẹ tó kọjá lọ yìí mo ń bọ̀ náà.

ẹyin tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ́ bọ̀ a ní kì bá ti mọ̀ ká ńlá tó bá jẹ́ pé bá a ṣe wà religious tó bẹ́ẹ̀ náà nìwà wa ṣe dáa tó torílẹ̀-èdè wa ṣe dáa tó tó bá ṣe pé bá a ṣe jẹ́ ó lé àdàǹdà ò tó náà ni a ṣe ń sá fún àbàjẹ́ tó wà láì kò ní mọ̀ bí mi nínú o.

ṣùgbọ́n bá a ṣe lẹ́sìn tó ọ̀hún náà tó jẹ́ pé àwa náà là ń ṣẹ̀sìn jù wọ́n fẹ́ lè sọ pé ẹnu mi fẹ́ lè gbà pé orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ti pọ̀ jù lágbàáyé pé nàìjíríà ni. Ṣùgbọ́n upon all of our religiosities we are still committing so many atrocities. Upon our holier than thou attitude, upon our religiosities, we are still committing so many atrocities.

látàrí pé àwa fẹ́ mọ jẹ́ pésẹ́tà gẹ́gẹ́ bí ó kọ wa a ti ṣe bí ọ̀yọ́ là á rí kán mọ ṣe bí wa kán mọ rí wa wò láwòkọ́sẹ̀ bóyá torí pé ọwọ́jà àwọ̀ wa ti jìnà dáadáa bóyá ni ò tí jẹ́ kírú àwọn ìṣesí wa yóò ti rìn jìnà dáadáa torí tá a bá jọ kọ́kọ́ lọ mọ̀ pé èèyàn ẹlẹ́ran ara la kọ́kọ́ jọ jẹ́ná a mọ̀ ní human feelings lára ká tó wu àwọn ìwà kan tàbí láká tó gbé àwọn ìgbésẹ̀ kan Adeyinka ọ̀rọ̀ mi tún fẹ́ mọ̀ bá mo kó mo rò bọ̀ wá mo ń bọ̀ ná ntí dé Adeyinka aláwo ìjánu ọ̀hìn mo ní ọ̀hìn.

ṣùgbọ́n ó yí àwọn èèyàn wa yìí o, gbogbo àwọn èèyàn wa yìí ló yé o, gbogbo àwọn kan yìí ó yé wọn o. Ṣùgbọ́n nígbà tá a ti sọ ẹ̀sìn ríṣẹ́ níbí, ẹlòmí ò níṣẹ́ lọ́wọ́ mọ́, ó ti sọ ẹ̀sìn di okòwò nǹkan jẹ, okòwò nǹkan jẹ, ní jẹ́ kí wọ́n máa ti àwa ọmọlẹ́yìn wọn ní tìkùtì. Ṣùgbọ́n irú àwa táwa ti já kùtùkùtù bí irú èmi dẹ̀yìn nǹkan, ẹnìkan ò rémi tì lọ́gbọ̀ngbọ̀n. Ṣé Kùránì lọ́wọ́ wa tú fún mi lódì kejì? Tí ìní lọ wá báyá English Quran fúnra mi láti tù kí n lọ wò túmọ̀ rẹ̀ lọ́wọ́ a máa kógbó sí mi lórí. No. Irú àwa yìí ti kọjá èèyàn kan táwọn kan lè máa kàn kógbó sí lórí. Àbí ẹsẹ̀ Bíbélì Bible fast kan ni wàá kà ló máa kóòtì fún mi lọ́wọ́ àfi máa sàrúmọ̀jẹ fún mi lóòtú sí nǹkan tó wù ẹ́ ló fi sàrúmọ̀jẹ fún irú àwa ẹ̀ tó yẹ pé mi gan Bible scholar lèmi gan náà láyé ara mi dẹ́yìn nǹka. Abọ́dù fákan ló pè ohun fẹ̀ kan lọ fẹ́ lò tó fi wá máa ṣe arúmọjẹ lọ́dọ̀ mi. Ṣé ẹ mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè yìí? Wàhálà tẹ́sìn ó dà á lẹ̀, tẹ́sìn ó dà á lẹ̀ ní orílẹ̀-èdè yìí ni ń lọrun kọ́lọ̀ mọ̀jẹ́ ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ni. Ẹ tiẹ̀ wá wò ó lórí ètò ìdìbò tó lọ yìí, àwọn èèyàn wá fi competencies sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Wọ́n fi competency wọ́n fi sẹ́gbẹ́ kan, wọ́n wá ń ṣe tẹ̀sìn. Ṣé ẹ mọ̀ pé àwa Yorùbá aponú pọ̀, àwa Yorùbá la ponú ju o, seriously, torí ọgbọ́n àgbọ̀ngbọ̀n ju wa ń wá mọ̀ ń jẹ́ kọ́lọ́gbọ̀n ọ̀wọ́ gọ̀, àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ń mọ̀ ń sọ ọlọ́gbọ́n dòmù gọ̀ nípa. Ibi tí Yorùbá gbọ́n dé, Yorùbá lọ́mọ̀ lọ́gbọ̀n, Yorùbá ló lọ́gbọ́n o. Ibi tá a gbọ́n dé, àwa ń hùwà òmùgọ̀ ìwà gọ̀, pàápàá jùlọ níbi ètò ìdìbò tó lọ yìí.

0: ṣe mọ̀ pé oríṣiríṣi politics ló play out níbi ètò ìdìbò tó lọ yìí bẹ́ẹ̀ kájọ máa analyze rẹ̀ nígbà tó run òtí ìkan mi. Ago méjìlá ọkọjá ìṣẹ́jú mẹ́tàlélógún láti orílẹ̀-èdè Nàìjíríà ní àárín méjìlá òru ọkọjá ìṣẹ́jú mẹ́tàlélógún lórílẹ̀-èdè Nàìjíríà ní èmi ti ṣe ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún 2023. Nínú àwẹ̀ Ramadan àwẹ̀ Lámúránà. Kẹ́ ẹ lè bá wọn pé live and direct lẹ́ ń gbọ́ mi ni ò ló jẹ́ kí n mọ́ ṣàpèjúwe ara mi dáadáa báhùn.
1: Ìjọba tó tó bá jayé.
0: Mo ní àgbọ̀ngbọ̀n ju ọgbọ́n ìmọ̀ ń mọ́ lọ́gbọ́n gọ̀ ni Adéyìnká pẹ́ ń bọ̀ bí awo erin. Mo ẹ̀sẹ̀ ń mọ́ jánu bọ̀ bí ọkọ tuntun. Mo ń jánu bọ̀ bí àpò òye rẹ̀. Ẹ ṣàtẹ̀tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ mọ̀ gbọ̀ngbàrò yé mi Adéyìnká pẹ́ ń bọ̀ bí awo erin. Ajá àlú ọ̀yọ́ yín kan náà ni o ti èdèdè gbó ti ègbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mọ̀rá bá mi èèyàn.
1: Ọba alágbára ni.
0: Orin tẹ́ ń gbọ́ yìí ni High Praise láti ọwọ́ Òkunlọlá Fúnmilayọ̀ Ọlásùnkànmí ọmọ mi dáadáa tá a jọ wọn ṣe papọ̀ látọ̀yọ̀ wa ààyín. Ọyọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti bàbá.
1: Ọ̀rọ̀ lọ fẹ́.
0: A ní àwọn èèyàn mi pọ̀fọ́ kan rí mi ń jọ ẹni. Ó ní wàhálà ìtàlá yìí mọ̀ pé Mùsùlùmí ni yín o. Bí mo ṣe máa ń wọ̀ yín bíi Christian kan. Kó sì nǹkan tó kè mí o pẹ̀lú ẹ̀sìn tó ń sìn kí n tó bọ ní díò. Mo máa ń wọnú ilé ifá àjálárúurú. Ó tún di ilé ifá bàrà. Tá bá pè mí ń bẹ̀ yàásín, mo tún ń lọ́nu o. Ẹ pè mí àtẹlẹ́dá mi, èmi àtọ́lọ́hún mi lẹ̀. Ó tí ẹ lè jọ́ọ̀jì mi. Who are you to judge me? Ń bẹ nínú Bíbélì tó ẹ má dá mi ní ẹjọ́ ká mọ̀ bá dá yín lẹ́jọ́. Don't judge so that you won't be judged. So that you shall not be judged.
1: Alágbára ńlá bàbá mo kàn rí òsánà sí.
0: Ta ti ẹ̀ ní yín, ta lẹ̀yìn tẹ̀ fẹ́ jọ́ọ̀jì mi. Who are you to be judging me? You have no right to be judging me. You cannot judge me.

0: emi n ba gbogbo ẹlẹsin ṣe kò sí tó kàn mí pẹ lẹsin ò jẹsin abẹyẹlẹyà ọmẹyà ẹgbẹ wọn padà sẹyìn lórí ọrọ ìdìbò tó lọ tí mo fi ń sọ pé yorùbá ló lọ gbọn o ṣùgbọn àgbọn gbọnjú ọgbọn wà láì ń mọ ń sọ ọlọgbọn dòmùgọ ni látàrí àgbà ó di ẹsìn.
1: ọmọ pé mi wá bàbá mi wá dẹkùn jọwọ wá gbọ pé mi.
0: ǹjẹ́ yín mọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹjẹ́ ń já yín tán o pé ààrẹ muhammadu buhari ó fi stylishly supported atiku kò gbé sójú nígbà àwọn ìjọ sínú ẹgbẹ́ òṣèlú kan mìíràn ṣùgbọ́n he stylishly supported atiku he even used all the arsenal in his disposal to supported him during the last presidential election.

ìrántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mọ́ ṣùgbọ́n ń gbé kalẹ̀ bí mo ṣe rántí rẹ̀. How we are all contributing to the decadence in Nigeria. Mo ti gbàgbé bí ìwé kan ní woman kan ní Canada ní ọmọ Nàìjíríà lẹni tó kọ̀wé yẹn. Bàmí Fatai Bandele Sọ̀lá Olúsọlá àwọn ni wọ́n sẹ́ndì rẹ̀ sí mi. Kódà wọ́n fẹ́ ra àwé yẹn fún mi pé kí n lọ kà á nígbà yẹn. Pé kí n lọ kà torí ó wà ní Amazon ìwé yẹn ń bẹ ní Amazon tí ó yẹ pé ọmọ Nàìjíríà lẹni tó kọ́. How we are all contributing to the decadence of Nigeria. Ibi tí Nàìjíríà bà jẹ́ dé tó pin yẹn kìndé lè nìyí. Gbogbo wa la nípa tá a kó ń bẹ̀. Nígbà tí mo wá ń gúgù ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, gúgù wá ń fún mi ní àwọn ọ̀rọ̀. Ó ní ignorance, poverty and lack of moral values have been identified as the factors contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance, poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Ignorance àìmọ̀kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan. Funny enough ni pé ṣe mọ̀ pé èèyàn lè lọ iléèwé kó kàwé kó ka láàmì ṣaṣa kó sì tún jẹ́ amukun mẹ́kọ èèyàn kọ́ jẹ́ ignorance. Kéèyàn lọ iléèwé ò ní kéèyàn ọmọ jẹ́ ignorance o. Àìmọye ọ̀mọ̀wé ọ̀nkàwé ignorance tó jẹ́ fúlù ọ̀dẹ̀. Irú rẹ̀ play out níbi election tó kọjá lọ. Nígbà táwọn Yíbò ní gbogbo South East State 95% ní ìbò tó bí rí mbẹ̀. Àwa là ń sọ pé pẹ̀lú our elite wèrèwó. Níbi tí wọ́n ti ń fún wèrè lọ́kọ́tọ́ ẹ pọ́dọ̀ ara rẹ̀ ní roko sí. Tẹ́ bá máa dúró project tí Buhari tó fà lọ ìlú wọn ní Katsina ní abúlé wọn gangan náà ní Daura Oda University lẹ̀ mbẹ̀. Tọ́ntorí tọ́ bá fún wèrè lọ́kọ́ yóò mọ̀ fa ọkọ́mọ́dọ̀ ni kò ní roko ọkọ́ síwájú. Tàwa di fúlù ignorance tó ń tìwé wa mímọ̀ tó ti kọ̀ bẹ́sọ̀ pọ̀ tó nínú wa. Pẹ̀lú ọgbọ́n wa àgbọ̀ngbọ́njú ọgbọ́n wa tí ń mọ́ lọ́gbọ́n wa dárin dìn tí ń mọ́ lọ́gbọ́n wa dòmùgọ̀. A ní nínú WhatsApp group àwọn ọmọ Yíbò sì dájẹ́ ẹ̀sìn ńlẹ̀ láàrin àwa tá a jọ jẹ́ Yorùbá àwọn ọmọ Yíbò. Èmi jẹ́ òye wọn sọ pé èmi wà bí God. Wọ́n ní tribalist, wọ́n ní mo wà tribalistic. Mo ní mo wá gbé sójú, mo wá wé, mo gbé sórí bí ìfìlà, mo ro bí aṣọ. Mo ní yes, we are tribal men and women. Èmi tún jẹ́ òye wọn. Mo ní before I become a Nigerian, I am Yorùbá first. Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ kí n tó jẹ́ Nàìjíríà. Torí tí Ọlọ́run bá padà dánmú ẹ̀gbẹ́ Yorùbá ní sì máa jẹ́ o. Tọ́lọ́mùn wa bá padà dá ọmú ẹ̀gbẹ́ Yorùbá iní padà máa jẹ́. Torí ẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ́ ná. Ká tó máa jẹ́ pé a fẹ́ wà patriotic Nigeria. Torí tó bá jẹ́ pé ẹni tó lọ́pọlọ ọ̀dọ́ torí òbí náà ń pèrè ẹ̀ lọ́dọ̀ 60 something years old man òun náà ń pèrè ẹ̀ lọ́dọ̀. Tó bá yẹ pé torí ọ̀dọ́ ni tí èsè pé ignorance ọ̀dẹ̀ òpònú làwọn tó pọ̀ nínú àwọn ọmọ wa ní àárín àwọn èèyàn wa tó fi dọ́dọ̀ àwọn àgbàlagbà míì gan. Tó bá ṣe pé ọ̀dọ́ la fẹ́ dìbò fún ni yàsín ṣòwò rẹ ọmọ yẹlé ṣòwò rẹ ó na òbí pa mọ́lẹ̀ nípa intellectual capacity nípa kéèyàn ní ọpọlọ ìpa kéèyàn ní ètò pé mo ní ètò tí ó ṣe pé a kàn máa bèrè. Someone that has been governor in Anambra State for 8 good years. Tó bá fẹ́ sọ̀rọ̀, he will not back any of his claim with a fact. He will not be telling you to go and verify. Go and verify. Ẹni tó lọ mú owó state tó lọ invest yẹ sí Biuri. Ilé ọtí tó fowó state invest sí Biuri. Ẹni tí Pandora Box newspaper tó gbé pé ó ní owó ó ní property ní tax haven.
Boyo ogun obi lo mu won ni ko ti aye mi. Boyo ni kulube kan to sa ni ko ye mi. So sagun ni. Egbo so ogun lo sa ni. Tori ma this man has nothing upstairs. I tell you, wallahi. E kuku ma pe mi o ni fun yin lo fo. He has nothing upstairs. He has nothing to offer. Propaganda, won wa fi propaganda di wa loju lo. Won wa fi esin ko eyin Yoruba si ra won lo. Awon agbo oponu kan ti o je pe interest Yoruba lo ye kan mo fight fun. Awon na wa gbo bi lori lo. Amusu, a oponu agbalagba kan to na ti jare ri lorilede yi. Ta ba ni ka mo bu agbalagba, ke se iru awon agba aya yi, awon agbo ofu, awon oponu yi la ni bu. Ke se iru awon Obasanjo abi Ayo Adebanjo abi ti lo ko re. Won to se, won tun lo nda egbe afeni fere si meji. Baba Faso ranti Londo, ba pi aba se darugbo to baba ni la kaifa. Ti atun mo nti Adebanjo se, won tun lo suspend awon ta congratulate Tinubu. I won soro si lenu ofo re. Ni pe Obi won se. Was it Obi that INEC declared as a winner? Lenu agba oponu yen. Ti inu ni bi ni. Ti n ba won ja, ti tara le won ewu won, tara ta ni ya won la. Se kan le ba so pe wa bias ni yin. Nibi ti kaluku ti mu oko tin roko sodo ara re yi. Awon oponu ayirada yi amukun meko agba opo le Yoruba yi. Awon atoku mo ku amona orun mo lo yi. Hey, ara yo ba ma oma man ya nlenu fa ara ile yo ba e ma nya nlenu o.

oríṣiríṣi prophecy lọ́tún lọ́sì kí ló kan a ń predict political báwọn ní ìbẹ́ pé kí ní pẹ̀lú ẹ̀sìn kí ló kà ọ́ irú ohun ọ̀tí ẹ̀lẹ̀ fẹ́ kórílẹ̀-èdè yóò dà torí tórílẹ̀-èdè yìí bá dà tá a wà productive àwọn èèyàn ó sinmi à ń lọ ilé ìjọsìn à ń kó ìṣòro wa lọ bá àwọn kan èmi rí gbogbo àwọn pípò yìí àwọn tó jẹ́ èèyàn ọlọ́run bẹ nínú gbogbo wọn àtàwọn àáfàá àtàwọn pásítọ̀ kódà àwọn babaláwo tó jẹ́ èèyàn gidi ń bẹ tá mọ tán gbà wọ́n wà ṣùgbọ́n àwọn yòókù yìí èmi rí wọn bíi motivational speakers they will just keep telling you what you like to hear not what you are supposed to hear but what you want to hear. Ní mo wò kan tí Chris Oya Kilome ni the Holy Spirit has instructed him to command you to minister. Ọ wá pẹ nìkan lára àwọn tó jókòó bá wọn jọ bá gé wọn ti jọ dì tẹ́lẹ̀ náà nínú àwa bẹ̀rẹ̀ sí ní fọ́n tantan lánàá àbíjọ́ ò mo wò nígbà ọ̀padà dẹ́rẹ̀ gan ni. The Holy Spirit has told me I see money. I see money. Táwọn tán wà mẹ́ná hóyè. Bàbá àjòwò kidnapping. Tó jẹ́ pé kidnappers ni tó gbà àṣẹ ransom. I see money. Àwọn pípù iná ń dá wàhálà alẹ́ ni mo fi sọ pé tá a bá tètè regulate ẹ̀sìn ní Nàìjíríà wàhálà tí ó dá lẹ̀. Wàhálà àtẹ̀sìn ó dá lẹ̀. Torí bíi pé orílẹ̀-èdè mi ò ṣe Christianity bá kò sí Christianity ní London àbí Lamẹ́ríkà. Fi jẹ́ pé ìyáyìn ni wàhálà ẹ̀sìn ti wá múlẹ̀ jù òsì ló sì fa òsì ló fa wọ́n máa fún àwọn èèyàn ní fake hope. I see money. Ìwọ́n tó òsì sẹ́pò ló ṣe fẹ́ rówó iná ní ń jẹ́ káwọn mí ò jalè lọ́ọ́lú jìbìtì máa ṣe tí ò yẹ wọ́n ṣe pààyàn sẹ́só owó prosperity iná ni. Àwa sọ mura falu nù aṣọ cultural falu wa nù ni mo fi ń ka kíní tí mò ń kà fún yín lẹ́ẹ̀kan ignorance poverty and lack of moral values have been identified as the factor contributing to the high moral decadence prevalent in Nigerian society. Àìmọ̀kan èmi náà poverty ń gbé mi náà já yín lówó lọ́wọ́ ìntí ìdè bí mo fẹ́ dé o ṣùgbọ́n àìmọ̀ kan ò sí nínú ọ̀rọ̀ mi ṣe wá mọ problem ni o ibi tí problem wà gangan ni pé púpọ̀ àwọn èèyàn wa wọn mọ̀ fáwọn ní problem torí ẹni tó bá mọ̀ pé òun ní problem yẹn ti wà half soft tó mọ̀ pé ìṣòro lòun ti ní kọ́mọ ojútùú sí ìṣòro yẹn lókù gbogbo ọ̀nà tó bá fi lè rí ojútùú sí problem gangan ni pé a mọ̀ pa ní problem lórílẹ̀-èdè pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àti mọ̀ pa ní problem àní wọ́n lọ ń mọ́fí ka ojú fáàkà pé o gbè wẹ́nu o tó wẹ̀ta wọ́n á lọ ń kọ́ mọ́sálásí àwọn mọ́sálásí tó máa ń gbà wá láti ilẹ̀ arabu tó ń kówó wá láti ilẹ̀ arabu táwọn míì ti dolówó ní láti pàṣẹ rẹ̀ lára àwọn tẹ́ mọ̀ pé láàfà ńláńlá láwọn owó táwọn opó nǹkan kan tán dá jọ lọ́run púpọ̀ náà àwọn tán dáwó tán kó wá tán fi ń kọ́ mọ́sálásí jọ níbi yẹn wọn èso lówó wọn dá jọ pẹ̀lú commitment tí wọ́n ní o àwọn ti ní commission tí wọ́n yọ ńbẹ àwọn náà ń sẹ̀kẹ́ bàbùjẹ lórí owó lórí àràmù tá ń jẹ wọ́n sẹ̀kẹ́ bàbùjẹ ẹjọ́ mà ń bẹ lọ́rùn àrò dákẹ́ o ibi tí mò ń lọ kàn ibi tí mò wá ń lọ gangan ni pé àwọn àdúgbò tí ò tíì ṣe èèyàn ń bẹ̀ náà lọ ń kọ́ mọ́sálásí sí wọ́n kọrin gèdè nínú mọ́sálásí ń jò ni bàbá àmọ́ mu wá ń mú ọ̀rọ̀ ẹ̀ wá ó ní wọ́n sì lọ ń jí gbogbo nǹkan tán rà sínú mọ́sálásí wọ́n sì jí tú kó pátá wọ́n sì jí tú tán pátá wọ́n sì ní jí tú tán nígbà tó gbé wa ọ̀wẹ́nú ká tó lọ́ mọ́ ọ̀wẹ́ta à ń lọ ń kọ́ lérìngínní sínú igbó tí ò sí èèyàn ń bẹ̀ à ń lọ ń kọ́ mọ́sálásí bẹ̀ kó nǹkan ẹ̀ sọ bẹ̀ kálukú sàfẹ́ di bàbá àmọ́ mu tipátipá
awon palẹ gbogbo nkan to wa nu masala si mo ki lo de te lo owo to e ra bi se nkan gidi mi o ye gbe mosque lawon yen ni won fi ko se mosque ni soro wa se mosque to wa nle ati ri lo tan I mosque da ti ni masala si ati churches da ti ni ati lo tan awon yan ta won to extend e ni won ti wa so di mo bi so pe won ti so esin di iwa nkan je won ti so di ise iwa nkan je won ti so di business ventures ini churches ti won fi owo da mewa awon mo ajo da sile yo da university sile to ye po mo ajo gan o ni le afford e gbogbo wet gbogbo oro ta kojo yi ninu source to ye po gbogbo awon eni tere iji tere la fi da ale awon mo ajo won le afford tuition fee ni school ti church dale iba je pe ba awon missionary ati jo se sere eyin o ba ri iwe ka to je pe pupo nu iwe gbogbo awon le iwe awon missionary awon na ko won awon churches ta won oyinbo gbe wa awon na ko won gbogbo bi ta awon people yi ti wa educated ati get education ati won awon yi kan na ni won ko source ni won ko ile iwe na ko universities tawon mo ajo won o le afford se ba won tamesin wa so rile de wa se ba se ti won nu se ba won se nu mo bi yin o tori ti n ba soro eniyin nkan tun de o mo bi yin o

0: sẹsẹ ma sọ o le nikan ta jo wa ninu WhatsApp group ti mo nso le kan baya bi 2 years ago lo lo so le de Canada pastor ni ni Nigeria ko to lo pastor Sam la ma npe pastor Sam Ibadan ni gbe ko to lo si Canada o ati family re ati yawo ati omo na lo ni 2 years ago o na ti wa standard ni sin in wa njoye wa ninu group lojo kan o ni ever since don de Canada long isowo gba adua won ti yato lodo wa nbi a mo be long ka to nina ni iru ale ana ti mo seto generator ni mo mo nbo nu epo re ni mo se pari nigba ti generator be ku ni mo sare round e up lati bi jerin ko lati nina last ti jerin nkan to mu wa ati fi bi ose kan koja lo lai nina awon ma wa dagba sibi ka ma be lohun ni pe kolohun je no wa kolohun je won munade kolohun je won munade elomi ba nbo wa Nigeria bi ma be lohun ni kolohun je ona adugbo mi kolohun je won ti si ona adugbo mi kin lo kan lohun pelu gbogbo eleyun kin lo kan lohun pelu gbogbo eyun baba si soru eleyi leti awon elomi won ni so ku so la nso egbo kin lo kan lohun ni bi kin no wa kan won munade leyin igba ti o ti fun wa ni gbogbo nkan ta fi le mu ina wa gbogbo alumoni ti orun la ni olohun o fun wa ni bi ta fi le se solar ta fi le lona si orun la ni osi abawon ayagba yamu yamu omi ta fi le se tolomi se ni osi nibi abi owo abawon alumoni ta fi ra awon nkan ta fi power awon nkan yi se n lo olohun o fun wa abi nkan ta fi ogun ta fi jara wa ogun ainina airina lo yi ogun ta fi jara wa ni tori gbogbo nkan ta fi le rina lo ti na o fi ni ma lo 24/7 lọlọrun fun wa ma ja wa la ti gana nle le nbe tan celebrate iye odun tan tin lo na ma tatupa se democracy leleyi abi crazy demo se democracy leleyi bi orin da green kọlọ̀n ọ̀fọ̀run kẹ oníṣẹ́ democracy lélẹ́yìí àbí crazy demo olúwa sàánú wa dákun mọ́mọ̀ jẹ́ kájẹ gò báwa lajú àwọn ìjọba kó tó di kọ́tátò mo dẹ̀ pariwo títí fún yín pé kẹ má dìbò. a ní mo kàròyìn kan lánàá special advisor to the governor of Nasarawa state ọ dẹ̀ lọ ń fandalize railway track ọ lọ ń fandalize rẹ̀ wọ́n sì tu gbogbo orin railway tàyányá ó ta ní 4.3 million naira
1: òun ló ń dá bírú owó
0: bóyá ọ̀nà gbèsè ẹsẹ̀ bóyá yóò ní báyà àfọ àbá abílẹ̀ mọ́ọ̀mù kan tí wọ́n mọ gbàdúrà fún ṣe àmọ́ fún pọ́nì ẹ̀nọ́bù ni wípé kò bá wọlé house of rep ló ń kọ̀ǹtẹ́sì fún kò bá mọ̀ wọlé àti rẹ̀ tó tú kó tó nípá dìbò ni òjò wọ́n dìbò fún o tọ́rọ́ ti gba tíkẹ́ẹ̀tì tán ti mú as a party flag bearer ní Nasarawa state kò bá wọlé o ẹni tí tó ń tọ́lọ ń tú irin ojú reluweta ọ wá ń tà fáwọn ẹwọ bíi tá à ń fi ń ṣera wa ọ tà fáwọn kọ́mpìnì àwọn chinese ń ló tà fún ní 4.3 million naira ẹ wá mọ ibi tó wá burú jáì ni pé ìgbà tí wọ́n ń arrest gbogbo wọn arrest chinko tó rajà olè yìí àwọn chinese tán ní company níbẹ̀ tán rajà olè lọ́wọ́ rẹ̀ ṣe wá mọ̀ bí tó ti fọ́nì ni pé lọ́yà nigerian lọ́yà ọwa ń lọ ń bribe àwọn ọlọ́pàá kán lè bá àfi chinko yẹn lẹ̀ ọlọ́pàá yẹn ọwa rìkọ́ọ̀dù rẹ̀ kí chinese mọ̀ wá jalè nílẹ̀ yìí ní nigeria ń bí bẹ́ẹ̀ náà ò ní chinko lọ́hùn òfin sẹ̀ríà náà ń lò lọ́hùn bí corruption yín báyìí pọ̀ dé lẹ́bù kan pípa ni wọ́n pa yín dànù wọ́n pa wọ́n pípa ni wọ́n máa ń pa àwọn tí corruption wọ́n bá ti kọjá ààyè lẹ́bù kan wọ́n fi gbèdéke sí wọ́n ti mọ̀ páwọn corrupt wọ́n á fi gbèdéke sí lẹ́bù corruption wọn tí corruption rẹ báyìí lè ga tó lẹ́bù kan báyìí ní chinko pípa ni wọ́n pa o wọ́n yẹgi fún ni o wọ́n dàṣẹ rí àfún ni. Lọ́yà tó jẹ́ ọmọ Nàìjíríà èèyàn ti immigrant ti country rẹ̀ níta tí wọ́n bí Florida yẹ nìkan dá àkọ́dánwò ní China kọ́ ọmọ vandalize government property tó wọ́n àmọ̀ pé wọn ò rí pé retrack ni náà kó wá santa báwọn àbọ̀n rajà ó lè wọ́n rò pé báwọn bá jẹ lọ báwọn ó jẹ lọ everything goes ní Nàìjíríà níta wọ́n bí Florida yẹ nìkan dá àkọ́dánwò ní China. Call our two red track. Come vandalize the red track. All up and why record lawyer? They be going by an arrest lawyer. Oh, oh, provide our attorney for one bribe. But no way. See you now about who pay to about two about any conscience. You pay that boy was in bed when you pay your bed down. I've got your pony conscience. You pay no relay. Me. Mo mo egbelegbe awon olopa to je pe kosin to kan won o won gba wo ni won le fi chinko yen le tabi ko tu wo pe gravity ona yen ti gaju bo n se be ma wo lo ta han fi mu le arrest special advisor to the governor ni awon a fi chinko le pelu owo kan bo yo ti ri pe ona yen ti kenu lo na bi su seyin lọ́yà ọmọ Nàìjíríà gbogbo wa la ń bá orílẹ̀-èdè yìí jẹ́ how we are all contributing to the decadence of Nigeria ìní Nàìjíríà jẹra délé níyì èmi àti yín ni o ọwọ́ wa ń bẹ́ ń bẹ́ o àjọ wa ń bẹ̀ ni o èmi náà níbi tẹ́mi náà ti ń bà á jẹ́ o ó jẹ́ pé ìwọ̀nba ń ti irú àwa yìí èmi náà níbi tẹ́ a ti ń bà á jẹ́ o iwọ mi na to n gbọ mi n bẹ n to to bẹ ko danwo ni malaysia to to bẹ ko danwo ni ghana to to bẹ ko danwo ni talo ati united states of america to ba ti de o mo bo se mo n gba one way to ba n wa moto lo to mo gba one way in to to ko dan to to bẹ ko danwo se ko ni speed limit lawon lawon titi bi kan iyare to gboro sa lawon bi kan to ba de bi lawlessness to wa mi kọ ni wọn na ma nse so o si to be ko danru ewo ni ile okiri to wa nbe yen awon mi nbe ninu wa to je pe in ta to cast danwo ni bi ta ngbe lohun la ma ndanwo ta ba dele o ye ka ma live as example fa awon te iwa abaje ti jera mo lese yin ta ba ti wa ni Nigeria eyan mi saroye mi o mo poju se ngbadun mi abi n party tori ododo oro bi isogunso ni o deyin ka pe nbo bi awerin ta ba ti be bara wa soro ka ma koroju sira wa ni ka bara wa so ti jododo oro ka koroju sira wa ta ba wa setan ka wa jo mo rerin pada sugbon gba ta ba n bara wa so dododo oro lowo eja kokoko koroju sira wa na o in si ni fi toro di kobo loju adeyin nka pe nbo bi awe rin ede baba ede ijinle baba ajinle imo baba imo konko bi eni te omo oba aladeji ganjigan togotogo oyin.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babe nikankan.
0: Eyin eyan mi gẹgẹ bi mo se n sọbọ
2: currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babe nikankan.
0: Decadence in Nigeria gbogbo wa la ni ọwọ nbẹ o ibi Nigeria bajẹ de yi alọwọ nbẹ o ajọ bajẹ de bẹ ni o ta ba ti fẹjọ o da ajọ tunse naa ni lara ọna ti o si gbada inikan regulate ẹsin ni orilẹede Nigeria o ẹsin n bẹ lara awọn number one problem oun gangan lo top of the food chain lara asoro ti n ba orilẹede Nigeria yi finra se mo bi mo ti bere awon mo tan fe se jambu tori gan lo jambu ti won je won se exam ni exam to je pe 3 hours pere ni tan ba de se tan won ti lonu ni CBT center to je pe ijoba lo sanwo e an
3: bismillahir rahmanir rahim الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله

Allah. You see, I think contribute to now. See what I get. I want me. Wọ́n ní ọkàn táwọn fẹ́ hùwà bàjẹ́ o. Gbọ́ngbà àwọn rò pín tí ò sí ọ̀nà àbáyọ̀ kankan. Ìyá wò pé káwọn náà dáa bí ọgbọ́n káwọn mọ́tò sì kú o. Àwọn níyàwó wọ́n ní ìyá wọ́n sì lọ́mọ. Táwọn náà fẹ́ kí wọ́n ó jẹ ìgbádùn wọ́n tó kú ní yàyàn ayé pàápàá jùlọ àwọn òbí. Ìlú tọ́ọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì sí ìwà àbàjẹ́ kì í ṣe kó dìde wù wọ́n láti hùwà àbàjẹ́. Adéyinka ṣe ń gbàròyìn mi yé.

dáadáa. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Èmi ò máa ní ṣe kà ó dáadáa. Nílé ayé mi dáadáa. Kásá máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ́ mi. Ẹ máa ṣe dáadáa o. Tẹ bá sì ra àwọn tá ń là kàkà, tá ń ṣàìbù láti lókè. Tẹ́yìn bá wà lókè, ẹ lè fa àwọn gòkè o. À ń bẹ nínú òwe kan àbí food for thought kan nígbà tá a fi wà ń kékeré. Pé those who you meet or who you met on your way up, you may still meet them while you are coming down. Those who you met while you are going up, you may still meet them while you are coming down.

tó ti bú tẹ pàdé ẹgbẹ́ dìde àwọn ni wọ́n máa rántí yín kódà wọ́n tún sọ̀tà yín fáwọn ọmọdọ́mọ wọn yóò bá dìtà àtẹnudẹ́nu yorùbá ló ní ìtàn àtẹnudẹ́nu alákọ̀ọ́lẹ̀ ni ṣùgbọ́n a nítàn. Òun lògùn àìkú tẹ̀yìn ebi kú láíláì o torí ń dá a bá se lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Àrọ́bá gbogbo wa là á dìtàn. Ẹ ṣọ́ra o dáadáa ẹ ṣọ́ra yín o kẹ́ ẹ lè dìtàn dáadáa. Torí gbogbo ń tà ń se lọ́wọ́ lé ní ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Bẹ̀mí ṣe ń jẹ́ kásàmà ṣe dáadáa tí mo fi ń fowó kọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Adéyìnká Ọlásùkàn mi kásàmà ṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wà. Pẹ̀mbọ bí àwọ erin ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko mo rábà mèèyàn ni.

bo ti lorin okun lola fun mi layo lasukan mi na lekan o na nbe lodio mark nte lo search nu okun lola fun mi layo olasukan mi amejoy in lo na nje ni audio mark in lo na nje ni audio mark o ah ko je bo se je se igbagbe gbogbo awon ta fi soro lale lati ibi common religion tolerance omo to wa se cbt jamb exam ta le loju 3 hours lo eni won ma sirile e si ti mo pe nbe ninu inu esin won pelu gbagbo ti won pe ka ma sirile ibi ti awon eyan ti ya labosi tinu won fi mo nbi mi ni pe e ri awon ti an si oyan le tan si dile tan wo so wo ku o tan bora tan se ranu kiri e ni goju agan si won ṣùgbọ́n ẹni tó bá múra dáadáa tó bora rẹ̀ ò ní ọ̀wà jẹ́ ṣòro fún yín what a useless priority I go misguided priority in my problem wa o seriously I don't know our problem yasin lórílẹ̀-èdè yìí ni mo fi ń sọ pé tá a bá regulate ẹ̀sìn lórílẹ̀-èdè yìí àtidá rẹ̀ àwọn ọlọ́run ló wà lórí pé gbogbo nǹkan tá a lè fi jẹ́ number one lágbàáyé lọ́lọ́run fún wa talking about mineral resources ohun àlùmọ́ọ́nì ọ̀kẹ́ àìmọye ohun àlùmọ́ọ́nì gbogbo ẹ̀ lọ́lọ́run fún wa a ní crude oil a ní limestone kódà a ní bitumen tí wọ́n fi lè ṣe ọ̀dà tí wọ́n fi lè ṣe títí ọlọ́dà a ní rọ́bà tí wọ́n fi lè ṣe plastic name it a ní limestone tí wọ́n fi ń ṣe cement a ní góòlù a ní cooper kila ati eni a tun ni uranium wọn fi n se bomb buruku kan bayi

0: Pena. Olórúkọ tí wọ́n ń pa àwọn bọ́ǹbù kúkú yìí. Ẹ sàti mọ́, ọyẹ gẹ́gẹ́ ti mọ́ yóò ti yé yín. Uranium, wọ́n sì tún fi máa ń se, wọ́n tún fi máa ń power aná, wọ́n fi máa fi ń se power generation. Uranium, gbogbo ẹ̀ láni níbí o, a ní coal. Coal mining ń bẹ. Gbogbo nǹkan láni. A tún ní good weather. Nílùú òyìnbó, mo ń wo àwọn fọ́nrán kan. Wọ́n máa lọ ibi iṣẹ́, wọ́n máa yọ̀ ṣubú ni. Pẹ̀lú tí snow ti kúnlẹ̀ lọ. Gbogbo orí mọ́tò wọn ni snow ti bò mọ́lẹ̀ lọ. Inú òtútù lọ. Níbi bójò bá rọ̀, òtútù ò ní kọjá, kò ní kọjá àfaradà. Àwọn níbẹ̀ nínú snow, òtútù burúkú. Bóòrùn wọ́n bá mú ní ilẹ̀ Arabu, òòrùn burúkú. Òòrùn burúkú. Tótútù wọ́n bá mú òtútù burúkú. Táwọn tán wà ń bẹ̀ máa ń fún wa níròyìn. Ṣùgbọ́n níbí gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tí ò gajara lọ. Ilẹ̀ Hausa nìkan ló tún gbóná jù. Southwest wa ń bí lọ́dọ̀ wa ń bí ló bẹ́tà jù. Kí la gbìn tí ó wù? Kí ni nǹkan tá a gbìn tí ó wù? Ṣùgbọ́n àìlọ́pọlọ pẹ̀lú management mismanagement ìmọ̀tara ẹni nìkan gbogbo àwọn tí ń bá wa jànù pẹ̀lú àgbà ó díẹ̀ sìn tí ò ní jẹ́ ká lè lo ká lè dìbò fẹ́ni tó competent torí pé kò sin ẹ̀sìn táwa ń ṣe mo fi tún sọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ Tinubu tó jẹ́ pé all of his household are practically Christians but to àwọn alákatakítí ẹ̀sìn alágbà ó dì àwọn pásítọ̀ òfò àwọn aríran wèrè to them muslim ni muslim tó jẹ́ pé mo lè sọ 50% pé orúkọ lásán ni bàbá Tinubu fi ń jẹ́ muslim kìí ṣe muslim kan ti ń kírun ti ń practice religion bí irú àwa yìí náà ni kìí ṣe pé religion rẹ̀ lọ́wọ́ gbòǹgbò tó jẹ́ pé bàbá wa ń kí wákàtí márùn-ún déédé àsìkò election nìkan ni bàbá ń lọ mọ́ṣáláṣí jímọ̀ camouflage lásán ẹni ìyàwó rẹ̀ jẹ́ pásítọ̀ nínú ìjọ. Funny enough ni wípé bí Tinubu ṣe dàgbà tó ń dáhùn àwọn ìbéèrè pẹ̀lú ọpọlọ bá ó nìkan nínú gbogbo àwọn tán ti ń sọ pé àwọn fẹ́ jẹ ààrẹ ó nìkan ló prepare fún post yẹn gbogbo àwọn yòókù akànfẹ́ jẹ ààrẹ àwọn náà fẹ́ jẹ ààrẹ especially Ruth Buhari àwọn náà fẹ́ jẹ ààrẹ kíyàn ní inú re lásán ò tó fún àti ṣèjọba ó ní ìlànà àtẹ̀lé ó ní ètò ó ní plan. You have agenda. You have structure. Kéèkàn kí mo fẹ́ èmi náà fẹ́ jẹ ààrẹ. Kò mọ́ ní ọ̀pọ̀lọ́ kò mọ́ ya wèrè díẹ̀. Gbìyàn nínú orí òkan pọ̀fẹ́jẹ presidency. Pọ̀fẹ́jẹ ààrẹ orílẹ̀-èdè. Ẹni tí ó jẹ ààrẹ orílẹ̀-èdè yóò jẹ ẹni tó lè implement irú tá a sọ pé ká implement Paul Kagame of Rwanda implement yẹn tó regulate religion yẹn àpò san lórí díẹ̀ ẹni tí ọba san lórí kò lè ní àṣeyọrí kankan níjọba ó jẹ èèyàn tó ní plan tó lọ́pọlọ tó sì san lórí torí àwọn èèyàn wa ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọléwò ìkùrọ̀ wọn ìwà àbàjẹ́ tó ti wà lára wọn. Wọn ní pátì bọ̀rọ̀ lọ́yọ̀ wa ń bí nìsìn tó bá ti di Saturday nìsìn àwọn kan ó ṣàyà gbangba ni wọ́n mọ blọ́ọ̀kù traffic wọ́n mọ blọ́ọ̀kù ojú ọ̀nà wọ́n mọ ṣènáwó tàtẹ́ǹtì sójú títì tí bá wà níjọba local government ẹni tí bá gbámú àwọn ọlọ́pàá ní ìfimọ́ kó wọn kó lójú títì go if you want to do anniversary or you want to do any ode go and rent event center if you can't afford it make use of public primary and secondary schools. Stop causing nuisance on the roads. Níbi tójú àwọn èèyàn dúdú dé tí ń bá implement irú kíní wọn ní ìdìbò fún mi lẹ́lẹ́kejì. Ẹni tó bá àwọn wèrè kan sì ń bẹ nínú àwọn olóṣèlú ohun tí wọ́n fi campaign pé àwa àní máa sọ pé ká ẹ má ṣe náwó lójú títì mọ́ tí wọ́n kò fi against me ní second term. Ṣùgbọ́n ẹni tí ó bá tún lu ìṣe yóò jẹ́ ẹni tó san lórí tó ya wèrè díẹ̀. wa se won asi nawo to mo bi ti e di awon elomi lowo tan ko ya lo on course nuisance ni e na on se nawo a block titi o se was in our last year or last 2 years ika lo n so dun egun lona oja kesan o si block onoro ki soja kesan major road o de block we won de block e won ta tenti sibe awon se n pe kolokolo ki wa ona mi pada seyin gba ona gbole. Who does that? How do you call Palermo? Call us, I want to be with Meta without fine. Block with it. Block with it. Master, now we're weary. After day of four. Anybody, I'm not in contributions in Gagidi. Oh, day of four. One allowance, or no goose, or no kidneys, or no folk. One, I block with it. Mo tun wo fọnran kan awon were kan bo bi ile Hausa niyan mo wo ni ori Facebook kini Yoruba kan won a lo nkirun won se block titi bi pe yan didi fe finran aye mi wa nle tan le duro oju titi gangan la won ri tan lo duro nbe tan lo nkirun nbe. Who does that? Sa agbadun lorilede yi sa agbadun lorilede yi won an block traffic awon tan travel won wa da won duro. One day, one call yellow because you want to pray. For as he led, but me led, I let you pray. A man causing such nuisance, Lord, you're meaner. My kin, us lassie Jimmer, Lord, like a son. What block with it? Who does that? What a nonsense. So, and it's your hand around when you get it to Yahweh. To your eager, to see the gun. You Yahweh the gun. Using the plan. My kiran jima, my block with titi. Why say my piti disturb our elomi? Lord Jack, son. Why say my piti disturb our elomi? Why say piti disturb our elomi? If God don't say, oh, God of you, near elomi, lara. Abi esin to say, believe we, oh, God of you, near elomi, lara. Ben anita wele guna ba bere gun aje no pa wa cultural kini bi won ma cause nuisance ni loju titi block traffic won ni control won ka se pe boya won tun control won pe egbe kan pe na ngba lo kan fi keji le won block two way ni won block two roads causing nuisance awon karadara daban e wa ni ka ma regulate religion ni bi. Mo ti witness ikan ti mo lo sona sabo awon boya Anglican ni won ni abi Catholic ma sabe wo nana nse loje yen lona sabo won de block won lo olopa tun wa pelu won olopa awon sero special masa na wa pelu won despite be awon security and loruko e wa pelu won they were still causing nuisance. Blocking roads. Send them happy and my gang when you send my for car be motor call on you. But they are causing nuisance. How can you use your beliefs, your own thing to be causing hardship for another? And they talk about the other. Who does that? Only the tea religion houses about to call you company or factories, law, they are doing more. Nigeria is doing more unless something drastically is done. Oko panu, in orile de in law, oko panu, koloma ya panu.
1: Bismillahir Rahmanir Rahim. Alladhina qala lahumun nas. إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله.

torí ìbàjẹ́ yìí ti gogò mọ́ alá ó ti mọ́ alá a sì lè pàtì bọ̀rọ̀ unless ìta bá rẹ́nìkan tó fi ayọ̀ hand mọ́ a tá a léèyàn kan bíi paul kigame. Mo ń wo fọ́nrán kan láti láṣẹ náà mo ti rí pé àwọn ghana wọ́n implement nǹkan kankan bóyá òótọ́ níbi rọ ni torí mi sí ghana mi mọ̀ nǹkan náà ni pé one factory from each district káàkiri gbogbo district tó wà ní ghana ni wọ́n ti plan rẹ̀ each one factory ní gbogbo district lọ ẹ rí àwọn tán fẹ́ progress ni ṣùgbọ́n lọ́dọ̀ wa mi churches ta níní district kan kò ló ń kà iye mọ́ṣáláṣí district kan kò sí fẹnu sọ. And despite our religiosity, we are still committing so many atrocities. Àwa lẹ́rìí gbé wiri nínú wa, àwa lára àwọn tí wọ́n tú rétrákì nínú wa, àwa yìí kan náà là ń ṣe gbọ́mọgbọ́mọ, là ń pààyàn ṣẹ́ sósowó, àwa yìí kan náà ni kidnappers, àwa yìí kan náà ni bọ́ńkìrìn tí wọ́n ń jí epo bẹ́ẹ̀ tí wọ́n ń jí epo, àwa yìí kan náà ni ìjọba ò fi subsidy sórí epo táàgbé tó lọ́ máa ta ní pẹ̀lú subsidy orí rẹ̀ tá lọ́ máa ta lọ́wọ́n ní àwọn neighboring countries ní táwọn míì fi ń lówó nù tó fi ń dolówó ní àyín nìyẹn ọ̀nà táwọn kan fi ń rówó wọn ní àyín nìyẹn bọ́ńkìrìn bí epo tí wọ́n tìjọba ti sanwó subsidy lórí rẹ̀ àwọn ó kó sínú kẹ́ẹ̀gì wọ́n á kó ó di kú tọ́nu wọ́n lọ ń tà níbẹ̀ ń bẹ́. Gbogbo wa sì pẹ̀yìndà a máa bú ìjọba a nílùú yìí ò dáa gbogbo wa láti ń contribute sí gbogbo wa là ń bàálù yìí jẹ́ how we are all contributing to the decadence of Nigeria.

ẹni tí ò sèyí ń sèyún àwọn míì nínú ọ́fíìsì tán wà nọ́tí wù á bú àwọn permanent secretary òfò. Àwọn permanent secretary òfò àwọn náà máa kọ́jọba náà kọ́ ẹni tó wà ń jọba bí ó ṣe jalè àwọn ti mẹ́nu rẹ̀ wọ́n ti mẹ́nu jìbìtì àwọn wèrè tán wà ní local government tó yẹ pé tán bá ti yàn wọ́n sí ipò yẹn báyìí ká lọ mọ́ búùkù ọkọ̀ tán fẹ́ rà á lẹ̀ ni. Wọ́n ní jẹ́ kí alága ìjọba rí bí lè rí iṣẹ́ ṣe. Àwọn náà máa pa owó tó bá ń wọ local government ní pónpó. Wọ́n kún gbogbo local government káàkiri Nàìjíríà. Ní Nàìjíríà lẹ́tì máa rí èèyàn ọgbọ̀n tí ọmọ mú fún fáìlì ẹyọ kan. Àwa náà tún la ní ghost workers. Àwọn tí ò ṣiṣẹ́ tán ń gbowó oṣù níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà tí wọ́n ríṣẹ́ ṣe. Àwa láà fi competency sílẹ̀ táwọn torí ẹ̀sìn ìdìbò fáwọn kan. Despite our religiosities, we are still committing so much, so many atrocities.

0: bá ṣe pèsè tèmi ni tí ń bá lágbára ni yàásín yàásín tí ń bá ní agbára rẹ̀ mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì tí ń wò yóò ti pọ̀ jù bíìsì wo wọn tí ń kọ̀ǹfàtì wọn sí business tí ń kọ̀ǹfàtì wọn sí factory tí wọ́n máa produce nǹkan kan ẹ wo àwọn aláàmọ̀ lọ gbàdúrà ní ṣọ́ọ̀ṣì aláàmọ̀ gbàdúrà ní mọ́ṣáláṣí kọ́lọ́hún ṣe nǹkan tá a lè ṣe fún ara wa kọ́lọ́hún ṣe fún wa ìmọye àdúà táwọn chinko tó ń gbà sáwọn chinko tí ẹ mọ ń gbàdúà tí wọn ń gbàdúà ṣé chinko ń gbàdúà ṣe bí buddhist ni wọn sọyẹ kí ọlọ́run máa ṣàánú sọyẹ kí country àwọn buddhist àti india sọyẹ kí country àwọn buddhist kọ́ máa jẹ́ economic one of the most economical viable countries in the whole world láwọn orílẹ̀-èdè tí economy wọn bẹ́tà tó wà òkè lágbàáyé àwọn tí wọn nígbàgbọ́ nínú ọlọ́run pẹ́ẹ̀pẹ́ kò sí nítọ́kàn wọn pẹ̀lú ọlọ́run buddha làwọn nígbàgbọ́ nínú rẹ̀ buddhist sọyẹ kí country wọn kọ́lọ́run síjú sọyẹ kójú ọmọ ọ̀rọ̀ ńbẹ sọyẹ kí wọ́n lè máa ṣe dáadáa ṣùgbọ́n àwa tá a lọ́lọ́run aláàmọ́lọ́run àṣì lọ́lọ́run àìwùwà bí ẹni tó mọ́lọ́run àìṣèṣe bí ẹni tó mọ́lọ́run àwa yìí láwọ́kọ́ gbàgbé pé èèyàn láwọ́kọ́ jọ jẹ́ nígbà tá a délé ayé làá ṣẹ̀ṣẹ̀ ń túùsì ẹ̀sìn kálukú wa ẹ̀sìn tá a bá táwọn òbí wá ṣe làwa náà ń jọ ìwọ̀n tá à ń ṣe yàtọ̀ fáwọn míì tán padà ṣẹ̀ṣìn míì fún ara wọn ṣùgbọ́n èyí tí àwọn òbí wọn kọ́kọ́ ṣe làwọn náà kọ́kọ́ ṣe tó bá ṣe pé lè kìrìsìtẹ́nì náà bímí sí bóyá kìrìsìtẹ́nì bóyá ti di pásítọ̀ nínú ṣọ́ọ̀ṣì wa ṣùgbọ́n àwa yìí la gbàgbé pé èèyàn láwọ́kọ́ jọ jẹ́ o ká tó gbọ́njú bá ẹ̀sìn lọ́wọ́ àwọn òbí wa káà náà tó lè máa sọ pé à ń ṣẹ̀sìn ẹ̀sìn wa là ń ṣe yìí ni àbá ń ṣẹ̀sìn ẹ̀sìn lọ́jọ́ lójú tèmi ò mi ò rò bá ń ṣẹ̀sìn o torí nínú ọkàn lọ́yẹ̀ kẹ́sìn wọ́n wà káwa máa fi wùwà káwọn èèyàn máa wá rápẹrẹ ẹ̀sìn lára wa kẹ́sìn ò fi wá máa wù wọ́n láti ṣe ṣùgbọ́n níbí wàbí kókó ni aláwà àmọ́yà alágbà ó di ẹ̀sìn orí ẹlòmíì ó fúyẹ́ kò sí nǹkan kan mẹ́ àfi ronú ẹ̀sìn. Àwọn yìí náà ni wàbí kókó pọ̀pọ́ kan ń bẹ tí ń ṣe kọ́mẹ́dì ní facebook àfáà súnà wọ́n bá ṣe kọ́mẹ́dì pẹ̀lú irú àsìkò àwẹ̀ yìí nìsín irú nǹkan ń bẹ à ń pè ní baba ládo ó ṣe kọ́mẹ́dì yẹn bá láti láṣẹ ẹ̀ lọ́dí ṣé o àwọn kan lọ ń mú jáde náà lọ ń kọ́mẹ́ǹtì lórí ẹ̀ wèrè tí ò lọ́lọ́run wọ́n bá fẹ́ dàbí ànábì àbọ̀ fẹ́ dàbí jésù nínú wà pẹ̀lẹ́ ìwọ ló jẹ́ ń tùjú wọ́n bá gbọ́ létí ọ̀tún kọ́tòsí sí ní bíbélì wí tí wọ́n lè kọ́tòsí tó ilé kọ́tòsí. náà lọ ń wú kọ́mẹ́ntì náà lọ ń kọ́mẹ́ntì náà lọ ń ṣépè fún àfàṣúnà àti baba aládo àwọn wèrè yìí àwọn náà ń sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu àwọn alákatà kítí ẹ mọ bọ́ lọ́n gbé ẹ mọ gbé ọlọ́run níjà mọ gbé ọlọ́run níjà ọlọ́run ò tó jà ara rẹ̀ gbé ẹ̀yin aláìní làákà ìwọ̀n wọ̀nyí ọlọ́run ò lè dájà ara rẹ̀ gbé tó bá fẹ́ gbèjà ara rẹ̀.
1: bismillah ir-rahman ir-rahim الذين قال لهم الناس إن الناس قد جمعوا.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kọ̀ọ̀kan.
0: Mo fẹ́ ṣe ní palúdapalúda tá a rọkọ́ palúdapalúda tá a ràdá kí n wá máa fi dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ ti lọ ọ yẹ kí n rẹjú díẹ̀ kí sàárì tó tó.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo.
3: Ajisebi Oyo laari Oyo ni sebi babeni.

ẹnì kan bí mi ó lẹ́ni tí ò bá wá lọ́mọ láyé tí ò bímọ láyé bó wá nírú wọn náà wọ́n sì lè mọ gbáyé lọ. Kárin ké ṣe bí ìdodo ẹ̀fọn àǹfààní wà ààyè wà fẹ́ni tí ò bímọ náà láti mọ gbáyé lọ kárin.

0: ẹmọ bínú sí mi ẹyin tèmi o
1: ọ̀nà ọ̀fún lọ́nà ọ̀run ni o
0: ẹ dákun tọ́jú ọlọ́run ẹmọ bínú. kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lòun mò ń bọ̀ náà. sí ìjọwọ́ ó bá jẹ́. sẹ́ gbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀. mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà fi máa gbé ayé lọ kan ní kése bí ìdodo ẹ̀fọn. sẹ́ sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́ dílé tí bàbá bá kú tọ́ mọ́ ń bẹ̀ láyé lẹ́mi fi gùn lẹ́mi fi tọ́jọ́. ikán ń bẹ̀ nù o mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì mọ̀ pé ilé ayé tóun náà bá tún lọ tóun náà tún bímọ òun náà tún fi ibi tó lò ìlú tó lò dé ọmọ rẹ̀ ó tún kọ́ nínú ibẹ̀ láti bẹ̀ wọn. wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́ bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ò lọmọ láyé ń kọ́ táwọn náà ò lè gbáyé lọ kán ní kése bí ìdodo ẹ̀fọn. mo ní ayé ń bẹ àǹfààní rẹ̀ wà mò ń bọ̀ òun náà ni mo fẹ́ gbẹnulé.

tọ́ ẹlẹ́kejì ibẹ̀ náà ni n tá a bá ṣe fún àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu ló kọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà bàbà yóò wọ́n sọ wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ń bẹ̀ wọ́n ní lámà yín tí ó bá jẹ pé ẹnìkan tí mo ń bá èèyàn gan ẹ̀gbìn dànù ni a mọ̀ gbọ́ tó bá jẹ pé lámà yín ń bẹ ni mo jẹ́rìí rẹ̀ kúrò ẹ̀gbìn tó ta bà mí yìí ò bá ti lè ta bà mí láíláí tó bá ṣe pé ta àmọ̀dù ń bẹ ni irú tó ṣe mí yìí ò mọ̀ ní ṣe mí nígbà ayé lámà yín àti ta àmọ̀dù báyìí báyìí ni wọ́n máa ń ṣe fún wa ṣé ẹ gbàgbé òwe kan tí mo máa ń gbà pé bó ṣe wù ká pẹ́ láyé tó ogún mẹ́ta péré nìpín wa o nígbà bá jẹ nígbà bá mu pẹ̀lú àwọn oore oníládàá tá a bá ṣe fáwọn èèyàn torí bá àkọlé irinwó bá àárín ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ bá ara mílíọ̀nù ọkọ̀ ẹni haúsá ń kí ń sàn ló ń kù ní olo gbogbo ẹ̀ bá a bá lọ tán o kódà tí e dórí aṣọ tí wọ́n máa ṣin wá tọ́ bá ilé jí aṣọ tó bá wọ́n jù wọ́n sì wá wú òkú olúwa rẹ̀ lóru wọn bọ àbí bí ìbá aṣaṣọ pàtí ṣùgbọ́n oore oníládàá tá a bá ṣe ń gangan ó náà làṣẹ sílẹ̀ tí ó jẹ́ àbọ̀ wá bá iná ni ó tún jẹ́ kí wọ́n lè máa rántí wa lọ́jọ́ gbogbo àìmọye àwọn èèyàn tí wọ́n ti kú táwọn èèyàn ti gbàgbé wọn tí wọ́n rántí wọn mọ́ láíláí fàbàdà nígbà jẹ́ pé wọ́n tàn wọn ò ní ìtàn ni wọn ò ṣe pẹ́ tán ni mo fi máa ń sọ pé àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ò pẹ́ tán.

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ìpẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ bámbá bá wọn náà tún ṣe máa ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbà yùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn-ín àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kí ni ò jẹ kí wọn gbàgbé muritala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ muritala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dé nú gbó mo bèrè kí ló ṣe gbó wọn ló lu gbó ló fa ayé sílẹ o láyélá ìlàlá o muritala muhammadu a ò rí mọ mo dé nú ọdàn mo bèrè kí ló sọdàn tọdàn mi títì wọn ní muritala muhammadu a ò rí mọ bá a ti ẹ gbọnjú bá kínní nígbà á bá orin yìí nílẹ. Mítùn sí ní gbàgbé mi àti ẹ náà nù o. Mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajó kọ bí ẹni kìlọ̀ wà. Èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

Afolabi Nurudeen ni Alaro lórílẹ̀-èdè Libya. Bọ́ mọ̀ pẹ́yìn tẹ́ ti tẹpẹlẹ mọ́ àyìn tẹ́ ti máa ń gbọ́ wa. Ẹ ti gbọ́ orúkọ yìí, ẹ ti máa ń gbọ́ lóòrèkóòrè. Àwọn orúkọ tí mò ń dákọ̀ yìí. Asiru Amadu Adeniyi láti ìlú Pàpó. Àfa Gúlónú. Àwọn ní àní ètì rìmọ̀ ti Purpose Venture. Bẹ́ẹ̀ bá tún gbọ́ fọ́nrán ìpolo wọn ń bò mí. Ẹ ti mọ ọkàn yìí tó mọ lọ sọ́dọ̀ wọn. Torí pé ẹ ti gbó kọ wọn dáadáa ń bí. Ìtàn kan ni wọ́n fi lọ́lẹ̀ o. Tó kọ wọn fi ń repeat ní àyìn lójoojúmọ́. Tó fi wà registered nínú ọkàn yín nínú etí yín tẹ fi mọ pé àwọn kan báyìí ná ń jẹ́ báyìí. Bàbá Bàṣírù ọmọ Adéníran tó ń gbé nílùú Èkó. Mr. Yusuf tó ń ṣiṣẹ́ lọ́pàá pọ̀ dé hospital lọ́yọ̀ọ́ aláàfin wa ń bí.

0: Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayin làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tí wọ́n fi ìyàn lọ́lẹ̀, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnìkan. Láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n sore náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kàrin kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate. Wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kàrin kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rì lámọ̀yín. Tó bá ṣe pé lámọ̀rín bá ń bẹ ni, irú ẹ̀gbin yìí ò ní gùn mí o. Tó bá ṣe pé tàmọ̀dù àti làkàṣègbè ń bẹ ni, irú ìyà tó jẹ mí yóò mọ̀ ní jẹ mí. Mọ jẹ́rì wọn. Wọ́n tún rántí rẹ lọ́nu. A ó kọ ọ̀rẹ́ ọ̀pá nínú. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n a máa gbáyé lọ kọrin kése bí ìdodo ẹ̀fọn. A ń bí bàbá wa Sunny Success Odúọlá láti UK lọ́hùn-ún bẹ́hùn. Ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù o, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn. Wọn lè tan láíláí. Títí láíláí la mà rántí wọn. Títí láíláí la mà rántí wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, yóò máa ríǹgì bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹni kan ní àjíṣe bí Ọ̀yọ́ online radio mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn. Wọn lè tan láíláí o, wọ́n máa tàn ní títí láíláí.
1: We are the kind to live for.
0: Bàbá Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà. Miriam Sinkins Adesewa Adepọ̀jù lamẹ́ríkà. Bàbá mi Saminu ọmọ Adepọ̀jù lamẹ́ríkà. Kí ni ìwọ náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fi ní gbàgbé tiẹ̀ náà? Ṣé dàrúdàpọ̀ ni wọ́n fi máa rántí rẹ ni? Abáwọn orí onílàdá tó o bá ṣe, àwọn èèyàn tó o fà lọ́wọ́ lókè, àwọn ọmọ tí wọ́n ṣubú tó gbé dìde. Ìyẹ́sẹ̀ èyí ṣàdédé wà láíláí o. Ṣé ẹ gbàgbé alákọ̀ọ́kọ́? Ó náà ni bíná bá kú ife eru bojú ni o. Ọmọ ẹni a sì máa tún gbáyé lọ lẹ́yìn ẹni. Ẹ mọ̀ọ́yà àwọn ọmọ ẹlòmíì tí wọ́n ti bókọ bàbá wọn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. A ní kàṣẹ dáadáa, kàṣẹ dáadáa, ká máa ṣe dáadáa. Owó Abiola làwọn ẹlòmíì nílé. Wọ́n fẹ́ lówó bíi Dangote làwọn ẹlòmíì nílé ni òjò wọn gbádùn. Àwọn míì fẹ́ dàbí Elon Musk lamẹ́ríkà ni o. Ní òjò wọn gbádùn ni wọ́n kó wàhálà ayé ìléyà débi pé a ń fi ojoojúmọ́ kó ọ̀rọ̀ jọ. Bíbélì sì bọ̀, ó ní àwọn aṣèrè wọ̀nyí, àwọn àdèdèrè ń bù yìí, wọ́n ń kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí ó na. Mo ń ka nípa ìtàn lọ́ọ̀yà kan Lẹ́kọ̀ọ́ tó pọ́pùlà tó gbajúgbajà dáadáa káàkiri Nàìjíríà. Nígbà tó kú tán, lẹ́yìn ikú rẹ̀, gbogbo àwọn ọmọ yìí púpọ̀ nínú wọn lọ́ọ̀yà làwọn náà. Lọ́ba di à ń jà sógun. Ẹ bá máa dúró wàhálà tí wọ́n ń fọ́.

lẹ́yìn ikú bàbá wọn. Nígbà tí property pọ̀, business pọ̀, ọmọ pọ̀, ìyàwó pọ̀. Bí ìyàwó ti ẹ̀pọ̀ yàn rántí dáadáa, bóyá ìyàwó kan náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí ná kọyìn síra wọn, náà ń bára wọn jà. Ilé ẹjọ́ lè ní lọ́la ni o. Wọ́n ń wọ orúkọ bàbá wọn lẹ̀ túrútú.

0: be ma ba de ayin olorin lotun lo si won mo korin kini abiola kasimo wo kai abiola odebo se nde basorun abiola ore alaafin cash abiola tapapatapapapa o gbona bi elegun sokan sokan o gbona elegun e lo gbona tapapata pipipi ka pipipi tapapapa ah mo je je pe awa si kere daada pupo lawon asiko ta awon isu gba na borin yi mo si ba abiola mo ba abiola mo ba abiola daada mo ba nigba ti won fi mo tan so sinu tubu mo ba abiola o Oh, yes, I get it. Nibi Anjo, Nili Anjo, eh? Pictures of things, things we never. I said, Nili Anjo, eh? I imagine myself. Say, man, eh, dama, lusa, bis. Agbon, bakala. Kini o jeki, uru ko lisa, biok panu. Nga, to ba, to jaja, o minera, fwa, wa. Awon omo ilu re ni laye igba ti oyo empire fi wa to fi nre ni daada latoyo wa yin ni won ti ma nfi ajele ranse si won ni egba lohun gbogbo abeputa te dejebu won gba to wo pe awon ajele yi aye panle ten tuta ni won ma nje ni aye igba na iya ta awon ipo won gbese le yawo yawo gbẹ́sẹ̀ lóko lóko gbogbo ṣẹ́ tí kábíyèsí ọ̀ràn wọn ni wọ́n máa ń jẹ́ lọ́hún ayé fanlẹ́tẹ̀ ntutọ́ tí ẹ̀rú sì wà dáadáa ń gbà wọ́n bẹ̀rù ọ̀yọ́ wọ́n bẹ̀rù aláàfin kó tó dé wípé lisàbí tó ń dàbí Sunday Igbòho on that be Sunday go or present day o jajanga ajagbara o le awon ajele o le won kabakaba won sare kabakaba o le won sare ese won o tole o sa jaja ajagbara o minira fun awon eyan re ni lo ko lisa bi o fi parun o ke se pe lisa bi ni on pe egba won kin ki egba mo lisa bi tele igba to jajanga agbara Aba ni awa mo odua o Sunday bo ko ye yi yo ba nisan omo Sunday bo ai bi to se ni gbagbe Sunday bo na tori po ti fi yan lole o register uruko re ninu okan awon eyan atenu denu awon mo ro àrọ ọmọdọmọ wọn sì mọ báyìí tàn náà nílẹ ló kọ Sunday náà bá ní parun a mọ gbọ Sunday nígbòho ọmọ gbòho ọsà Sunday igbòho ọsà bàbá dami ọkọ ayọmídé àbí bàbá ayọmídé ni ọkọ dami mo fẹ́ gbé síra wọn yìí mọ bó ṣe jẹ mọ ṣùgbọ́n ẹ sá ti mọ bó ṣe ń lọ ẹ ti mọ nǹkan tí mò ń sọ ó ti rẹ́gísà ọkọ rẹ ó ti fi iyùn lọlẹ̀ ó kọ rẹ̀ ń bẹ nínú ọkàn kálukú wa àbíta ni ó sọ pé wọn ọmọ Sunday ọmọ wọn ní gbòho Sunday gbòho sà akíkanjú akọni takuntakun níwájú ogun ọfẹ́ pọ̀n díṣàìjò pínpínpín Sunday náà ń jẹ́bẹ̀ igbòho sà gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí mo dákọ lọ lẹ́ẹ̀kan sàmínú ọmọ adépọ̀jù fatai bandele olúṣọlá pẹ́lú àwọn bàbá fatai lamidi bàbá bàṣírò adéníran adéníyì àṣírò amadu adéníyì madam fúnmi kẹmi mr yusuf artist michael awosola ń jẹ lò láti ìlú abuja afọlábí nurudeen ni alaro lórílẹ̀‐èdè libya bàbá bàṣírò ọmọ adéníran púpọ̀ àwọn bàbá yìí sunny success odúọlá ọmọ ògúndàre nílùú london lọ́hún gbogbo àwọn wọ̀nyí wọ́n ti fi yùn lọ́lẹ̀ ní ọkàn tèmi náà lókàn ọ̀yà tèmi náà mo sì mọ̀ pé tẹ̀yìn gan bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá tún gbọ́ orúkọ ooru wọn ní àwọn àdúgbò kan níbòmí ẹ mọ̀ mọ̀ pé ẹ ti gbọ́ orúkọ yìí rí níbì kan orúkọ yìí rí ngì bẹ́ẹ̀ ni ni mo ṣe máa ń sọ pé bo se wo ka pe laye ogun meta pere ni pin wa o onje ta ba je sinu gbogbo nkan ta ba mu omi ta ba mu sinu gbogbo ta je ka ma ba ku ni o ka fi wa laye nbi sugbon eti oni je apu laye laye o na ni ore oni lada ta ba se fun mo la keji oni yo je asesile ti o tun je abo wa ba leyin wo la o na ni o je ki aro de wa ninu sare ni o tun ni je ka awon eyan gbagbe wa ni ayin la fi ma wa laye laye kan rin kise bi dodo efon soro mi ye yin
1: the kind to live for it.

ẹ má bínú, àwọn mẹ́rin ni, àwọn mẹ́rin ni, àwọn mẹ́rin ni, kìí sàwọn mẹ́ta. Ní ọdún 1999 ni wọ́n àìjá kiri, 1993, ẹ má bínú, ní ọdún 1993 ni wọ́n àìjá kiri Nigeria Airways. Ṣébí Nigeria sì ń ọpírètì wọ́n sì ní Airways nígbà yẹn, Nigeria Airways. Ní ọjọ́ Monday, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1993, ní gbogbo ìgbà tí June 12 election tí wọ́n tó sì ń gbóná lọ́wọ́ tó ń horugi gbogbo ìgbà ni o, àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́ ni wọ́n nígbà náà. Alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni Richard Ajibọ́lá Ogunderu. Richard Ajibọ́lá Ogunderu, bí Ogunderu sì ni, Ogunderu tàbí Ogunderu, Richard Ajibọ́lá Ogunderu. Àti Kabiru Adenuga, Kabiru Adenuga, Bennett Olúwadáìsí àti Kenny Razaki Lawal. Ajẹ́ tó dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí, torí ẹ ti fẹ́ máa gbàgbé wọn, kò sì yẹ ká gbàgbé irú wọn o, bó ti àjẹ́ pé má ṣe ajá kí wọn ò dá. Ṣùgbọ́n wọ́n ṣe fún democracy ní nígbà náà láti fi ẹ̀hónú tí wọn náà hàn. Richard Ajibọ́lá Ogunderu, Ogunderu sì ni, Kabiru Adenuga, Bennett Olúwadáìsí àti Kenny Razaki Lawal. Kenny Razaki Lawal, wọ́n hijacki, wọ́n já bàálù tí ń lọ sí ìlú Abuja, wọ́n ti ń lọ sí ìlú Abuja, wọ́n hijacki rẹ̀, wọ́n jàgbà, wọ́n sì divert rẹ̀ lọ sí Niger Republic, ní Niger Republic. Èyí tó dàgbà jù nínú wọn, èyí tó dàgbà jù bí epo ni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n, òun ni Ajibọ́lá Ogunderu. Ajibọ́lá Ogunderu. Ajibọ́lá Ogunderu. Wọ́n ní ọmọ ọdún mọ́kàndínlógún ní àsìkò ní ọdún 1993. Ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún 1993 nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ogunderu yẹn ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún náà, ọmọ kékèké tí wọ́n jàjà ìjà lára ìfẹ̀hónú hàn ìjàngbara fún ti ìbò MKO Abiola tí wọ́n jẹ́ kí Abiola kó bọ́ sípò ní ọdún 1993. Ẹ mọ́ gbàgbé wọn. Ẹ̀jẹ̀ ń dákọ wọn lẹ́ẹ̀kan sí kí n tó bẹ́gi dínà ọ̀nà tọ̀dọ̀ wọn. Alákọ̀ọ́kọ́ ni Richard Ajibọ́lá Ogunderu, Kabiru Adenuga, Bennett Olúwadáìsí pẹ̀lú Kenny Razaki Lawal. Kenny Razaki Lawal. Ẹni tí ò bá gbọ́ rí, ẹ ti gbọ́ láàárọ̀ iná nù o.

ó kí ẹ̀yìn tiwa láti Ivory Coast, ẹ̀yìn tiwa ní Nàìjíríà, ẹ̀yìn tilétilé. Mo kí yín ní UK mbẹ́ náà, ẹ̀yìn tiwa nílẹ̀ òkèèrè. Mo kí yín ní US, ẹ̀yìn tiwa ní United States of America. Ẹ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ayin àwa la ní attribute tá a fi lè máa gbé ilé ayé lọ́kàn ní kése. Ẹyin gbogbo ohun tá a wá lè ṣe tá a fi lè máa gbá ilé ọkàn ní kése náà lọ́lọ́run ti fún wa. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n yìí pẹ́ tán o. Tá a bá ti ń tàn ni ẹja máa ní ìtàn dáadáa, ká máa ní ìtàn dáadáa. Mo lọ sínú Ajayi Crowder University nílùú Ọ̀yọ́ níjọ́ òní. Mo lọ sínú ẹ̀. Gbogbo àwọn nǹkan tá a lè ṣe rèé o, tá a fi máa gbé ilé ayé lọ́kàn yìí kése. Nígbà tí mo dénú rẹ̀ Ajayi Crowder University lọ́yọ̀ ìhìn wọbẹ̀ rí, níjọ́ tí mo kọ́kọ́ wọbẹ̀ náà nu, mo wá ń kan àwọn buildings lóríṣiríṣi tó jẹ́ pé orúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan, àwọn míì gan tí mi ń dámọ̀, tí mi ń gbọ́ rí, orúkọ tí mi ń gbọ́ rí, mi ń mọ̀ rí. Ta ló gbọ́njú mọ Ajayi Crowder nínú gbogbo wa? Kí n ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ta ló gbọ́njú mọ Ajayi Crowder? Ṣé bí nǹkan tó ṣe lọ jẹ́ ká mọ̀ títàn ò fi gbàgbé rẹ̀? Wọ́n ní Ajayi Crowder, Bishop Ajayi Crowder, òun lọ́kọ Bíbélì, lọ́kọ̀ọ̀kọ̀ Bíbélì sí Yorùbá, lọ́kọ̀ sí Yorùbá, gbogbo Yorùbá tá ń kọ lé ní, ta ló kọ́kọ́, ta ló dà á lẹ̀? Ajayi Crowder ni o, òun àtàwọn kan. Ṣùgbọ́n Ajayi Crowder ni ló jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n ṣe akitiyan bí alífábẹ́ẹ̀tì Yorùbá, tí alífábẹ́ẹ̀tì Yorùbá fi wà. Báwa náà tá ń kọ Yorùbá, afẹ́kàwé àkàgbádùn Yorùbá, àwọn kan ní wọ́n ṣe akitiyan rẹ̀ o, ni ò jẹ́ kí tóun lè gbàgbé Bishop Ajayi Crowder. Ní ipa takuntakun tó kó nínú bí Christianity tó ṣe dé Nàìjíríà, tó ṣe work ní Nàìjíríà. Kódà mo tún gbọ́, mo tún kà á níbì kan pé alífábẹ́ẹ̀tì tí àwọn Ibo ń lò pé òun gangan náà ó jẹ́ ẹni àkọ́kọ́ tọ́kọ́ ṣiṣẹ́ lórí rẹ̀. Alífábẹ́ẹ̀tì ọ̀rọ̀ àwọn Ibo tí wọ́n fi ń kọ ọ̀rọ̀ àwọn Ibo náà lẹ̀, wọ́n ló ṣiṣẹ́ ó ló kópa ńbẹ̀, ó kópa ńbẹ̀, ó kópa ńbẹ̀. Ara wọn tí ò jẹ́ kí tóun gbàgbé wọn nu, wọ́n fi tún kọ́ ilé ẹ̀kọ́ lórúkọ rẹ̀, lórúkọ rẹ̀, ilé ẹ̀kọ́ ifásitì ní orúkọ rẹ̀.

Come on, yeah. Love. Come on, say that, that. My life, oh, lady, pupa. Bọ́lá ọ̀nbá tó ní kí bàbá yóò tan jẹnẹrétọ̀ láàárọ̀ yìí tún gbábẹ̀ lọ mo tún lọ ṣáàjì mú o kò síná o. Àwọn ò níná láti jẹ tàbí jẹrin ńlẹ̀ yìí o. Epo tún fẹ́ wọ́n díẹ̀ ní gbogbo ẹ̀ bá rọ́lùra wọn. Ọlọ́run ó ṣàánú. Nàìjíríà tá a bára wa nù. Ká tó máa bẹ lọ́run tíná lọ́rùn kọ́lọ́run jẹ́ wọ́n múná dé. Ibi tí gbogbo wa tá a jọba Nàìjíríà jẹ́ dénú o. A ní àwọn ará àdúgbò rẹ ṣé wọn lè fọ sọyà ṣé wọn lè ṣàdúrà fún ọ pé wọn ń jẹ lára bàbá yìí. A ní bàbá kan tó ń bẹ ládùúgbò wa Awoyinka la máa ń pò kọ tiẹ̀ náà Mr. Awoyinka. Lára àwọn tí wọ́n mójútó ọ̀nà tó wo àdúgbò wa tí ò jẹ́ kó ti bàjẹ́ tó rágbàrá ti fẹ́ ba gbogbo ọ̀nà jẹ́ ládùúgbò wa o. Ọ̀kan lára wọn ní sí. Ìgbà tó lọ Àbújá mọ rírì rẹ̀ tí bàbá tó ti Àbújá dé tó bá tún wá wo àwọn ìyàwó àtàwọn ọmọ. Yóò tún ṣiṣẹ́ yóò tún rí fóun ṣiṣẹ́ lórí ọ̀nà yìí. Níjó ní ìnáyin ní ọdún tó lọ tí bàbá wálé Christmas. Christian ni bàbá yìí o. Bí bàbá wálé Christmas ó tún pe àwọn èèyàn jọ lára àwọn tẹ́jọ gbé àdúgbò pé òun fẹ́ ṣe kinní yìí o tóun bá tún rẹ́yìn fún un lọ́wọ́. Láwọn míì náà tún dáwọ́ sìmẹ́ǹtì. Irú mání àti mo ní mọ̀ ń tan jẹnẹrétọ̀ tá a máa ń ṣáàjì ń bẹ̀. Ó náà gbé sìmẹ́ǹtì báàgì méjì ńlẹ̀. Bàbá kan náà nísàlẹ̀ tí ilé tiẹ̀ wà nísàlẹ̀. Ó náà gbé sìmẹ́ǹtì lẹ̀. Bàbá Awoyinka náà fi sìmẹ́ǹtì fún. Bàbá bíríkì léyà ó náà fi ara rẹ̀ lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹsẹ̀ rẹ̀. Wọ́n bá fi sìmẹ́ǹtì náà tóbi tún ọ̀nà sí díẹ̀. Kí wọ́n lè máa rí ọkọ̀ gbé kọjá ní àdúgbò wa tí àgbàrá ti bàjẹ́. Tó yẹ pé yangí wọ́n gan wọ̀n gan lọ́wọ́ à ń bẹ̀. Bá a ṣe ń ròyìn àwọn yìí táwọn èèyàn ó tún máa sọ lẹ́yìn wọn. Ẹ mọ̀ gbọ́ tó yẹ pé lámọ̀ yín ń bẹ láyé ni. Ọ̀nà wa tó bàjẹ́ yìí nígbà tí àbá yìí ò bá tún sí ńbẹ̀ mọ́ tẹ́ bá dàgbà tán tún rebi àgbáre. Ọ̀nà wa tó bàjẹ́ yìí mo jẹ́rìí lámọ̀ yín. Ọwọ́ pé ó sì wà láyé gan tó yẹ pé ìlú Àbújá ni sẹ́gbẹ́ lọ. A máa rò mo jẹ́rìí Awoyinka tí bá ń bẹ̀ ń lẹ ni ọ̀nà wa yìí ò ní bàjẹ́ báyìí. Kí ni wọ́n mọ sọ ládùúgbò rẹ nípa tiẹ̀ náà tó ń gbọ́ mi lọ́wọ́ láàárọ̀ yìí. Sí dáadáa wọ́n mọ sọ ń pa rẹ. Àbá burú àbá ìdá. Àwọn míì wọ́n ti fi ìwà wọn ba àdúgbò jẹ́. A níbẹ̀ bárẹ́ni tí ń kọ́ ọmọ kékeré mọ́ra. Ó jẹ́ pípé ń lọ níbí òun àtàwọn ọmọ wẹ́rẹ́ ni. Bí ń bọ̀ níbí òun àtàwọn ọmọ wẹ́rẹ́ ni. Ó ń bẹ̀ ń bẹ̀ àwọn àgbàlagbà wọ́n tún máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa náà ni. Ó gbà wípé àgbàlagbà ní ń bá ní tòlú ọmọ kékèké ní ń bá ní tún lè bàbẹ̀ ní ṣe. Ó kó gbogbo wọn mára. Kí ni òjé káwa káyé bárúkọ pariwo dárúkọ àwọn alátìlẹyìn wa. Kí ni òjé káyé dákọ wọn. Kí ni òjé káyé kiriwo pariwo wọn. Gbogbo àwọn tẹ́ máa ń sọ̀pọ̀tì wà tí wọ́n máa ń ràn wá lọ́wọ́. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́. Ọ̀nà òní dímọ̀ yín o. Ọ̀nà yìí dímọ̀ lọ́kọ́. Ọ̀nà yìí dímọ̀ aládàá o. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa. Torí àwa ń tia ọmọ àtàpátá dìde làwa. Ọmọ àtàpátá dìde làwa. Àtún tí dìde dáadáa. Ọlọ́run já dìde. Kóríwọ́ kàn kì. Ṣùgbọ́n ọpọlọ yìí ń bẹ. Ẹ̀yin náà mọ̀ kò tiẹ̀ dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ń jánu. Ẹ̀yin náà mọ̀ pé làákà yìí wà. Ọgbọ́n ń bẹ ìmọ̀jìnlẹ̀ ń bẹ o. Ọpọlọ wà. Èyí tá a dá lẹ̀ yìí a tó dá a lẹ̀ láti fi máa fọn rere. Ìlú Ọ̀yọ́ ni. Gbogbo ìgbà tí iléeṣẹ́ rédíò bá wá ń pọ̀ tó tún ń dé dáadáa sí lọ́yọ́. Wọ́n sì máa rántí àjíṣe bí Ọ̀yọ́ rédíò. Tẹ́mọ́ tí wọ́n rántí rẹ̀ wọ́n máa ní lẹ́yìn nǹka pẹ̀mbọ̀ bí àwọ̀ erin ajá àlú Ọ̀yọ́. Mo jẹ́ èyí rẹ̀ tó bá ṣe pé tó ń bẹ ni nígbà tá a bá dàgbà tá a bá rí bí àgbáre. Wọ́n tún máa sọ lẹ́yìn wa bí bá ń bẹ ni mo jẹ́ èyí rẹ̀ yóò ti sọ ọ̀rọ̀ wa sórí afẹ́fẹ́ o. Yóò ti ṣe báyìí. Báwa gan bá àtún ṣe tí nígá tá a tí nígo. Àwa gan tó ní pààtì tá à ń ṣe lára àwọn èèyàn. Ọlọ́run bá ń gbọ́. Wọ́n mọ rírì wa. Ọlọ́run bá ń gbọ́. Kí pàṣẹ omi ọmọ sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n sáré mú ọ̀rọ̀ kékeré kan wá. Bàbá kan nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ rẹ̀ ládùúgbò wa. Ó kọ́lé rẹ̀ tán. Ó tún kọ́ mọ́ṣáláṣí tì lẹ́gbẹ̀ẹ́. Kétí ìparí ilé rẹ̀ hùn tó tún fi kọ́ mọ́ṣáláṣí. Ó kọ́ mọ́ṣáláṣí lórúkọ àwọn òbí rẹ̀ tí wọ́n ti jẹ́ ọlọ́run pè é. Pé kí ládàá àdúrà ládàá sàárà kọ́ máa bá wọn. Gbogbo wa làwa ń jàǹbà níbẹ̀ à ń kírun ńbẹ̀ ládùúgbò. Ọwọ́ àti sáfẹ́rẹ́ díẹ̀ kò sówó lọ́wọ́ bàbá tàwọn èèmọ́.
ko sowo lowo baba ta nwi mo ki olodun oba olojo ni tinu tinu mo fi se adura yi o gugu akolo baba yi kolon ko tun da pada fun ko da pada fun o nitori eyan daada ni eyin to ba to je ko to lowo lo ko lowo lo awon eyan gbadun re ni wallahi ninu awon ta jo wa ma nkirun ninu masalasi ta nso yi okunrin kan be to na wa nkirun o gese ko wa sadugo wa ni o wa je okan lara awon ti won ti sise pelu baba onile yiri ngba ti baba yi fi lowo lowo injo kan leyin baba yi ni ke se soju re baba yi o si nbe o ta pe boya tori pe o fe ma se siari mi loju re ni to wa kenu bo lo royin baba ta n wi pe nigba to wo fi nbe lowo baba yi pe yin daada ni pe awa ise edunu baba yi ma n se nigba na baba yi.

tọ́lá rẹ̀ ó tún fi dé padà ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ ọlọ́run bá ń gbé orí rẹ̀ sókè bá ń gbé ọwọ́ rẹ̀ sókè tinútinú ni mo fi ń ṣe àdúrà yìí kí ọlọ́run kí ó gba àdúrà náà kó tún bá ń gbé orí rẹ̀ sókè lọ́kùnrin yìí ló bá ń ròyìn èmi ò gba sílẹ̀ márùn lọ́wọ́ bàbá yìí rí o ṣùgbọ́n mọ́ṣáláṣí tó kọ́ à ń jàǹfààní rẹ̀ ládùúgbò ọkùnrin yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ó nígbà tí bàbá yìí tí wọ́n fi ń kó ìdú lọ sí èkó látọ̀yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí ó ní táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹ lé ìdú jọ kéékèèké táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tà lẹ́kọ̀ọ́ táwọn náà fi rí sẹ́yìn díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa ń wá tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó ràbàtà ràpátá ràkọ́mú ra singlet ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń ṣara ni dé. ó ní bàbá yìí tọ́ bá rí yóò ṣe bí èkó wọn ò rí ni kì í gbà lọ́wọ́ àwọn yóò ní ẹ̀fì wọn lẹ̀ bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ọ́ ní ṣùgbọ́n tó bá yẹ pé ìyá àwọn bàbá ni ìyá àwọn bàbá ò gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ò ṣe bí èkó wọn ò rí ni yóò ní wọn ò fi wọn àwọn lẹ̀ ni àwọn náà ta ẹ̀dùn yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o ó sọ lójú rẹ̀ tá a pè báyà sí àárín mi ní í ṣe bàbá yìí ti kú o kọ́lọ́n kó tún bá ń dá gbogbo àkólọ rẹ̀ padà kó ṣe àforíjì àwọn àìṣedéédé rẹ̀ kọ́ wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmi náà sókè ọlọ́run torí ibi abá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí pé èèyàn dáadáa ní ọ tí ò ń ṣe dáadáa tó lẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká sàmà ṣe dáadáa o ni mo tún ṣe máa ń pa òwe pé ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ́ kájú ọkọ̀ tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa ládì tán o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn wọ́ ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn wọ́ ọ̀la. àná àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí òní nímú àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́ṣáláṣí wàhálà ilé rẹ̀ kì tó ti kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún un lówó tó fi ra jálóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún ti rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan náà fi ń rówó jẹun ẹ jẹ́ kí n tó wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ̀ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìṣeregun o torí ọlọ́run a wá wà nínú mọ́ṣáláṣí ń jò ní láàárọ̀ jò ní bọ́yọ́sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀ bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́lé èèyàn ńlá ọ̀rọ̀ kan lásọ tàbí sọ débẹ̀ ni bàbá yìí ọ wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kíní kan wọ ẹnìkan o bẹ́ẹ̀ nìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wọ ẹnìkan. ọ wá ń sọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bíi wáàsí fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí láàárọ̀ ìjọ yìí. bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́ṣáláṣí tá a bá ti parí kírun tán àbá ṣe kí ní tán á máa rojọ́ ni níbi mọ́ṣáláṣí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́lọ́n dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ni o kọ́kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá yìí gbóṣe sọ́gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó ń gaga ṣe sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà nàárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́ṣáláṣí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé lọ́ bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni lọ́ bá pe bàbá sẹ́gbẹ́ èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n bí bàbá ti ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fúra kó sí sílè márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

ọmọ kékèké tí ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ràn wá lọ́wọ́ ọlọ́run kọ́ máa ràn yín náà lọ́wọ́ o owó òní tán lọ́wọ́ yín o àbùdí nítorí òkun àbùdí nítorí ọ̀sà yìí náà ò ní tán wọ yín o ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò láíláí fa àbàdà fóònù mi ti ku 6% ó ti ku 6% mẹ́fà péré bá a ṣe ń gbádùn ara wa tó ní pẹ́ máa ṣe gàyà díẹ̀ kò sí náà o bá a bá rí èèyàn fún wa ló tàbíra jẹnẹrétọ̀ á dúpẹ́ àmọ́ lóore o bá a rí èèyàn fún wa lówó dátà kò sí ìkan tó kéré àwọn èèyàn máa bùn wá lẹ́ẹ̀ẹ́gbẹ̀rún kan péré àwọn èèyàn máa bùn wá 500 ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn máa ra dátà fún wa mo tún fi àsìkò yìí kí dátà tí mo fi wá sọ̀n láì x abdulmalik wireless communication concept ọmọ mi dáadáa wàláì òun ló fún mi ò lánàá lánàá ó ní adéyinka ọlásùnkànmí ọba mi chaati sẹ́ẹ̀ni yẹtẹ́sìn mo ní yẹtẹ́sìn ó ní sẹ́ẹ̀ndì rẹ̀ sóhun mo bá sẹ́ẹ̀ndì nọ́mbà sí wàláì bó ṣe fún mi ní dátà àná dátà tí mo fi wá sà láàárọ̀ tí mo fi wá sọ̀n láì láàárọ̀ x abdulmalik wireless communication concept òun ló fún mi ò íńtà dátà tẹ bá fẹ ra dátà ẹyẹ ń lọ wo bánà rẹ kí n pè fún yín dáadáa ó ló fún mi ní dátà tí mo fi wá sọ́nláìnì x abdulmalik wireless communication concept mọ̀ ń bọ̀ ọ̀fẹ́ sáré wo bánà rẹ kí n fi pè fún yín lẹ́yìn náà bá fẹ ra dátà kẹ́ ẹ lè mọ̀ bá ń patronize rẹ̀ bí bàbá yìí náà bá ṣe máa ń fún wa ní dátà nù o asiru amadu adeniyi tí wọn ní ètò ìdìmọ̀ tí purpose pension tẹ́ ẹ ti máa ń gbọ́kọ̀ lo wọn tẹ́lẹ̀ bá ṣe máa ń fún wa ní dátà nù mọ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ kí n sáré wá bánà x abdulmalik wireless communication concept lọ ẹ̀dá kan tọ́lẹ̀ ọlọ́run ẹ̀ máa bá ń patronize rẹ̀ ọmọ mi dáadáa ni.

gbogbo ẹ̀yà láti lẹ́yìn wa, gbogbo ẹ̀yìn tẹ̀ máa ń gbọ́ wa, o sì ò ní tayín o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀yín, ẹ ní tòsì, o sì ò ní tayín, o sì ò dá o, o sì ò dá o, o sì ò dá o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀yín o, ẹ ní tòsì, o sì ò ní tayín o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àdé ìrìn àṣìn, gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa, gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbọ́ àlọ́jọjúmọ́. Mo ń bọ̀, mo sì ń wá bánà ẹ̀sìmàlẹ́gì, mo ń wà á lọ́nà, mo ń bọ̀. Olúfúnmi ní dátà tí mo fi wá sọ̀nláìn láàárọ̀ yìí.

mo ti ri bana Hess Malik. Wala, on lo fun mi ni data ti mo fi wa so online. Airtel data on lo fun mi o. Only get your data subscription today at affordable price. S. Abdulmalik, wireless communication concept. Bẹ́ẹ̀ tó ṣe ń wo bọ̀bọ̀ yìí, ọmọ iléèwé ni o, ń lọ sí iléèwé ni o, òun ò máa lu jìbìtì o, kọ́ máa ṣe yáwúyá, kò máa ṣe yàwúyá, kọ́ máa ṣe yàwú, kọ́ máa lu jìbìtì. Bó bá fẹ́ lu jìbìtì tó láwọn àwọn tí wọ́n ń ṣe ti pọ̀, bó fẹ́ kọ́jà jìbìtì yóò kọ́. Ọmọ iléèwé, gbogbo àwọn ọmọ iléèwé náà ti di yàwú nísìn, là ń gbọ́ kọ̀ bọ̀gìnì bọ̀gìnì lọ, ṣùgbọ́n òun ò fẹ́ lu jìbìtì jáyé tó fi ń ṣe iṣẹ́ yìí. Ẹ dákun tó dé Ọlọ́run, ẹ máa bá ń patronize rẹ̀. Mo bẹ̀yìn nítorí Ọlọ́run, lóko Ọlọ́run mo fi bẹ̀yìn o. Data rẹ̀ ò sì wọ́n, irú MTN ni 1 gig 350 naira ní ta. Kódà ó tún lẹ́ẹ̀sì ju iye táwọn MTN ní máa ń ta data wọn gangan fúnra wọn lọ. Bẹ̀bá lòdù 350 naira kò lè ra data 1 gig o. Kò tẹ̀ tún lè lo oṣù kan. Tóun bá ta data fún yóò lo oṣù kan gbáko. 2 gig rẹ̀ 600 naira péré ni o lórí MTN. 3 gig 900 naira. 5 gig 1400, 10 gig 2600, Glo rẹ 1.5 gig 600 naira, 2.5 gig 1000 naira, 4.1 gig 1500, 7.7 gig 2600, 10 gig rẹ 3000 ni o. Lórí 9 mobile 200 megabyte 600 naira, 1.5 gig 1000 naira, 2.1 gig 1200 naira, 4.5 gig 2000 naira, 11 gig 3800 naira ni o. Airtel rẹ 2 gig 600 naira ni, 1.5 gig 1100 naira, 2 gig rẹ 1300 ni, 3 gig 1700 naira, 10 gig 3200 naira. Kì í tún wá ṣe eléyìí nìkan ní ṣe, bẹ́ẹ̀ bá fẹ́ ṣe subscription GoTV, ẹ dákun ẹ mọ̀ bínú. Ẹ má bínú. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ṣe GoTV subscription. Bẹ́ẹ̀ tún bẹ́ẹ̀ ṣe Go yìí ti ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì ti ń jẹ́ StarTime subscription, DSTV subscription. Ó tún lè bá yín ṣe o lówó tí ò gajara lọ. Ilé yìí ṣùlọ, ilé yìí mọ́. Bẹ́ẹ̀ bá tún wá fẹ́ sàánú rẹ̀, bẹ́ẹ̀ fẹ́ ràn lọ́wọ́ torọ́ mọ yóò tún rówó ṣiṣẹ́ yìí dáadáa. Ó fẹ́ ṣe POS, ó fẹ́ bẹ̀rẹ̀ POS. Tẹ́yìn náà bá ní owó tẹ́ fẹ́ fi ràn lọ́wọ́, tẹ́ fẹ́ fi ràn lọ́wọ́, ọmọ kékeré ni. Ilé ìwé lọ́wà, eléyìí ló ń ṣe tí fi ń ran ara rẹ̀ lọ́wọ́, tí fi ń ran ara rẹ̀ ń sùkú. Ẹ dákun tó dé Ọlọ́run, ẹ̀yin náà ẹ bá ràn lọ́wọ́ o. Bí òṣè tún lówó lọ́wọ́ yìí lòun náà tó tún ṣe fún mi lówó dátà. Àmì ló tún ṣe dátà fún mi tóun náà fi ràn án, tó fi ran iṣẹ́ ìránṣẹ́ àjíṣe bí Ọ̀yọ́ lọ́wọ́. Ẹ dákun tó dé Ọlọ́run, ẹ bá ràn lọ́wọ́ o. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè sí, òun náà ni 08145420182. 08145420182. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 08145420182 lẹ lè pè sí. Tẹ bá fẹ́ bá chat lórí WhatsApp, ẹ lè chat lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà, tàbí eléyìí tí mo tún fẹ́ pè yí. Fẹ́fẹ́ ṣe dátà, fẹ́fẹ́ ràn lọ́wọ́, fẹ́fẹ́ ṣe GoTV or DSTV subscription. Ẹ dákun tó dé Ọlọ́run. Àwọn tó bá fẹ́ ràn lọ́wọ́ ni o. Ẹ dákun, ẹ má lọ kó ara ìjẹba ọmọ ọlọ́mọ torí Ọlọ́run. Tọ́lá àwọn oníjìbìtì náà lè máa gbọ́ mi, wọ́n máa fẹ́yìn èso oníjìbìtì ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́. Ká lọ́ máa lọ máa tún sẹ́ndì mẹ́sẹ̀jì sí pé kinní kan kò lówó lọ́wọ́ àlàtà àrágó ló fi ń ṣiṣẹ́ yìí o torí Ọlọ́run. Tẹ bá fẹ́ ràn lọ́wọ́ àbẹ́ fẹ́ ṣe dátà ni, ẹ dákun, kò lè gbé owó yín lọ, mo ń fọwọ́ sọ̀yà fún ẹ̀yin. Lẹ́kọ̀ọ́kọ́ sẹ́ndì owó sí kó tó sẹ́ndì dátà sí yín o. Mo ń fi ọwọ́ sọ̀yà. Tọ́ bá gbé owó yín lọ, ẹ bá mi chaàtì ń dá padà fún yín. Kò ní gbé owó yín lọ, gbogbo èyí kéyìí tẹ bá fẹ́ ṣe. Kò torí kò rówó ṣe bísínẹ́sì yìí dáadáa ni o. Ẹ sì lè fẹ́ ṣe dátà tó pọ̀. Ó yẹ pé kò sí owó púpọ̀ tó lè fi rọ́ọ̀nù pákéjì nílẹ̀. Yóò ṣẹ̀ṣẹ̀ máa wá owó yá káàkiri ni. Ẹ dákun, kò ní gbé owó yín lọ, ẹ sẹ́ndì owó sí. Mo fi ògùn rẹ̀ gbárí, mo fi ọwọ́ sọ̀yà fún. Ẹ̀yin ni ẹ kọ́kọ́ sẹ́ndì owó sí. Ẹ̀yin ni ẹ kọ́kọ́ sẹ́ndì owó sí torí Ọlọ́run. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Tàbí kẹ́ ràn lọ́wọ́, kẹ́ kún lówó kó fi máa ṣe business yìí dáadáa. 08180315769. 08180315769. 08180315769. 08180315769. Ní tuntun pè torí ẹlòmíì tí ò tí mú gègé àti tákàdá tí ò fi kọ́ dání. Ń lo àwọn nọ́mbà méjèèjì lórí WhatsApp. Ṣùgbọ́n ilé ìgangan ni mo rí lórí bánà rẹ̀ tó fi lógo WhatsApp sí 08180315769. Ẹ jẹ́ kí n pe báǹkì àkáǹtì rẹ̀.
First Bank account ni nlo en to ba fe bun lowo ti o fe ba charge to be bun lowo e kan le fi e te mo e kan bun lowo ti yin lo account re ni Salahuddin Maliki.

0: Sen gbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kanle Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikanni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan Sen gbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kanle Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikanni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan fowo sowopo ikan mole awon eran won fowo sowopo won ma ki asi otito ni ora awon baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu ti poro lo ran mi si ina ni mo wi pe ajeji owo kan soso ko mama gbero lori Ẹjẹ́ àfihàn sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfihàn sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹ̀jẹ̀ ń kùnà. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ni ó ti kúrò mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, orí iyẹ̀ ní iyẹ̀ yẹlé, yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀ pèlú. Tèmi náà ní Lásàrò kò ti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Fàbí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń làádìkú ijó àti wípé Ajisebi Oyo la rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Giuseppe Oyola rí. Ayọ̀ Giuseppe Bàbá ẹni kọ̀ọ̀kan.
1: Atótó arére pàkó yí bàbá ọmọ gánà ọmọ Ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òde ẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Ọ̀yọ́ àtìgbà Unity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìlásọ Ọlọ́run pàkó ó tó àpérò gbogbo ọmọ eríwo ìwò Ọ̀yọ́ lọ̀kanra tí ọ̀rin ìlẹ́ ọmọ Arísẹ̀ Gíbà lẹ́kàn ikàn ni mo káhùn kásẹ̀ kí olóhùn adéhùn ìwòrì ònìkan níjọ́ títí ń dárin ònìkan ṣoṣo gí ìwòrì ònìkan àáṣe dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń po ọwọ́ aago òdo Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin ìjò ní ṣe kú pa wọ́n. OAUF Ọ̀yọ́ àtìgbà Unity Forum ní máa wípé yín pé àìkọ́yí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè ba àwọn òkùnsùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tún ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ jọ ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ṣeré nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárí wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ òní ṣe bí bàbá ẹnì.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o? Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Owó eré kẹ́mu.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ nìkan kan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebioyo Online Television and Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajisebioyo láàrí ọyọ ò ní ṣe bí bábẹ nìkan kan.
2: Ẹyẹ tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: láti ṣàmù.
1: Ẹ wá sọ nígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ̀ Ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Ó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mú ọwọ́ mi agbárẹ́.
1: Ó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Ó ṣe ìtí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá o. Ọmọ ọ̀lẹ́nìkan náà la yọ̀gbà. Ibi gbogbo náà lọ́gbà.

0: fún àrànàgbà ò orí kan bá sun àrànàgbà ò hàn yín báwa ṣe wà ní ààyè ọlọ́run bá ń gbọ́ tí gbogbo ẹ̀ bá rọ̀ sọ̀mọ̀ tán àìmọye àwọn èèyàn náà ni wọ́n máa jẹ́ lára ti àná orí kan bá sun àrànàgbà.
1: Ẹbí agbada orí yẹn máa wúlò faraye kì bá fọ́dànù ó ń pẹ́ orí bá ti wúlò kátọ́.
0: Orí mi wúlò ẹ máa tọrọ fún orí mi ò Adéyínká ọlásùkàn mi kásàmàṣẹ dáadáa ajé ọkọ bí ẹni kìlọ̀ wà ọ̀rọ̀ ìjẹ́nu ohun mo tún sùn tán ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́wúyẹ́.
1: Fẹ́gbẹ̀rún láyé kátẹ́wọ́ ní sí yọ.
0: A ní my voice travel without no visa orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbọ́ mi lọ́wọ́.

0: ẹ gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wáàsí amẹ́rùjà sì yẹn sí tá a sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run nínú oṣù tá a wà yìí adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá mọ́ ìyún tá a wẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí báwo ẹ bá tún lọ tán náà ká tún tẹ pámọ ká tẹ pẹlẹ mọ náà ní ṣíṣe náà ní o.
1: balógun kò sí ní tí o lè fi tọrẹ o. àwẹ̀ wá ń bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì. nígbà tí jésù tó ń bá àwọn disciples rẹ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ lẹ́yìn jésù kristi olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹyin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayé ẹgbà pọ̀ tún olúwa lọ ẹ máa lọ sí paradísì ẹ máa lọ àlòjọ náà àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ ṣe fún gbogbo orí tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún o ọlọ́run náà là ṣe fún o ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún wa yóò sàn án alẹ́ sàn dáadáa ẹnu mi ṣe ń jẹ́ kásà máa ṣe dáadáa o ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o ká a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
1: àbẹ̀kùn stéètì àmà àkọ́mọ́ràn.
2: ìbàdàn ọ̀dọ́pá àbẹ̀rún.
1: fọ́nì káàkiri ṣàmùsùn.
2: ìbàdàn ọ̀dọ́pá àbẹ̀rún.
0: ó sì ń tá àbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. sáyìn jésù kristi olúwa ó tún wá ń sọ fáwọn táwọn àlápò sí. ó láwọn náà dàbí ewúrẹ́. àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ. sínú párádísì lọ́wọ́ ọ̀tún olúwa. àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ ni èyí gbọ́ràn. ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lẹ́ra wọn lẹ́yìn. ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mú. mo wà nínú òtútù níta nílólórí. mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. mo wà lórí ìdùbúlẹ̀ yìí. ẹ̀yin bí àwa náà ṣe máa ń wà ní ààyè. dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. kánsà mọ́ ẹnìkan jẹjẹrẹ mọ́ ẹnìkan. wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè ìlú òkèrè lọ́tọ́ yìí. owó tí a sì fi lè tọ́jú irú ẹni báyìí kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé tí ó tún ṣẹ́ àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ọ́rú wọn. ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwò mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. a ní kò sí ní tó kan mi ò jẹ́. jésù kristi olúwa wa ń bá yín sọ̀rọ̀. àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yé lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. kí ni wọ́n ń pè ná. fírídọ̀mù. àyìntà ní fírídọ̀mù. tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.